0: rẹ kò ní bínú.
1: Fẹ́lá ni kẹ́ play.
2: O ti àtò la fẹ́.
1: Hip hop ni kẹ́ play jọ.
3: Ṣé yín lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
4: Ah, dèrò nkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọkánu ijó alẹ́ òní. Ẹ dáyan mọ̀.
1: Ó bẹ̀lẹ̀ o, kí ló fa tó tó nù?
3: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹni bẹ́ gílógùn ṣe o, mo ní egbògi bàbá àgbàdúrà mi gbà, mo sọ̀pánù.
4: Tó jẹ́ pọ́lọ́n ló yọ mí, lọ́wọ́ ní Tẹ̀kọlùbà, mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀, ìyẹn ti dàfì sẹ́yìn. Ewé ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario, Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà.
5: Bàbá àgbà wà ní nọmba 20, Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859.

Raja Superstore ti kalẹ̀ sí sọ̀bọ̀tẹ̀ ló gbogbo olùgbé ìbẹ̀jù lẹ́kí àti àjẹ́ ẹ máa yọ̀. Ọjọ́ kìíní oṣù kẹjọ, 1st of August 2026 la ó ṣe ilé ìtajà ńlá àti Raja Superstore ní Lekki Èkó Expressway, Peace Garden Estate Gate, Sangotedo, Ajah, Lagos. Ó yá gbogbo ọjà tẹ́ ẹ bá fẹ́ rà bí ohun èlò ilé, àwọn ẹrù ọmọ òkópó àtọmọ ìrìnsẹ̀, àwọn oúnjẹ inú agolo, àwọn ọtí lónìrànràn, ọ̀pọ̀ aṣọ òun bàtà àti gbogbo ohun èlò ilé pátá ẹ máa bọ̀ ní Raja Superstore ní Lekki Èkó Expressway, Peace Garden Estate Gate, Sangotedo, Ajah, Lagos. Ìròyìn ayọ̀ tún ni pé Èbùjá Burata ń gbélé fáwọn èèyàn láti jẹ ₦5,000, umbrella, transistor radio, fáànù àti bẹ́ẹ̀ lọ. Fẹ́ni Barajà lójú àmì wá ni o. Mo ẹ̀kọ́rẹ́rẹ́ àlàyé 070-002-11211. 070-002-11211. Meet with Raja Superstore. Ra ojúlówó ọjà pẹ̀lú ìrọ̀rùn.

0: ọ̀dọ̀.
1: Èèrè
0: máa ń nǹkan.
1: Ara ilé ló máa ṣọ́ṣẹ́ bọ̀ yìí. Ọ̀gbẹ́ni Eli, ọjọ́ òru wá bẹ̀rẹ̀ sí ní ṣọ́ṣẹ́ ìpínlẹ̀ Ọ̀pá.
0: Gbogbo iṣu àtórí kéèké ló ń sọnù. Ẹ̀pẹ̀ ọ̀nà pati dọ́bọ̀lù.
1: Ó ti dàbí pé wọ́n so iṣu àti egun ara ní papọ̀ mọ́ra wọn. Eri, ṣé ìyá ọ̀lọ́ pàtó fún akọ̀pá ní ìgbé arúgbó? Òtí ìgbọ́n pa Vilisin Balm ni. Vilisin Balm, ẹ̀yà Mentin Salicylate àti Mentin Crystal yóò fún ọ ní ìtura lórí ara ríro, àwọ́ká ara àti làkúùgbé níbi iṣẹ́ ni o tàbí níbi eré. Vilisin Balm dára fún ọmọdé àti àgbàlagbà. Ẹ̀rí mo lè gbé onígbèkéje báyìí ọ̀pá ẹ̀dà. Vilisin Balm fún òfèkè ara ríro àti àwọ́ká ara. Vilisin Balm Daily Mid Industries ló ṣe é. Bí ara kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta, ẹ yọjú sí dókítà o.
2: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu ti ṣagbára àdọ̀tún tó gbàgbóró kan. Predator Energy, 500 naira péré ni láti ẹ lónìí. Predator Energy, darí ìṣàkóso rẹ.

0903743-7308. WhatsApp number 0903756-4735.

0: ìpínlẹ̀ wa kì í ṣe àkìtọ̀ ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà àjàkálẹ̀ àrùn ló máa ń fa ó máa ń dí àwọn kòtò ìdáminù ó sì máa ń ba àyíká jẹ́ torí náà àwọn òṣìṣẹ́ psp tí ló máa fò ń tẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa kó dọ̀tí yín ká ẹ̀ sì máa sọ owó ilẹ̀ kíkó déédéé ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ kó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní àpò ìkólẹ̀kódọ̀tí lọ́mà ló nílò béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com ó máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ psp pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020 email info@loma.gov.ng ìkànnì àjọlò @loma_gov lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
1: Bá ti dá tọ́ nìkan ni kò lè bá wọn pé ìlọ̀rí ara ìlọ́ra àmọ́ ọ̀rọ̀ tó bá ti dá ni lójú dandan ni kì í kọsẹ̀ létè. Ola Travel Medical Healing Home wọ́n dá tó tẹ̀kọ́ ní ẹ̀. Oríṣiríṣi onímọ̀ nípa káfíńwé àtẹ̀gùn tọ́jú ara ló wà nílùú àmọ́ ọ̀tọ̀ ni ti tọ́ mí. Ola Travel Medical Healing Home kì í bá wọn mú òmù lóbù. Àwọn ni wọ́n ń ṣe ọṣẹ ìyá ìjẹ̀bù fún ìtọ́jú ara, ọṣẹ ìyá ìjẹ̀bù tún lè gbógun ti ọfà ara, fẹ́yọnú àti ìṣẹ́gun. Àbùkù ìyá ìjẹ̀bù fẹ́ni tí ń dojú inú wa. Ṣé ló ń ṣiṣẹ́ bí gbogbo níṣe? Nígbà tó jẹ́ pé ibi tá a bá rìn dé náà là á kúkú mọ̀nà dé. Ọṣẹ ìyá ìjẹ̀bù kọjá àfẹnuròyìn. Kàn sí wa ní nọmba 8 Alájà Lemota Idera Street, off Ìsàlẹ̀ Àríyá, Dalemo Bus Stop, Sango, Ogun State, tàbí kó o pè wá sórí 08036203932 08036203932 lẹ́ẹ̀kan sí 08036203932 ẹṣẹ́ ìyá ìjẹ̀bù láti ilé iṣẹ́ Ola Travel Medical Healing Home lò ó kò kọ̀nfàmù ni.

0: ni je awa
1: ami
0: gbo ton se aso ni mi kon gba kon ba lo ma ni wa lara awon mo eni oni lara mi ni so ju be lo ko ju be lo e se ile se bon na itu do na ah ti bere to a ma se nkan o da egbo
2: Mr. Ballot e ka ro
0: e ma gbo
2: gbo ko yo to mo e oro te mu wa laro yi Mazda GT4 wo le gba lo mi o Mazda T4 ah wo bi ya woda
0: oro ti o ga iso o se pataki o
2: lo mi o
0: awon moto ti won ko rira omi ni mo bere lori ero ni jeta e jeta ni won wa ni Mazda ati T4 T4 dere omo ya paragon ni won o wa je gbon paragon e gbo e je lo T4 je lo tola da ko do la ba njo se lo to lo ko rira omi to ba wo nomi kilo ma pala se si e lo e tu wa lo la fe fe ti pe mo binu
1: Hello, sir. Mr. Pilot.
0: Yes, sir.
1: I can answer. I can answer me. I do have me.
0: Yeah, yeah. I can answer me. Yeah, you can answer.
1: Hello. Challenge you. Why? Because about the Kurudu. You come back. You come back. You leave. No, come back. You put a lot of money.
0: Sibo.
1: Challenge. Challenge. First off.
0: Hey, play that again. Come back. Challenge. Challenge. Go. Let's come back. Hey, Chupi.
1: Challenge. Challenge.
0: And you have come back. You Eh, kobi yare, kobi ala mushi.
1: Challenge.
0: Eh, ya ba, koda, te ba pala dono, eri koti wuju da tenwa golo. Ani e koye tuto.
1: Eh, wote, eh, tapalo, eh, jo eba ape, waka ba watu kuta
0: tuwa.
1: Eh, jo taba koja, kapa taba ngole.
0: Yes, sir.
1: Taba ni koja, ibe, eh, si kasi me jo.
0: Ke koche koto buko? Eh, taba ko ni, kata, atere tambo ni, onda bich. Abi?
1: Bẹ́ẹ̀ni
0: ó ti ń
1: gbé
0: ọmọ tó ṣubú síbẹ̀ lánàá ẹ wọ́n ti ọ̀pọ̀ síbẹ̀ wọ́n lọ́mọ mìíràn kìlá náà ni ó ẹ̀rẹ́ni ò tó dànù lọ́dànù lánàá kò tó tẹ̀sán ẹ̀ burú ó dẹ̀ ní tètè mọ̀ wà ti tẹ́tọ́ sí ẹ láti ẹ̀ bá sáré àṣà pàjì òjì ni ó máa wọ̀ ẹ̀ ibi tẹ̀sán ẹ̀ kẹ́ni gbogbo bẹ̀rẹ̀ ti bá ẹ̀rẹ́ máa bọ̀ láti mú sí o ngba ma pada debe bayi ah expert driver mo jawo ni ah pilot lo mo yale mo international driver mo jawo ni pe iwo ke ma fi hun e o da eh a ma se nkan ala ti gbere to hello
1: hello sir
0: e sa pari se ri radio radio to paru e lo je kin le ipe yen si e de ti wole eh eyin no ti radio ba ti dun re ke mo pe mi ni ba yin soro ku sibe yin be se mi ni ba yin soro o da mo lati se le fun ara songu mo lati se le fun ara so mo ko fe ke gbo un te ni verso
3: e ka lo sa no a wa pe ju mo ni sise se baba ni nkan mo nta a gbodo jade ona oke ola ti le road ati ona eyin oba sojo o be wo yi baba fe lo so ba sojo la san se 1000 ta wo ni 3500 tele ma fe lo si ko ro ati 1000 ta wo ni 400 300
0: video ti ayetoro driver won ibe lo nge ayetoro tele won ni won ni se nigeria dere se nigeria dere mo ni nigeria ni oni to da loju pe nigeria dere mo ni nigeria ni mo ni o koja be o da eyin ara o ba le nde eko yi odo yin la tu wa bayi to ton
4: Karo Mr. Pilot, omo Eko patakai, pataki pataki imi. Baba wa ni oba ilu Eko.
0: Eku na wo.
4: E jo nitori ti Olorun mo ba yin soro ni pa ewu oba bridge yen na ba mu konu gogo to sele ni ilu Eko labe bridge oba rende ibe ye o bo si.
0: O ma run ni buta.
4: Ko moju to. Ibe ye o bo si. E jo ko ba moju to. O ba moju to.
0: E de ma lawo to ma je. To ma mu nbe. Iya lo ma yin soro ni. Yo mo la ka je wa le yo yo Allahu yo yo jo be a ma jo ka bayi a de ma wu egin ni iri eri o fi o mo bo bo ni pelu be giri bubu ara wu so won ko lo ni mo je Allahu ta no e je ki olojo bi o ni o aji won mu ya koda aji won mu ya kini ipoju e wa gbo aji won ya koda e wo iko o happy birthday alaji samsudeen owo labi aji momu ya o sini national public relations secretary NASFAT. I'm not any government council member, Federal University of Agric, Mubi, Adamawa State. Tengbo, Oyepo, a Lagos Prince, Omobaleku, seasoned educational expert, media guru, visionary leader. Kwekoparo, Mutuni Gokonsale, may your days are more good than the enemy. Are you only how you call you? Modula, Edgar Modula, Adilani, Lacono, Aki, ACP, Adoka Kodi, Timoje, DPO, Ilipo, Kyodo Division, Lower Mobile, among ACP, Adoka Kodi, the Assam Commissioner of Police, Incoming Area Commander, Nemo, Mubala Draft, Nyo, Iduno, Ayo, Asi, Ritum Benino, Siolopa, Leo Mario, Nirija, Siolopa, Nirbino, Siolopa, Nirida, Musiolopa, ẹni ru alaṣẹ ọlọpa o lagboro lohun acp ajoke akonde ti won je lọ lọ bayi dpo ile epo okeodo incoming area commander ekuri o lagboro lohun laipe lajina eo di commissioner emi ko mu gbadura fun yin aishi solu babatunde dada baale ilu nla okeodo ogbon onu funra lo ni ka se lagboro fun yin pe ah congratulations acp ajoke akonde latori eto bona se ri tori yawa leje ati moyin ti pe akiyin o ah ile ise bond 92.9 ah pẹ̀lú ìbànújẹ́ ọkàn aki alaga NURT W ìpínlẹ̀ Èkó Lagos State Council NURT chairman Alhaji Mustapha Ọláyinwájú Adéwájúkúnlé ìyàwó mọ̀ sí Tafasego Tafasego sunkún lójú mi for the first time fún ìgbà àkọ́kọ́ Sego sun ẹkún ẹ̀ẹ́ni sunkún mọ́ Alhaji Tafasego ẹ̀ẹ́ni sun ẹkún mọ́ lọ́dọ̀ àwọn tó láyé Sego ẹ̀ẹ́ni sun ẹkún mọ́ ẹkọ ara fẹ́ra kù ẹnìyàn tó lọ tọba ajiboye tọba ìkòkò ajégunjẹran tọba bàbá èkó tọba ìjayà ṣe pé tọba ti lọ alhaji tafasego ẹ má sunkún mọ ajagunmadé tọba òkú iṣẹ ọwọ rẹ gbogbo ara rí àwọn tó ń bọ tó ń fún lóúnjẹ tí tọba sọ dèèyàn ẹ wò ó tafasego ẹ wò ó kò ní di àkúfà o ọdún á sì jìnà síra lágbọ́n lọ gbogbo ẹ̀yàn àti ọdún kò ní di àkúfà ànílíbàlẹ́jẹ́ mọ́ ọdún ajìnà síra ìkìlọ̀ pàtàkì látọ̀dọ̀ state chairman NURCW Lagos State Council Alhaji Mustapha Ọláyinwájú Adéwájú gẹ́gẹ́ bí state chairman wọ́n paláṣẹ fún gbogbo ẹnikẹ́ni tó jọ ọmọ ẹgbẹ́ NURCW Lagos State Council àwọn òfẹ́ bú ọjà àwọn òran yín ṣẹ́kẹ̀ lọ́rọ́ lọ́wọ́ àwọn òran yín ṣẹ́kẹ̀ lọ́jà o ẹgbẹ́ àfìjà ọlọ́wọ́n ọbàjà igunugun ni wọ́n tó pata tọ́ba kò ní kádùn àkàràmọ̀gùn tó pa tọ́ba kò ní kásù tàfàségo ní ẹ̀fìjà fọlọ́wọ́n ọbàjà ẹ má dàlú mú o àwọn ò fọwọ́ sí o ìkìlọ̀ pàtàkì sí gbogbo ọmọdé ẹ̀yọ́ àti ìdọ̀bí ẹgbọ́n mi ọmọ ìdòwò oníkò ìjọsìn bí ó ti ń láyé bó ṣe ga tó ní sunkún oníkò ìjọsìn àbúrò rẹ ni tọ́ba òde fẹ́ràn bá fẹjọ́ tọ́ba ìjayà súnmọ́ dáàdò kò dáàdò tọ́ba ìjayà wọ́n ti bá fi wọn ní tọ́ba tó yẹn náà ṣe ṣèṣin ṣe sùúrù pẹ̀lú ẹni tó wà lórí ẹ̀pọ̀ ó gbọ́rọ̀ lọ́wọ́ sórí jù gbogbo olóde ọkọ ọmọ tó lání ìfẹ́ àdéga rẹ̀ bá máa tó lání serious serious máa wọ ilé ẹwọ tó lání serious ọ̀rẹ́ tọ́ba ó kẹ́dùn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí tọ́ba alhaji tajudeen alao area commander akérèkòrò baba kérèkòrò wọ́n kẹ́dùn pẹ̀lú state chairman alhaji tafasego lórí ikú tọ́ba ànílò ẹ̀mọ comrade alhaji adéwálé sàràfàdín baba sade comrade ẹ̀dá kìsanya olórí ẹbí ẹ̀dá olúwa tó yàn ṣọba baba máa ṣàgbára lò alhaji isiaka abbas izi abbas safatai amusa gbogbo ní àrùn pájà mo dárúkọ yìí wọn kẹdùn pẹlú alhaji tafasego lórí ikú tọba a ò nílò ẹmọ tafasego àwọn tó ní sàdúrà fún ènìyàn wọn lẹnu sunkún wọn kọ mọ ọmọdọlá ọlá jẹjẹláyé jẹjẹ gbogbo kọtún àti gani sẹmútò ní kọtún wọn ní kí n sàdúrà fún ọgá tafasego pé ẹni lágbúrú o lágbọn ọlọrun ẹni sunkún mọ o a nílò ẹmọ ní ẹgbẹ o alhaji wasu abayomi àti alhaji saheed ọkẹ kundaros pẹlú wọgbẹ àti alhaji tajudeen ọjì amọlẹsẹ ọmọ balógun àkọkọ nílùú agege àwọn náà ní kí n ṣàdúrà fún alhaji tafasego lágbọn ọlọrun ìkọkàn nú àwọn tó súnmọ yé àtẹyìn tí ò súnmọ inú ẹgbẹ nurcw àníní àtẹyìn kú lágbọn ọlọrun ọdún ajìnà síra o àní sunkún mọ o ẹ ṣe o.

0: wa lọrun baba Sasi Ola oba se wo te nikan ko to se te nikan ko wo te se wa nda wa lo lori gbogbo ibere wa lagba Olorun ba lojumo tun mu ale ni tin se ojo kedogun osu keje odun 2026 agbore nla arowo nla arire la to itojo ba ti la alakanle ni tojo laarin opin la won tin se faari bo ti wo ko le to ari ti wa se lase alawurade eni lojo anu anu Olorun ibuko Olorun awawari o le se bond fm 92.9 to fi kale ti gr ni onigbogbo nilu ikeja lati kin pe epo ojumo ganias velo ashu loruko temi koko onuwero ile se bond fm apa kejire on te siwaju
1: won ni kin po oju obi kikilo ni omo lu abi ti bere epo ojumo le ko si lati le se bond fm 92.9 awon agba ni wewo awo jalo aki gbijawo deta apo minimini ni sa opo nilu eminimini awon lo se fa po orun mila nigbati baba ori se se ki ore na kan ya si won ni ba o lo se fe rowo na ba o lo se fe raje jeun Oyin mi la ni wo wo ni ewo bi re kini si o o lo lo lo fo lo mi sha ore pepe lo le pe ni ko rere ogodi omo elewuji ise kekere owo lala o ba o se lase ti edumare koko nu wero le te si waju abi odun fo lo so ruko mi
0: koko nu wero yin te si waju la ro e bond fm la ma wa 92.9 lori wahala e pe pon se lo ile de south africa ta mo ile de south africa so be si so fun awon omo ile adula pa ani e ma lo lu yin awon ofo yin nile yin mo ìjọba àpapọ̀ sí ìsọdún ní ẹ̀pẹ́ àwọn olèlájọ́ àwọn sílẹ̀ kítàlùbọ́ kò wọ̀ wọ́n sọdún ní ẹ̀pẹ́ àwọn tó máa lọ kó tó jẹ́ pé òpin àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n lọ kó wọ́n lè ní yóò wáyé o gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ tó rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀gbẹ́ni kíni ebi imomotini ebi ẹfà àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀dí mímọ̀ wọ́n ni pé lónìí òde yìí àwọn lọ kó ọmọ nàìjíríà tó jẹ́ ọ̀wọ́ kẹyìn tí wọ́n lọ síbi okòólélọ́ọ̀ọ́dún ó dín márùn yẹn 315 ló jẹ́ pé wọ́n balẹ̀ sí ìpínlẹ̀ èkó lónìí òde yìí tó bá jẹ́ pé àwọn mọ̀lẹ́bí yín ẹ̀ ń retí wọ́n bẹ̀ ẹ tètè yọ wa lọ sí pápákọ̀ òfurufú tó wà nílùú èkó wọn sọ dí mẹ́pẹ́ ní òde yìí ni wọ́n balẹ̀ o bákan náà ni wọ́n sọ dí mẹ́pẹ́ àwọn ọmọ ilé wa nàìjíríà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó láti ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún tá a wà yìí wọ́n ti ń lọ síbi ẹgbẹ̀rún kan ó lé nìyẹn 1141 wọ́n wá ní báyìí gẹ́gẹ́ bí àtẹ ìfìdímúlẹ̀ ìròyìn ọ̀hún ẹni tó jẹ́ adarí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó wà lórílẹ̀ south africa ìyẹn reverend frank oyekulu ó sọ ní mẹ́pẹ́ àwọn ti gbọ́ wípé ọ̀wọ́ kẹyìn àwọn orílẹ̀-èdè wa nàìjíríà tó wà lórílẹ̀-èdè south africa táwọn ọmọ orílẹ̀-èdè south africa sọ ní mẹ́pẹ́ kọ́ ṣáà máa lọ lu wọn ní ìjọba àpapọ̀ wọn lọ kó wọn lónìí òde inú ìwé ìròyìn the nation ìròyìn ọ̀hún wà ń bẹ láàárọ̀ yìí.
1: Inú ìwé ìròyìn vangard tó jáde láàárọ̀ tòní ó ní àpàlà bá àjíṣòro ẹlẹ́nu ló ẹnu níṣẹ́ o ta ló sọ ìjímọ̀ ẹ tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ léde wa nàìjíríà sẹ́nẹ́tọ̀ george akumeni lórí ọ̀rọ̀ kan tó ń já ọ̀rọ̀ ìrìn nígboro ayé lágbo òṣèlú ipe ààrẹ bọ́lá ahmed tinubu wọn ò sí ẹ pé alàgbà ṣèyí mákindé tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ pé ẹ̀lẹ́ ń bẹ̀ o nígbà tí wọ́n jí àwọn ọmọ gbé ní oríire o wọ́n ní alàgbà ṣèyí mákindé màá ló ń sọ̀rọ̀ sí àwọn tó jẹ́ pé alátìlẹyìn sọ pé ohun tí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe kò dáa tó wọn ò sí ẹ pé ṣèyí mákindé kọ́ bá a kẹ́dùn tàbí kí wọ́n sọ bóyá máa ṣe ìgbàsílẹ̀ àwọn ọmọ náà nígbà tí sẹ́nẹ́tọ̀ george akumi tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ń sọ̀rọ̀ ó ní ká pe ṣèyí mákindé ká má pe ṣèyí mákindé kí ló ní ṣe nínú ìgbàsílẹ̀ àwọn ọmọ tí wọ́n gbà sílẹ̀ ní oríire o oníṣẹ́ rí ààrẹ bọ́lá ahmed tinubu ẹ gbọ́dọ̀ gbé fún wọn ni o ipe ààrẹ ò ṣe ìlérí fún àwọn èèyàn rí kí ààrẹ má mú ìlérí ṣe pé bí ààrẹ ti ṣe ìlérí pé àwọn náà máa di gbígbà padà lààrẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú páálí tó sì ní pé àwọn náà wọ́n padà sí ọ̀dọ̀ òbí àti alágbàtọ́ wọn wọ́n níyẹn ló ṣe kókó ó ṣe pàtàkì o alàgbà george akumi sọ̀rọ̀ yìí nígbà tí ó ń tẹ́wọ́ gba àwọn àjọ kan tí ó pa ní global association of christian and muslim youth for peace and development etí ààrẹ wọn peter asuko basi tó léwájú wọn nílò àbújá ó ní gbogbo ìtàn gbé pẹ ọrọ òṣèlú ni wọn sọ ká pèèyàn ká má pè é kí ló ní ṣe pẹ̀lú ìgbàsílẹ̀ àwọn ọmọ wọn ti gba àwọn ọmọ sílẹ̀ ìwé làbọ̀rọ̀ máa ké kiri pé ààrẹ ò pè mí wọn ò bá mi jíròrò lórí bí a ṣe fẹ́ gba ọmọ padà pípẹ́ àwọn náà wọ́n sì ti wà lé pé àpàlà bá àjíṣòro ẹlẹ́nu ló rẹ́nu iṣẹ́ o.
0: inú ìwé ìròyìn the nation láàárẹ̀ wọ́n ní owó la ṣoge bí òṣòwò fáàrí òsì o ìjẹ́jẹ́ mọ̀ pé alága àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n joash amukwitan ó mà ti ń sọrọ nínú ẹ pé àtìlẹyìn tó gbopọ̀ pàápàá jùlọ owó ìrànwọ́ fún iléeṣẹ́ elétò ìdìbò wọn ló ṣe kókó ó ṣe pàtàkì lásìkò tá a wà yìí wọn ní ọ̀rọ̀ ìlàlẹ̀ wò nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí àjọ kan tí wọ́n pè wọ́n ní revenue mobilization allocation and fiscal commission wọ́n ti ń sọ̀rọ̀ yìí o wọ́n ní pé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága àjọ ọ̀hún yẹn ọ̀mọ̀wé mohammed bello shehu nígbà tí wọ́n lọ bá aládejò wọ́n sọ dí mọ̀ pé gẹ́gẹ́ bí àjọ náà bọ́ ṣe wà gẹ́gẹ́ tó máa ń fún àwọn èèyàn lówó owó ìrànwọ́ àti àwọn àjọ tó jẹ́ ti ìjọba wọ́n sọ dí mọ̀ pé iléeṣẹ́ àjọ elétò ìdìbò náà àwọn nílò owó ìrànwọ́ torí pé owó làwọn máa fi ṣe gbogbo àwọn nǹkan tó wà níwájú àwọn

Permanent track.

0: Nigeria ewolewo omo France ewolewo ah lana erun lale ana tori o dun pupo nu wa latari pe bi France bo se eh jo se ja wa kule tori gugu wa o pe match yen o ma to ra won ni sugbon ko to ra won ara tori Spain of your gawon anoni mo tun mo daada pe eh oga wa ni lori papa oga wa ni di football tori Spain fi oga won ni Jerry France leyin Mbappe gugu awon agbabolu doku pare o pare patapata ni ari won ara eh eleju wa sugbon ko si nkan ta be se si Spain ti wa ni final bayi je pe last time this Spain ma wo final igba to lo gba eh te ba ran ti eh be ni o sisele sugbon bayi sin won ma duro de awon to ma gba ifese won se ni ale to ni iyen Argentina ati England ta lo ma jawe olubori se Argentina ma tu se kini e lati wo final ni back to back ni abi England won ma da duro se is it coming home abi eh Argentina lo ma se Argentina iyen ti Messi eh be ni o si je nbe orisirisi yato si World Cup orisirisi awon iko won ti gbaradi fun saa to nbo latari bo se nra player bo se nta player gbogbo gbogbo na la ma mu asi eti igboyin Ibrahim Olalekan IB Sport le mi nje
1: ah lára kankan tí ó jẹ́ ìròyìn tó yà wá lẹ́nu tó sì jẹ́ ìròyìn kàyífì fún wa láàárọ̀ yìí òun ni agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Norway tí wọ́n ti ń dúnkokò mọ́ báyìí pé bí ò bá tètè ya parẹ́ àwọn làwọn máa pa agbábọ́ọ̀lù yìí gbogbo alágbọ́n tó ṣẹlẹ̀ nígbà tí orílẹ̀-èdè Norway tí wọ́n kojú orílẹ̀-èdè England tí orílẹ̀-èdè England tí wọ́n sì fi àjùlọ hàn pẹ̀lú ayò méjì sí ẹyọ kan agbábọ́ọ̀lù kan tí wọ́n pè ní Solod òní ó ní ó ní àǹfààní àti gbé gbábọ́ọ̀lù kó gbé sílẹ̀ kí Erling Haaland kó gba sínú àwọn bó ti máa ń ṣe dípò bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni ṣe kíni ó là á sókè ìkó fún wọ́n ní àwọn ará náà wá ń bínú pé bóyá ká ló ti ní bọ́ọ̀lù yẹn ká ló ti gba sílẹ̀ fún Haaland ni àwọn ò bá borí orílẹ̀-èdè England pé wá káwọn lára ní báyìí wọ́n ti ń dúnkokò mọ́ pé wọ́n máa pa tí ò bá tètè jẹ́ kí ń kó lọ parẹ́ torí pé bí ti Escobar bó ṣe bẹ̀rẹ̀ ni o ó dẹ̀ kí àjọ fífà kí wọ́n tètè yà sọ sí torí bí ti Escobar bó ṣe bẹ̀rẹ̀ ni o tó yẹ pé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà pa náà ni àkúnílé lábúrú lórí pápá bond 9209 mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa fún àṣeyẹ láàárọ̀ Ibrahim ó tó dúró pé wọ́n fún àṣeyẹ káàánú fẹ́ àṣeyẹ pé àwọn ààrẹ ni ṣe rí ọ̀rọ̀ bọ́ọ̀lù nígbà míì ó máa ń dàbí idán ó máa ń dàbí bí abracadabra ó máa ń dàbí eré ọmọdé ó máa ń dàbí ogun ìfẹsọsẹ tó wáyé láàrin orílẹ̀-èdè France àti Spain lánàá ó dàbí ogun ni
0: kò yé mi gan torí France yẹn ó yàtọ̀ pé kò ṣe France
1: adájọ́ owó láti ọjọ́ yìí
0: ní àná ẹni gbà wọn bí ẹni pé
1: bí àwọn kékeré ẹni òní ń tọ́ sọ pé torí ọ̀rọ̀ bọ́ọ̀lù mo ní àǹfààní kan jẹ́ ìsọ ìtọ̀kan tí mi rò pé bí àwọn ìsọrí gbádẹ̀ ìsọrí àwọn tó bá pàdé ẹ má bínú pé mo tún dá ìlàmù nígbà tí mo wà níléèwé girama ẹgbádùn high school ìgbógílà mo lórí ọ̀fẹ́ àti máa gbá nọmba two lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ ẹgbádùn high school ìgbógílà a máa kojú ara a máa gbábọ̀ yẹn káàkiri a ní school bus torí bọ́ọ̀ni náà school tó wà pàgọ́ ń gbà yẹn ni o a máa school bus máa gbé a máa lọ kojú comprehensive high school ayétoro a máa lọ sí kinní kan ìgbọ́n aládé a máa lọ sí school mi nǹkan tó yẹ kí n mọ àwọn olú yẹn gan ni kinní kan ọjà ọdàn kinní kan grammar school ọjà ọdàn tolu high school ìlàrò kinní kan ìṣàgà orílẹ̀ a máa lọ máa kojú wọn a máa lọ gbá bọ́ọ̀lù kan pẹ̀lú iléèwé kan mi ìrántí mọ́ bóyá kinní kan ọjà ọdàn yẹn náà lẹ́nu ó dàbí ogun ni lórí pápá ó ń rí àwa okun bọ́ sára àtàwọn nígbà tá a gbá bọ́ọ̀lù yẹn tán ní iye àwọn tí wọ́n jẹ́ akọ́nimọ̀ọ́gbà àtàwọn tí wọ́n kọ́ alọ́tọ́ ní bọ́ọ̀lù tá a gbá tán yìí ó jọ mọ́ọ̀gùn torí ṣe ló dàbí ìgbà pé àwa tó kó wa à ń ṣe agbábọ́ọ̀lù tá a ti ń nu àwọn ọkọ̀ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣe ọ̀tá wa ń wo ogun abọ́ọ̀lù òpin ìnítorí ọdún tó wẹ̀yìn àwọn tó bá mọ ọ̀rọ̀ tí mo sọ àwọn tó ní àti pé tabari bọ́ọ̀lù olùbàyí máa ń ṣe ká máa ṣe ìdájẹ́ agbára dìbò àwa dìbò àmọ́ ṣe mọ́ ẹsẹ̀ wa ń wo wọ́n mú wa bíi ní ìgbà àwọn èèyàn báyìí ni bọ́ọ̀lù ṣe mú wa ní ẹ̀hún tó ṣẹlẹ̀ pẹ̀lú france lánàá ní
0: ẹ̀hún
1: èèyàn kan sọ mi láàárọ̀ pé bóyá nítorí pé wọ́n mú olise wọn ò jẹ́ kó supply bọ́ọ̀lù fún mbappe mbappe ò ṣe agbábọ́ọ̀lù tó máa ń dúró kó supply
0: bọ́ọ̀lù fún òun ló bẹ̀rẹ̀ sí ni máa tẹ́sì
1: sórí ikọ̀yẹn
0: gba bọ́ọ̀lù
1: sórí ikọ̀yẹn níbi tí ikọ̀yẹn ikọ̀ faransé dáadé tọkàn mi gbalẹ̀ lórí wọn ọlọ́run nìkan ló ní ló ti gbọ́kànlélo má sì ń gbọ́ o tó dáadé tí mbappe ò bá click pass me the Billy Man kick. Go back home.
0: Then.
1: It just keep going.
0: Oh, I this is great. Abi, kilo luko Bakula. Bugun wa play.
1: Bakula. Oun te ma fe se bi bayi o wa tun do e o ma fe da style Mbappe ni amo ya le nu gbogbo lana o ko ah o ko bi gba so pe oride de Spain ni oride de da so pe bejo tu akiri won ta so lori ke lana won pare ilu mo o ku tu asi ayo yokan ayo meji ti odo faranse ah amo kini kon mo eni tin du lori e pe Argentina Lionel Messi emi ni final lo lole
2: Oh, I'm going to go.

0: jáde láti mú fọ́nẹ́sì tó sọmọ yín ẹ̀pẹ́ 081-033-69434 bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.
1: Egbògi ní ìní mọ́ safe capsule tí mo ṣe níṣẹ́ ẹ̀dá mọ́ṣẹ́mọ́ṣẹ́ bí egungun bá ń sanni tàbí roni ìbàdí tó ń fani so àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń roni mọ́ safe capsule náà ó wà ní àwọn fámásì àti kẹ́mẹ́sì ládùúgbò ní.
2: Agbo ọ̀fọ̀ ìpàdé ọjọ́.
3: Àárẹ̀ ọ̀la.
4: Abiru kí ti ẹ̀ ní gbà.
5: Ẹni gbogbo wá dé ọ̀rọ̀ mi.
6: Orí ara rẹ̀ ni ó fi
7: fọ́. Ìbọn mi.
8: Ẹnìkan ò ṣe yín.
9: Àárẹ̀ ara ló.

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy in
1: Rexo.

0: Mission Gaming Industries Special.
1: Bẹ́ẹ̀rẹ̀, kó o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí. Ó ti ẹ̀dá ó tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aróyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi style káàkiri látara ẹ̀wà fíyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi style yóò sọ gbogbo.

0: the fans, eh? They're playing. As news must be present, so must the fans. For the heartbeat of the game and Pepsi Football Nation is here to celebrate you. Because it's your game, you lose. That's right, Pepsi Football Nation wants you, the fans, to enjoy the game your way with a chilled bottle of Pepsi. Pepsi Football Nation, your game, you rule. Follow at Pepsi_Naija on social media for more info.
1: Àjọ Adéyẹlọ́fọ̀ lórí owó tà tọ́jú sí ilé ìfowópamọ́ Nigeria Deposit Insurance Corporation NDIC tó pe gbogbo olùfowópamọ́ ní ilé ìfowópamọ́ kéréje Microfinance Bank 15 ti ilé ìfowópamọ́ àpapọ̀ Nigeria tẹ̀tẹ̀ fagilé wípé ṣíṣe àyẹ̀wò orúkọ àti owó wọn láwọn ilé ìfowópamọ́ yìí ń tẹ̀ síwájú fún àwọn tí ó so òǹkà àsùnwọ̀n ìfowópamọ́ wọn mọ́ òǹkà ìdánimọ̀ wọn. Àjọ NDIC yóò fi òǹkà BVN yìí tọpinpin àsùnwọ̀n wọn ní ilé ìfowópamọ́ mìíràn láti san owó wọn. Àwọn tí kò so òǹkà BVN mọ́ àsùnwọ̀n ìfowópamọ́ wọn láti tààrà lọ sórí ìtàkùn ayélujára www.ndic.gov.ng láti ṣe àwárí pre-verification claim form nínú àpò àwárí kó sì dáhùn àwọn ìbéèrè tó yẹ. Wọ́n tún lè lọ sí ilé iṣẹ́ àjọ NDIC tó súnmọ́ wọn jùlọ pẹ̀lú ẹ̀rí àpò àsùnwọ̀n wọn, ìwé ìdánimọ̀, òǹkà BVN àti àwòrán fún àyẹ̀wò látọwọ́ àwọn òṣìṣẹ́ NDIC. Fún ìbéèrè lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé àjọ NDIC lórí 08104220807. Olùkéde àjọ NDIC.

0: toys, 3-in-1 chocolate, enjoy in the morning.
1: Milk FM, my cattle don't lie. It takes a lot more carry a day.
2: Milk FM, my cattle don't lie. Milk FM, my cattle don't lie.
3: Bẹ́ẹ̀ni Bọ́ndẹ̀ FM òun ládì bò fún torí pé àwa là ń kéde là ń sẹ̀rẹ̀ là ń sọ gbogbo ìdè táyé ń gbọ́ ayé fẹ́ tiwa ọlọ́run ní pẹ̀lú àìmọ̀ ṣe tiwa à ń tẹ̀síwájú láàárọ̀ iléeṣẹ́ Bọ́ndẹ̀ FM 92.7 lẹ́yìn ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún 2020 ìtọ́jú àánú lè ní àánú ọlọ́run ìbùkún ọlọ́run àwa gbogbo wà rí ní báyìí aago mẹ́sàn-án àbọ̀ ti kọjá ìṣẹ́jú kan mama gbẹdẹmukẹ ti wà ní ìkàlẹ̀ gbẹdẹmukẹ extra yóò máa gorí afẹ́fẹ́ báyìí gani àti bello ashuro kọ̀ tèmi gẹ́gẹ́ bí akéde ètò láti dájúde aago méjìlá àbọ̀ àwọn àti ilẹ̀ má yí kúrò níbẹ̀ fitilẹ̀ síbẹ̀ bọ́ndẹ̀ fm 92.9 làwà pẹ̀lú ẹni kejì ni.
4: ẹ ọlọ́run adúrà yóò dórí akukọ olóbìnrin yàrá àpákùkọ wà àwa náà kọ àdúpẹ́ pẹ̀lú ẹdúpẹ́ adúpẹ́ òbí ẹ̀ṣẹ̀ ń tẹ́tí ti wà fàwọn ìgbìyànjú sọ̀nà kọ́sọ́nù lórí.

Choice.

0: ṣe o Ọlọ́run tún kàwé lọ́jọ́ tèmi tí ṣe ọjọ́ àánú ọjọ́ kẹẹ̀dógún ní oṣù keje oṣù aláṣẹ pé tó tún rọ̀jọ̀ àánú ta tó rọ́jọ̀ ọlọ́tùmọ́sì òjò láàárọ̀ lóhùn lọ́sàn-án lálẹ́ àti pẹpẹlẹ ọlọ́run ọba àsìkò ẹ̀ náà ni a kù wà lára lágbára ọlọ́run ọpẹ́ ti fọ́lọ́run ọba olúwa ìṣe tó tún kàwé lọ́jọ́ tèmi olúwa ọdún ẹni lọ́jọ́ àánú bí oṣù kọlẹ́ kan àánú àwárí má wàá ṣe lópin ẹ̀mí wa gbogbo ọjọ́ tèmi kàmúkàmú ni kó wọlé sọ́dọ̀ dẹni kọ̀ọ̀kan wa mo kí káàbọ̀ sórí ètò gbẹdẹmú kẹ́ẹ̀tìrà láàárọ̀ tèmi ṣe wa bond 92.9 ẹ jẹ́ ká ṣe pápá láàárọ̀ tèmi àwọn èèyàn ti ń pẹ̀lẹ̀ láti kòrò ojú wọn ní àbó ni ẹ má wọrí ètò kọjá kòrò gan ẹ máa gbọ̀ lágbára ẹ ló ojú máa rí ojú máa yọ láti ìkòròdú ìbéèrè kẹfà òkè káàmù bẹ́ẹ̀ ni ẹ̀yìn náà ni fọ́ọ̀sì kọ́lá mo ti ẹ̀ tí ì pe nọ́mbà gan pé kí n pe nọ́mbà fáwọn mí ìdí ògbọ́dẹ ti wọlé ẹ̀ náà ti lẹ́yìn lẹ́ẹ̀ma àdú ẹ má wọ̀rí ọmọ gbogbo ẹ̀ máa níyànjú láìpẹ́ yìí so ìbéèrè kẹfà bí òkè ilé ìjọsìn wo ni wọ́n dá sílẹ̀ ní 1946 ní 1946 ṣe ẹ kúkú pè padà ń gbà yẹn ṣe ẹ mú béèrè mi. Ẹ máa wọlé torí àsìkò náà ni ìṣẹ́jú ààyè ọkọ mi tún má tún complain. Ẹ náà lẹ máa ẹ náà ń gbà àwọn èèyàn láyè jù. Ok Cathedral Church of Christ ni tó wà Marina bẹ́ẹ̀ ni yes ma 0098933388 0809893388 ló bá dé láàárọ̀ tì ní gbogbo ẹ̀yin tẹ́rí pẹ̀sẹ̀ ẹ̀kú palẹ̀ ẹ̀rú ẹ̀ káàárọ̀ o ẹ̀ káàárọ̀ ta o yes sir ok alákòókò ìbéèrè karùn-ún àbí ok ìbéèrè karùn-ún ẹ tẹ ó tẹ wàárọ̀ dáadáa tó ti á ok ibi tẹ ẹ sí sí nínú ẹ dárúkọ spíkà méjì ló bá dé o ó dẹ wàárọ̀ dáadáa mọ̀ pé máa mọ̀ ta ló jẹ spíkà nílé ìgbìmọ̀ asòfin lẹ́ẹ̀mẹta ta ló parí spíkà ẹ tó parí ats tó yẹ pé ats ló fi jẹ spíkà tó bó ṣe jẹ nìyẹn ta ló ṣe spíkà lẹ́ẹ̀mẹta nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó àwọn wo ló lo spíkà tó lo ats gẹ́gẹ́ bí spíkà ní lagos house of assembly that's all sọ pé ó rọ̀ ok ló ṣe lẹ no mo ní spíkà kan ok ó yá ok ó ní ok tọ́ àwọn wo ló wá complete ats wọn ok ọ̀nà ni ok alàgbà mọ̀rúfù ẹ̀dẹ̀ máa ti mú béèrè yẹn rí o ta bá sọ wípé àwọn tó jẹ spíkà ní ilé ìgbìmọ̀ asòfin lẹ́ẹ̀mẹta right honourable adéyẹmí ikúforíjì àti right honourable rasi ọbásá àti tọwọ́ tẹ tó kọ̀mpìtì bẹ́ẹ̀ ṣe sọ honourable rasi ọbásá àti honourable adéyẹmí ikúforíjì àwọn méjèèjì ẹ̀ka ibi iye ẹlẹ́sẹ̀ ẹ pé àwọn méjèèjì ló lo no kọ̀mpìtì lẹ́ẹ̀mẹta kọ́dẹ̀ lo ats kò ṣe honourable rasi ọbásá nìkan. All right, sir. Now, let's go back. All right, sir. Immediately, when they all know, they want complete the speaker level, I wanted to know 8 years. Me, only, they get the speaker, me, Peleko, Lagos State, House of Assembly. 0-0, now, let's go back. Okay, I'm going to go to Ayeshiwa, Dada. Hello?
1: Eka Roma.
0: Okay. Am I worried? Am I going to go to Dada? Oh, no, ni mo ni ma wori ma pe se won ti se lori e. Ola a de se ro.
1: Amen.
0: Ibere keje.
1: No.
0: Olorun ni o le ni keje le ti. Lati ti ni. Eh, ibere keje se ti a.
1: Oya ma.
0: Ni me 27, 1957 kilo se le.
1: Me 27.
0: Eh, 1957.
1: Children Day.
0: Wow. Yeah. Okay. May 27,
1: 1957.
0: Ah. Imagine so. Ati ni me ati ah. Okay. Oh yeah. Imagine so. Shebi ente final answer.
1: No. Muse mo da. Mo gba mi ti gba answer from you.
0: Okay. Okay. Lagos State. No. Create Lagos in by any. May 27, 1957. Hello. Okay, sir. Where are you from? Yes, yes. Oh, Ale. If I'm about the last to go, I don't know where you came, Dada. Mungbo. Ah, Mungbo, you don't have to Mungbo. Mungbo, that's how, Mungbo, you know me. Oh, well, yeah. If I'm so full, Mimi, if we're here, Mungbo. Fẹ́fẹ́ Tinubu. Wọ́n ṣọ̀tọ̀ orúkọ yẹn ni. Ó ní fún tó gùn dáadáa.
1: Ó ní fún mi.
0: Wọ́n ṣọ̀tọ̀ Fóyè Tinubu. Short name ni. Bọ̀tọ́ máa fún name yẹn gangan kẹ bá mi sọ. Wọ́n kàn ṣọ̀tọ̀ ẹ bá ka ṣí fẹ́ Fóyè Tinubu. Wọ́n ṣọ̀tọ̀ ẹ̀ ni. Ó ní fún name gangan. Orúkọ yẹn fún dáadáa. Wọ́n kàn yọ àwọn kankan kúrò. Ẹ̀tìmú bẹ́ẹ̀ bá mú ẹlòmí àtìmú. Ẹ̀fún pọ̀ lóye ọ̀ṣun Tinubu. Ẹ̀fún pọ̀ lóye ọ̀ṣun Tinubu. Ẹ̀ ọ̀rẹ́ sà, ẹ máa bá bọ̀.

0: láti lè ṣe bọ́ndẹ́ fẹ́ 92.9 gẹ́gẹ́ ni aago mẹ́wàá ní ẹ̀ka àárọ̀ ìròyìn yálẹ̀ tá ló ń gbé ṣe tí gbọ́ yín láti lè ṣe bọ́ndẹ́ fẹ́ 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú ìkẹjà gàmúrà àti bẹ́lẹ̀ aṣírù lónìí yìí ìjọba òpínlẹ̀ èkó ti ṣíde ètò tuntun kan èyí tí yóò fún àwọn ilé iṣẹ́ apòdì láǹfààní láti máa ṣètọ́jú àwọn tó bá ní àìsàn kògbówókògbòdì yẹn HIV àti àwọn tó bá fẹ́ dẹ́kun àìsàn náà ẹni tó jẹ́ alákòóso fẹ́ǹsì ìlera ní ìpínlẹ̀ èkó ọ̀jẹ̀gbọ́n akin àbáyọ̀mí wọn ní ìpinnu yìí orin láti ṣàdínkù sí ìtànkálẹ̀ àìsàn náà bí ìjọba ìpínlẹ̀ èkó ṣe ń gbèrò rẹ̀ tó bá máa fi lè ọdún 2030 ọ̀jẹ̀gbọ́n àbáyọ̀mí jẹ́ kò ní mímọ̀ pé àwọn tí wọ́n ń gbé pẹ̀lú àìsàn kògbówókògbòdì HIV ni wọ́n máa láǹfààní láti lọ máa gba àwọn oògùn wọn nílé iṣẹ́ tí wọ́n ti ń pè jù náà tí ìjọba fi ọwọ́ sí yàtọ̀ tí wọ́n máa lọ sí ìrìn àjò tó jìnnà lọ sí ilé ìwòsàn tó tóbi pé wọ́n gba oògùn tí wọ́n ń lò bákan náà ló ṣàfikún pé ìjọba ti ní àkọọ́lẹ̀ àwọn tí ó ní àìsàn náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé sí ẹ̀ka ìjọba tó rí sí ètò ìlera ní ìpínlẹ̀ èkó dókítà olúfẹmi ọmọlúlú wọn jẹ́ kò ní mọ̀ pé ní báyìí àwọn tí wọ́n ń gbé pẹ̀lú àìsàn kògbówókògbòdì ní ìpínlẹ̀ èkó ń lọ sí bí 170,000 nígbà tí àwọn tó ń gba ìtọ́jú lọ́wọ́ àwọn yẹn lọ sí bí 147,000 tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí bákan náà ni wọ́n jẹ́ kò ní mọ̀ pé àwọn ilé iṣẹ́ apòògùn tí ó máa pín oògùn náà fún àwọn tó ní àìsàn náà lọ sí bí 182,000 jákèjádò ìpínlẹ̀ èkó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti jẹ́ kò ní mọ̀ fún àwọn tó ń ta ọkọ̀ tí wọ́n wà lójú lálákọ̀ọ́fín ṣọrí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lù wọ́n jìbìtì lórí àwọn ọkọ̀ bọ̀gìnì tí wọ́n ń tà tí àwọn sì ti ṣe ìṣirò owó ẹ̀sìn ó jẹ́ pé wọ́n á fi kàn lórí ọ̀rọ̀ ọ̀hún tó owó náà lọ sí bílíọ̀nù kan náírà wọ́n jẹ́ kò ní mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ní SCP tìjàní fatai ṣe fi ìròyìn ọ̀hún léde bákan náà ni wọ́n ní àwọn ti ń ṣe ìwádìí pàápàá jùlọ lórí ẹnìkan tí wọ́n pè ní ọ̀túnba lórí ẹ̀sùn ọ̀hún wọ́n jẹ́ kò ní mọ̀ pé iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ pàǹtí àwọn náà ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn náà wọ́n ní àwọn làmìlaka pàápàá jùlọ láti ìlú Àbújá ó ní wọ́n lọ sí ibi tí wọ́n ti ń ta ọkọ̀ bọ̀gìnì tí wọ́n sì fún wọn ní ìwé sọ̀wédowó èyí tó máa padà tàkìtì tí wọ́n bá dé ilé ìfowópamọ́ èyí tí wọ́n fi ń lọ àwọn èèyàn ní ọwọ́ gbà bákan náà ni wọ́n ní ilé iṣẹ́ àwọn àwọn ti gba àwọn ọkọ̀ padà àwọn ọkọ̀ bíi Toyota RAV4 ti 2010 2007 2017 Toyota Highlander SUV 2016 Toyota Hiace 2020 àti Ford Edge SUV ti ọdún 2018 bákan náà ni gbogbo àwọn tí gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí ní iléeṣẹ́ ọlọ́pàá máa rí dájú pé wọ́n fi mú kàtà òfin ìròyìn alẹ́ ta sàárọ̀ ẹ̀kọ́ ní dubai láago méjìlá ọ̀sán ni kí a tún pàdé fún àkójọpọ̀ ìròyìn iṣẹ́ léwọ̀ ìyanu lólóòtú ìròyìn yìí ganiya àti bello aṣírò orúkọ tèmi tí mò ń kiri pé ẹ múra sí iṣẹ́ òní iye o.
1: Èdèmàrè lọ́dí rí ẹwà pákúkọ́.
2: Èdèmàrè lọ́dí rí ẹwà pákúkọ́.
1: Ọba òkè lọ́dí rí ẹwà pákúkọ́.
2: Èdèmàrè lọ́dí rí ẹwà
3: pákúkọ́. The chairman, executive members, highly esteemed parents and teachers of Afe Babalola University, heartily felicitate the founder and chancellor, Afe Babalola, SAN, the Yare Modupe Babalola, vice chancellor, members of the governing council, management, staff and students of Abroad. On the 2024 Times Higher Education Ranking, where Abroad came first again and are judged as number one university in Nigeria for 3 consecutive years. Abroad has also been ranked as number 142 in the world. This is a great art and we are happy to associate with this landmark achievement.

0: Hello, and you know, I cook a cool day as a coyu. A couple, so it's a two Nigeria, ni or Kukudu, it's a Naftak at the ètò tó dáwọ́ pé ìlera àti ìdáàbòbò tí wọ́n sì máa ń ṣáájú ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn mú àwọn kókó ìmọ̀ kókó ìtọ́sọ́nà kókó ìtúnilétí tó lè ràn yín lọ́wọ́ láti ṣe àwọn àṣàyàn tí ẹ lè fi dáàbòbò ìlera àti àjíǹde tí àti ti ẹbí yín pàápàá ẹ lọ jẹ́ bí yín nìkan nígbàkúwà tí ẹ bá lọ sọ́jà yálà ọjà ti gbangba ni tàbí àwọn ọjà ìgbàlódé wa tí ẹ bá gba ohunkóhun mú bóyá ìpápánu ni o tàbí oúnjẹ mìíràn ni àwọn èyí tí a ti dè sílẹ̀ bóyá biscuit ni o oúnjẹ tá ń jẹ láàárọ̀ tá ń pè ní cereal àtàbí bíi noodles tàbí pàápàá àwọn ọtí ẹlẹ́rìí dòdò bóyá tinúgbò tàbí tinú pálí pàápàá ǹjẹ́ ẹ tiẹ̀ máa ń ka àwọn àlẹ̀mọ́ àwọn oúnjẹ dídì yìí àwọn àlẹ̀mọ́ ìmọ̀ ìtọ́nilétí tí a lẹ̀ mọ́ àwọn oúnjẹ dídì yìí tàbí inú pàápàá ǹjẹ́ ẹ máa ń kà wọ́n ṣé ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa kíkẹ́ kí n sọ ìṣesí tèmi ká má parọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń kà á ṣùgbọ́n nígbà mìíràn tí ìjẹ́ wípé bóyá ojú ń kọ́yàn tàbí téèyàn bá tiẹ̀ wo èrò tó ti tò sílẹ̀ èèyàn kàn ní wo ojú kọ́yàn jàre ìgbà mìíràn lè jẹ́ torí pé èèyàn ti pọkàn tán ibi tí ó ti ń ra ọjà náà má kàn sanwó má kàn máa lọ. Mo sì mọ̀ pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó ṣe rí fún ọ̀pọ̀lọpọ̀ wa ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe nìyẹn à á kàn gba ọjà náà mú àwòye owó ẹ̀ àsanwó a sì máa lọ. Síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tó ṣe pàtàkì tó ṣe kókó fún ìlera wa ó sì jókòó sára àlẹ̀mọ́ yìí ó sì ń wà àmọ́kùnrin sọ̀rọ̀ àwọn ìmọ̀ bíi ọjọ́ tá a ṣe jíjẹ tàbí rìnrìn jáde ọjọ́ tó wúlò mọ tàbí ọjọ́ tó yẹ ká ti lò ó àwọn èròjà tí wọ́n fi ṣe ń kọ́ ìwọ̀n ṣúgà ìwọ̀n iyọ̀ ìwọ̀n ọ̀rá tó wà nínú jíjẹ tàbí rìnrìn yìí àti pàápàá ǹjẹ́ ohun èlò tá ń wí yìí ǹjẹ́ ó tiẹ̀ ní ojúlówó nọ́mbà ìforúkọsílẹ̀ ti NAFDAC bí? Ó lè jẹ́ wípé ètò tòní tó máa mú àyípadà ayérayé bá àwọn ìṣesí tàbí ọ̀nà tí ẹ fi máa rajà tí ẹ bá lọ sọ́jà pàápàá jíjẹ mímu nítorí wípé àjọ NAFDAC láìpẹ́ yìí ṣe àgbékalẹ̀ ètò tó ká gbogbo orílẹ̀-èdè wa ká wọ́n sì pe ètò yìí ní Meet the Food Leader èyí ni wípé ká àlẹ̀mọ́ ara oúnjẹ tó fẹ́ rà kí láfojúsùn èyí kó lè wọ́n fi ń rọ gbogbo ọmọ nàìjíríà náà ni wípé kí ọkàn rọra lo aya ìṣẹ́jú díẹ̀ pàápàá láti máa ka àwọn àlẹ̀mọ́ ara jíjẹ mímu tí ẹ bá fẹ́ rà kó tó di wípé ẹ ra àwọn oúnjẹ wọ̀nyí pàápàá jùlọ àwọn ilé ìtọ́jú wípé àti dì sílẹ̀ fún wa ìṣẹ́jú díẹ̀ kí tí ẹ máa fi ka àwọn àlẹ̀mọ́ ara oúnjẹ yìí ó ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún yín láti lè yàgò fún àwọn ewu bíi bóyá ṣúgà tó pọ̀ jù iyọ̀ tó lè pọ̀ jù tàbí àwọn ọ̀rá tó jẹ́ wípé wọn ò ní èròjà aṣaralóore kankan tí ó sì jẹ́ wípé wọ́n lè fa kí ara lòdì sí oúnjẹ yìí tí èèyàn bá jẹ àmọ́ tí ẹ bá ti ka àlẹ̀mọ́ bó ti tó àti bó ti yẹ ẹ lè yàgò fún àwọn nǹkan báyìí síwájú sí ìṣẹ́jú díẹ̀ kí tí ẹ ó fi ka àwọn àlẹ̀mọ́ yìí ó ràn yín lọ́wọ́ láti ṣe àṣàyàn ìlera pípé fún ẹ̀yin àti àwọn ẹbí yín.
1: Our food systems continue to evolve.
2: Bí a ṣe ń rí àwọn nǹkan ọ̀tún nípa ṣíṣe àwọn nǹkan jíjẹ pẹ̀lú bí àwọn nǹkan jíjẹ wa ṣe ń pọ̀ sí bí wọ́n ṣe ń kó àwọn nǹkan jíjẹ mèremère wá láti òkè òkun ó pin dandan kí àwọn oníbàárà mọ̀ nípa àwọn nǹkan tí wọ́n ń rà jẹ wọ̀nyí torí náà ìpolongo tá à ń ṣe yìí ó jẹ́ kí àwọn oníbàárà ní ìmọ̀ nípa àwọn nǹkan mèremère tí wọ́n ń rà nínú àwọn ọjà. Ó rún ọ̀gá wa láti àjọ NAFDAC tí wọ́n jẹ́ olùdarí ẹ̀ka Food Safety and Applied Nutrition ní àjọ NAFDAC lẹ́gbọ́ tí wọ́n sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ètò Meet the Food Label Campaign. Tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan wípé máa ka àlẹ̀mọ́ ara oúnjẹ tí ò fẹ́ rà èyí sì wáyé ní ìlú Àbújá. Ẹ má gbèkú lọ nbẹ o ẹyin ṣáà máa bá wa ká lọ lórí ètò tòní nítorí lórí ètò yìí a máa mú ìròyìn wá sí etí ìgbọ́ní lórí bí ètò ìfilọ́lẹ̀ náà ṣe lọ báwo ni àwọn olùkópa nínú ètò náà ṣe rí sí àwọn olùbáṣiṣẹ́pọ̀ àjọ NAFDAC kọ́kọ́ àwọn nàìjíríà rere náà tí wọ́n wà níbẹ̀ báwo ni àwọn náà ṣe rí sí ọ̀rọ̀ kí a máa ka àlẹ̀mọ́ ara oúnjẹ yìí ṣe ẹ fẹ́ gbọ́ ẹ bá wa pé lórí ètò yìí ó fi pọ́pọ́ o ẹ má gbé kúrò bẹ́ẹ̀ ẹ káàbọ̀
0: padà sí orin ètò ní ètò wa ètò tó ń mú ìlera ọmọ nàìjíríà ní ọkúkúdù ẹyin méjì kúkú jàṣà ètò nafdac àti ìlera rẹ náà ni orí ọ̀sẹ̀ ni ọmọ ní ọ̀rẹ́ yín nínú ìlera wọn wá ṣeun ògbókọyà ọmọọba ń tàwọn alága ọmọ mẹrìndínlógún ọmọọba rìn ilẹ̀ ní ètìtì ọmọọba ní ọ̀rọ̀ ẹni ọba mi ká lọ lórí ètò ètò yìí tó bá ti yá kòtò kí n pẹ́ mọ́ àsìkò tó báyìí láti darapọ̀ mọ́ oníròyìn wa fún ìròyìn lórí iṣẹ́ àti ìṣe àjọ nafdac káàkiri orílẹ̀-èdè wa ubaida adeola ismail ṣàlàáfíà ni o
2: ẹ ṣe ọmọ dúpẹ́ ẹ̀dẹ̀ kú ètò yìí náà
0: ó yà ọ́ àti gbaradì fún wa níròyìn ètò yìí
2: ẹ kú déédé wòyí o ìròyìn láti àjọ nafdac ni ẹ mú asẹ́tì gbọ́n lọ́sẹ̀ ubaida ismail lórúkọ mi ẹ máa bá mi ká lọ àjọ nafdac ti ṣe ìkìlọ̀ nípa ọtí méjì tí òfin ti gbẹ́sẹ̀ lé tí ìjọba orílẹ̀-èdè ghana rí gbà pé kí àwọn tí ń ra ọjà wọlé láti òkè òkun àwọn tí ń ṣe àgbéká ọjà àti àwọn tí wọ́n ń tà fún láti rí dájú pé ayédèrú ọtí yìí ò wọ orílẹ̀-èdè wa àjọ tí ń ṣe ìṣàkóso lórí àwọn nǹkan jíjẹ àti ògùn orílẹ̀-èdè ghana ní àwọn ṣe ìkáwọ́ ayédèrú ọtí nel ice vodka energy drink àti codis body energy mix ní agbègbè upper east region tí òfin ti gbẹ́sẹ̀ lé ewu inú àwọn èròjà tí wọ́n pò pọ̀ sí ẹ̀ àjọ náà ní àwọn èlò inú àwọn tí wọ́n yìí lè fa jàǹbá ńlá fún ìlera ẹni tó bá mú pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́ àjọ nafdac ní ìwádìí àti ìfinúfilẹ̀ ti ń lọ lórí àwọn ọtí náà bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá rí tó ń ta àwọn ọjà tí òfin ti gbẹ́sẹ̀ lé wọ́n yìí yóò fi ojú bò òfin èyí ni ìròyìn tí mo mú asẹ́tì gbẹ̀yìn lọ́sẹ̀ wọ́n ó ti máa kàn sí lọ́sẹ̀ tí ń bọ̀ ubaida ismail lórúkọ mi ó dìgbà
0: adúpẹ́ púpọ̀ oníròyìn wa ubaida fún ìròyìn yẹn a máa rìn yín bá tó wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn owó sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ń kọ́ òwe la fi ń wa àwọn òṣèré wa wọ́n ti fi kókó ọ̀rọ̀ tòní wọ́n ti fi pa òwe nínú eré ìdárayá eré akọ́nilọ́gbọ́n tí wọ́n ti gbé kalẹ̀ fún wa báyìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ àwọn òṣèré wa o.

0: jẹmi ti jiná o. Ìrẹsì gbígbóná ti sọ̀sọ̀sọ̀. Ọbẹ̀ tó dùn, ẹran tó rọ̀ lẹ́nu. Ṣéwo, ẹ jẹ́ kí n sọ fún yín. Tí oúnjẹ mi kò bá dùn mọ́ lónìí, ẹ́ kí ebi mú mi sọ́lẹ̀ lónìí.
1: Ìyábọ̀.
0: Kí ni?
1: Ìyábọ̀ ń bọ̀. Ẹnu gbùrù òfò. Àgàdo ó dìgbẹ́ gbó.
0: Wọ́n wo ti rọ́dù, ṣe ọjà mi sílẹ̀ o. Kí n tó fi kún gbèsè rẹ kí o jẹ sílẹ̀ tẹ́lẹ̀ o.
2: Gbogbo. Ìyábọ̀. Ọkọ fún mi lẹ́nu tútù. Orí ó fẹ̀lẹ̀ ijó olúwa rẹ̀ gbẹ.
1: Alamu.
2: Ó bú rẹ̀ yìí máa wà lẹ́gbẹ̀ẹ́. Ọ̀rẹ́ mi, ogun tí mo rà lánàá ni o. Olórí bá kọ ọ̀ látàárọ̀.
1: Ó ní kùnú ti ń yọ mí lẹ́nu.
0: Alamu. Irú ògùn wo tún nìyẹn torí Ọlọ́run?
2: Ogun bọ̀ ní pọkú mi. Tí mo rà nílé ìtajà tó bẹ nínú ẹ̀bá ọ̀nà. Nínú ọ̀nà gáràjì ni o.
1: Ọ̀rẹ́ mi. Ó lọ ra ògùn lẹ́bọ̀ ọ̀nà. Eléyìí ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún ọ.
2: Olówó tọ́kù ni ògùn náà.
1: Olówó tọ́kù ni. Olówó tọ́kù ni. Olówó tọ́kù ni. Olówó tọ́kù ni. Tó mú àwọn èèyàn fi ọwọ́ ara wọn ṣe ara wọn.
0: Òtítọ́ ni àwọn mi. Àwọn èèyàn máa ń ra ògùn tí kò ní àmì Nafdàkì lára. Nítorí wọ́n fẹ́ dín ẹ̀dínwó ọgọ́rùn-ún márùn-ún náírà. Kí ló dé?
2: Mo fi mí sílẹ̀ ojàre. Ògùn ògùn jẹ́. Mo kí gbogbo ilé rẹ káàsán o.
0: Ẹ káàbọ̀ o. Ọ̀gá Túnde ti wọlé dé o. Ọ̀gá Nafdà ti dé o. Ẹ wo kí oníkálukú kó kó ayédèrú ohun tí wọ́n bá ní pamọ́. Kókó lẹ̀ báyìí o.
3: Ìyábọ̀. Ẹ má máa fi àwàdà ṣe èyẹ o. Ayédèrú ogun nǹkan tó burú yìí kì í ṣe nǹkan tá a fi ń ṣẹ̀fẹ́.
1: Ọ̀gá Túnde.
2: Ẹ bá Àlàmú sọ̀rọ̀ o. Níṣe ló lọ ra ògùn olówó pọ́kú lẹ́bọ̀ ọ̀nà. Ó sì ti wá ń ṣe àárẹ̀ báyìí.
3: Ẹṣẹ́ ti wá rí báyìí. Bí ọ̀pọ̀lọpọ̀ àjálù ṣe máa ń bẹ̀rẹ̀ yìí.
2: Ọ̀gá Túnde.
0: Báwo ni ènìyàn ṣe fẹ́ da ayédèrú ògùn yìí lóde òní?
2: Kì í ṣe nǹkan tó le rárá. Ìdí nìyí tí Nafdàkì fi ṣe ìgbárùkù ti ìṣàkóso àyẹ̀wò àti ìrójútó tó péye.
1: Ọ̀gá.
2: Ìtọ́jú ìbánikan Ọlọ́run o.
1: Ẹ̀wọ̀ Ọ̀gá Túnde.
2: Èdè kan máa yà mí lẹ́yìn.
1: Kí ni
2: báwo ni èèyàn ṣe fẹ́ mọ̀ wípé ọ̀dọ̀ mi mú ìpalára bá òótọ́?
3: Ìyẹn ò lè tí wọn ò bá ṣe ìforúkọsílẹ̀ tó péye tí páálí ara rẹ̀ bá mú ìfura dání tí owó rẹ̀ bá sì wálẹ̀ jù tí òǹtajà náà bá mú ìfura dání yára bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ o.
0: Nítorí wípé owó pọkọ ayédèrú ọjà ó lè fa àárẹ̀ olówó tabua lọ́la.
2: Tàbí ìsìnkú olówó jaburata.
4: Orí gẹ̀ẹ́nẹ̀. Ẹ ó dá mi lójú wípé ọ̀rọ̀ náà kò ṣe àjèjì sí àwa tá à ń tẹ́tí gbọ́. A dúró púpọ̀ lọ́wọ́ àwọn òṣèré wa fún gbogbo ìgbà wọn. Ẹ lákàyè tẹ̀ fi ń ṣe èyí náà kò ní tán níbẹ̀ o. Ẹ kó akitiyan. Tó ẹyin tẹ̀ ń gbọ́ wa. Ó wà láti gbọ́ láti ọ̀dọ̀ tí ń nà. Ṣé ẹ máa ń ka àwọn àlẹ̀mọ́ ara oúnjẹ tàbí mímu kí ẹ tún rà á? Tàbí ọjọ́ òní tẹ̀ ń gbọ́ wa báyìí ni ẹ ó wà pinnu láti bẹ̀rẹ̀. Ẹ fi àwọn ìdáhùn yín, ìrírí yín tàbí ìbéèrè yín ránṣẹ́ nípa àtẹ̀jíṣẹ́ tàbí WhatsApp sí nọ́mbà 08902 5783 6. Àjọ Nafdà ní àwọn mọ̀ wípé àgbájọ wọn kọ́ òun ni àfínsọ̀yà. Nítorí náà wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn nínú ètò ìdàgbàsókè àti pàápàá Nutrition Society of Nigeria. Wọ́n sì ṣe èyí kí wọ́n lè gbé ètò yìí kọjá àwọn gbọ̀ngàn tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ náà nìkan kí ó lè wọ àwọn àwùjọ wa, kọ́ lè gbọ́ àwọn iléèwé wa, kí a sì lè gbọ́ àwọn ọjà wa pàápàá káàkiri orílẹ̀-èdè wa. Èyí sì fẹ́ràn àkọlé ètò náà nítorí níbẹ̀ sí ẹni before you buy it, read it. Before you eat it, understand it. Kó o tún rà á, kà á o, kó o sì tó jẹ́ kọ́kọ́ lóye nípa rẹ̀. Wẹ́rẹ́ ni ó sì ṣe rántí, ó sì ní agbára púpọ̀, ó sì ṣe pàtàkì pẹ̀lú nítorí wípé nígbàkúgbà tí ẹ bá ti mú oúnjẹ tí a ti dì tàbí ohun mímu dídì ó ní àwọn nǹkan mélòó kan tó ṣe kókó tí ẹni láti ṣe àyẹ̀wò wọn. Dára wọn ni ọjọ́ tí oúnjẹ náà wúlò mọ́ àwọn èròjà tí a fi ṣe àwọn ìkìlọ̀ tó wà lára rẹ̀ tó lè mú kí a ní ìmọ̀lára ìlòdì sí àti pàápàá nọ́mbà ìforúkọsílẹ̀ àjọ Nafdàk. Ṣùgbọ́n ìbéèrè kàǹkà kan tó wà nílẹ̀ nìyí o. Ǹjẹ́ àwọn ọmọ Nàìjíríà tí ẹ máa ń ka àlẹ̀mọ́ ara oúnjẹ bí tàbí ohunkóhun tó bá kàn ti fanimọ́ra sí wa ni a kàn máa ń rà mú lọlé? Olóòrùn wa Ubaida jáde láti lọ ṣe ìwádìí. Kí ló ń bọ̀? Ẹ̀jẹ̀ àtẹ́tí gbọ́.
5: gbogbo oúnjẹ tí a ti dì sílẹ̀ ló máa ní àlẹ̀mọ́ lára rẹ̀ àlẹ̀mọ́ yìí ló sì ń fi àwọn ohun tó ṣe pàtàkì kí àwọn oníbàárà láti mọ̀ kí a tó ra ọjà náà ó ń sọ ọjọ́ tí wọ́n ṣe ọjọ́ tí ó wúlò mọ́ àwọn èròjà tí a fi ṣe àwọn ìkìlọ̀ tó wà lára rẹ̀ tó lè mú kí a ní ìmọ̀lára ìlòdì sí àti bóyá ó ní nọ́mbà ìforúkọsílẹ̀ àjọ NAFDAC tó tọ́ láti mọ̀ bóyá àwọn yẹn wá ń ka àlẹ̀mọ́ yìí kí wọ́n tó ra oúnjẹ mo ṣàbẹ̀wò lọ sí ilé ìtajà ńlá kan ní ṣẹ̀ṣẹ̀ mọ ìdí tí ó fi ṣe pàtàkì ni àbájáde tí a fẹ́ ni pé kí àwọn èèyàn máa fúnra wọn ní ìṣẹ́jú díẹ̀ láti ka àlàyé oúnjẹ kí wọ́n tó rà á kí wọ́n sì lóye ohun tí wọ́n ń jẹ ìṣẹ́jú díẹ̀ tí wọ́n fi ń ka àlẹ́mọ́ yìí lè ràn wọ́n lọ́wọ́ láti yan oúnjẹ tó dára fún ìlera wọn orúkọ mi ni ubaida ismail fún NAFDAC àti ìlera rẹ.
6: Ubaida ètò ìpolongo yìí ó wáyé àsìkò tó tọ́ léyìí kì í ṣe nípa kíka àlẹ̀mọ́ nìkan o rárá ó wà nípa ìdáàbòbò ìlera wa àti kí a lè máa rú àwọn oníbàárà lágbára àti wípé kí a lè ran ọmọ nàìjíríà lọ́wọ́ láti lè ṣe àṣàyàn tó tọ́ tó sì ní ìdáàbòbò lórí oúnjẹ tí wọ́n bá fẹ́ rà gbogbo àlẹ̀mọ́ ló mà ní ìtàn tó ń sọ fún wa àmọ́ tí a ò bá kà á báwo la ṣe fẹ́ mọ ohun tó ń sọ a ò sì ní mọ ohun tó wà lára rẹ̀ tí à ń fi sínú àgọ́ ara wa nínú ọ̀rọ̀ ìṣeré wọn níbi ètò ìpolongo náà olùdarí ẹ̀ka food safety and allied nutrition àjọ NAFDAC ìyáàfin Eva Edwards ṣàlàyé wípé ètò yìí ó wá ṣe pàtàkì nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà wa ọ̀pọ̀lọpọ̀ ará àwùjọ wa ló jẹ́ wípé wọ́n máa ń fojú fo àwọn àlẹ̀mọ́ ara oúnjẹ tàbí ohun mímu dídì tí wọ́n bá fẹ́ rà nígbàkúgbà tí wọ́n bá fẹ́ rà wọ́n.
5: Pẹ̀lú ìdùnnú ni mo fi kí yín káàbọ̀ sí ètò tá à ń ṣe lónìí ìyẹn ni ìpìlẹ̀ ètò fún ìkéde kíka àkọsílẹ̀ lórí àwọn nǹkan jíjẹ ìyẹn read the food label campaign èyí jẹ́ ọjọ́ kan tí a ti ń retí torí ó jẹ́ ìgbésẹ̀ pàtàkì nínú iṣẹ́ wa láti ṣàtìlẹ́yìn fún oníbàárà láti rí pé wọ́n ń ra àwọn nǹkan jíjẹ tó dára fún ìlera wọn jákèjádò lórílẹ̀-èdè Nàìjíríà àkọsílẹ̀ lórí àwọn nǹkan jíjẹ ti jẹ́ àṣà tí a ti mọ̀ káàkiri orílẹ̀-èdè lágbàáyé gẹ́gẹ́ bí ohun pàtàkì tí àwọn oníbàárà ń mọ̀ láti ṣe ààbò fún ìlera ara wọn nípa àkọsílẹ̀ lórí àwọn nǹkan jíjẹ wọ̀nyí àwọn oníbàárà lè ní ìmọ̀ nípa àwọn àkọsílẹ̀ tó ṣe pàtàkì fún ìdámọ̀ àwọn àǹfààní inú rẹ̀ bí a ti lè ṣe ìpamọ́ rẹ̀ nǹkan tó lè fa àfẹ́sódì nínú rẹ̀ ọjọ́ tí wọ́n ṣe ọjọ́ tó wúlò mọ́ àti ọ̀nà bí a ti lè lò èyí wá ṣàfihàn pàtàkì kí àwọn oníbàárà máa ka àwọn àlẹ́mọ́ pẹlẹbẹ àwọn nǹkan jíjẹ wa
6: wọ́n sì ṣàlàyé ohun tó fà á tí ó fi ṣe pàtàkì jùlọ kí a máa ka àlẹ́mọ́ ara ohunkóhun tí a bá fẹ́ rà
5: kí a máa polongo àṣà kíka àkọsílẹ̀ lórí nǹkan jíjẹ kí a tó rà tàbí kí a tó jẹ a fẹ́ kí àwọn oníbàárà máa ní àṣà kí wọ́n máa wo nǹkan tí wọ́n bá fẹ́ rà kí wọ́n lè mú èròjà inú rẹ̀ àfẹ́sódì tó lè ní àwọn nǹkan aṣaralóore inú rẹ̀ ọjọ́ tí a ṣe ọjọ́ tí ó wúlò mọ́ bí a ṣe gbọ́dọ̀ ṣe ìpamọ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ni láti dáàbòbò ìlera gbogbo wa ìṣúná àwọn ìkéde yìí ṣe pàtàkì lásìkò yìí torí pé oríṣiríṣi àìsàn tó ń tara nǹkan jíjẹ ti ń pọ̀ sí torí yóò jẹ́ kí àwọn oníbàárà lè ní òye nípa àkọsílẹ̀ ara àwọn nǹkan jíjẹ wọ̀nyí kí wọ́n lè tọ́jú ìlera wọn dáadáa.
6: ọ̀pọ̀lọpọ̀ àwọn olùbáṣiṣẹ́pọ̀ ni wọ́n tún kópa níbi ètò náà aṣojú iléeṣẹ́ ìjọba tó mójútó ètò ìlera orílẹ̀-èdè nàìjíríà federal ministry of health and social welfare ìyáàfin olúfúnlọ́lá adégbùtẹ́ sọ wípé ètò ìpolongo yìí ó farajọra ó sì fara mọ́ ètò ti iléeṣẹ́ ìjọba àpapọ̀ náà èyí tó jẹ́ nutrient profile modeling initiative èyí tó dá lórí àwọn èròjà aṣaralóore.
5: Nípa ètò yìí àjọ NAFDAC pẹ̀lú àwọn iléeṣẹ́ mìíràn ti ń fọwọ́sowọ́pọ̀ láti ṣe ìpolongo yìí káàkiri orílẹ̀-èdè wa nípa ẹ̀kọ́ ní àwọn abúlé àti ìgbèríko ìpolongo lórí ẹ̀rọ afẹ́fẹ́ ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn onímọ̀ nínú ètò ìlera ní báyìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń bá wa ṣiṣẹ́ pọ̀ lórí ètò yìí bíi iléeṣẹ́ resolve to save lives network for health equity and development corporate accountability and public participation africa food health system advisory iléèwé gíga abuja àti àjọ tó ń mójútó ìlera lágbàáyé ìyẹn world health organization fún àtìlẹyìn wọn sí ètò yìí bí a ṣe ń ṣe ìṣúná ètò yìí lónìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ètò yìí á jẹ́ ìpìlẹ̀ fún ìdàgbàsókè ọ̀tún nípa ètò àkọsílẹ̀ iwájú àwọn nǹkan jíjẹ ìyẹn front of pack labels a ní láti jẹ́ kí àwọn èèyàn wá mọ̀ nípa àṣà kíka àkọsílẹ̀ lórí àwọn nǹkan jíjẹ wọn torí ẹ̀ mo fẹ́ rọ gbogbo wa tí àti ìlú wà padà látòní lọ kí a bẹ̀rẹ̀ sí ní àṣà kí a máa ka àkọsílẹ̀ orí ìwé pẹlẹbẹ nǹkan jíjẹ wa kí a sì polongo rẹ̀ fún gbogbo àwọn èèyàn wa ní agbègbè wa ní báyìí ìfọwọ́sowọ́pọ̀ yìí a jẹ́ kí àwọn oníbàárà mọ àṣà yìí fún ìlera wọn.
4: Bẹ́ẹ̀ sì ni àjọ tó mójú tó ìlera àgbáyé World Health Organization àwọn náà ṣe ìlérí wípé àwọn ó ṣe àtìlẹyìn ètò náà. Ẹ jẹ́ sí gbọ́ ohun Dr. Pinda Wakawa.
7: Ó jẹ́ ọkọ̀ ìwúrí fún mi láti dá apò mọ́ inú ìlú mi ayẹyẹ pàtàkì yìí. Ìbẹ̀rẹ̀ ìpolongo ti orílẹ̀-èdè fún kíka àlàyé tó wà lára páálí oúnjẹ. Ìgbésẹ̀ pàtàkì yìí ó dé ní àkókò tó ṣe pàtàkì gan ni. Nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà bí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè mìíràn ti ń dojúkọ ààrùn tí kìí ṣe àkóràn. Àwọn ẹ̀rí tuntun fi hàn pé àwọn ààrùn tí kìí ṣe àkóràn ló ń fa nǹkan di ìdá mọ́kàndínlọ́gbọ̀n ìyẹn 29% nínú gbogbo nǹkan tó ń ṣokùnfà ikú tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tí ààrùn ọkọ̀ àti ẹ̀jẹ̀ ìtọ̀ ṣúgà àti àwọn jẹjẹrẹ sì jẹ́ àwọn tó wọ́pọ̀ jùlọ. Àrùn ìfúnpá hypertension ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà láàrin ìlú ní Mapo. Èyí fi hàn pé ohun tó wà nínú oúnjẹ tí kò bára mu ti pọ̀ gan-an. Oúnjẹ tí kò bójú mu pàápàá jùlọ oúnjẹ tó ní iyọ̀ púpọ̀, ṣúgà púpọ̀ àti ọ̀rá tí kò dára fún ara. Ó jẹ́ ọ̀pọ̀ lára àwọn ohun tí ó fa ìtànkálẹ̀ irúfẹ́ àrùn bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ fi hàn pé ó ṣe pàtàkì gan-an láti gbé àwọn ìgbésẹ̀ tó lè ran gbogbo ara ìlú lọ́wọ́ láti ṣe àṣàyàn oúnjẹ tó dára fún ìlera wọn. Nítorí náà ìpolongo ka àlàyé tó wà lórí páálí oúnjẹ ó dé ní àkókò tó tọ́, ó sì jẹ́ ìlànà tó ní ìmọ̀ràn rere nípa fífi agbára fún àwọn oníbàárà láti lóye ìtàn ọjà oúnjẹ àti àlàyé ìtọ́jú oúnjẹ tó wà lórí àwọn oúnjẹ tí wọ́n ti dì sínú àpò tàbí pálí. Ìpolongo yìí wọ́n mú kí èmi àwọn ènìyàn nípa ìlera kó pọ̀ sí. Ó sì ràn wọ́n lọ́wọ́ láti yan oúnjẹ tó dára kó sì dín jíjẹ àwọn èròjà tó lè ṣèpalára fún ara wọn kù. Nípa gbígba ọmọ Nàìjíríà níyànjú láti máa kà kí wọ́n sì ní òye àwọn àlàyé tó wà lára pálí oúnjẹ. Lágbàkejì ìgbésẹ̀ àkókò tó ṣe pàtàkì láti dín ìtànkálẹ̀ àwọn àrùn tí kò ṣe àkóràn tó jẹ́ pé oúnjẹ ló fà láti dínkù.
4: Àjọ mìíràn tó tún ṣe àtìlẹyìn ètò náà ni àjọ Resolve to Save Lives Nigeria, àjọ Network for Health Equity and Development. Àwọn náà ṣe ìlérí wípé àwọn ó tẹ̀síwájú láti máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ NAFDAC láti rí wípé ètò yìí ó tàn kálẹ̀ dé gbogbo ìgbèríko orílẹ̀-èdè Nàìjíríà. Alárabàrà tó wà lára wọn nìkan ìtàn pàtàkì ló ń bẹ lára wọn o. Àwọn kókó ìmọ̀ tí a kọ sí àwọn àlẹ̀mọ́ yìí lè ṣe ìrànlọ́wọ́ fún wa láti lè yan àwọn oúnjẹ tó ṣe pàtàkì tí ó sì lè dáàbò bo ìlera ara wa. Ètò ìpolongo yìí ń rọ gbogbo ọmọ Nàìjíríà wípé kí a máa ka àlẹ̀mọ́ ara oúnjẹ tàbí ohun mímu tàbí oògùn pàápàá nígbàkúgbà tí a bá fẹ́ rà wọ́n. Fún tí a bá ń ṣe èyí yóò ṣe ìrànlọ́wọ́ fún wa láti mú ìdínkù bá àwọn àìsàn tó rọ̀ mọ́ oúnjẹ. Yóò sì ràn wá lọ́wọ́ láti máa jẹ àwọn oúnjẹ tí ó lè fún ìlera wa ní okun àti agbára. Bẹ́ẹ̀ sì ni kíka àlẹ̀mọ́ yìí tún ń ró oníbàárà lágbára láti mọ àwọn ìmọ̀ tàbí ìtunilétí nípa èròjà aṣaralóore tó wà nínú oúnjẹ náà. A ó sì lè ṣe àṣàyàn tí ó ní ìmọ̀ tí ó sì lè ṣe ìrànlọ́wọ́ ìlera wa. Paríparí ẹ̀ ètò ìpolongo yìí wà ní ìbámu pẹ̀lú ìlànà tí a ti là kalẹ̀ fún àwọn àlẹ̀mọ́ ara oúnjẹ. Ìyẹn ni Nigeria's Food Packaged Food Labeling Regulations. Ó sì ṣe ìrànlọ́wọ́ fún wa láti lè gbé wa kúrò ní ipò à ń ṣe àní-àní tàbí èyí ò jẹ sí ipò tó jẹ́ wípé a mọ̀ ní pàtó ohun tí à ń jẹ tí à ń fi sí ẹnu wa tàbí tí à ń fi sí àgọ́ ara wa. Láti lè kàn sí àjọ NAFDAC ẹ lè lo àwọn nọ́mbà wọ̀nyí: 08080 NAFDAC, èyí tí ó jẹ́ 08080 0162 3322, tàbí 08080 NAFDAC, èyí tí ó jẹ́ 08080 0162 3322. Láti ṣe ìwádìí ńkọ́ ẹ lè kàn sí nọ́mbà yìí: 08080 0162 3322.
8: odo arun odo efa lati fi esun kan tabi lati soro soke nipa awon ero ayedere tabi awon ti sise okun oju osuwon number ile yi ni ki e kan si odo esun eje efa eta odo arun odo eje besi ni e tun le kan si ajo NAFDAC lori ayelujara nikan ni won ni www.nafdac.gov.ng lati mo si nipa ise ati ise won tabi gadoagency.com.ng lati ti tete si eto toni lekan si ki a to wa kafe eto toni le patapata e ma ranti lati ma se ayewo number iforukosile ajo NAFDAC lara oko yi ti e ba fe ra ki e to ra o nigbakugba to ba si sese fun yin e ma ra awon ogun lati awon ile itaja ogun to je wipe won ni ohun ti afowo si to ye lati ta awon ogun bayi ki e si ma lo awon ohun elo aridaju ti a ti pese fun yin lakoto e ma ri aridaju ki e to ra ohunko siwaju si ti ko ba ni ohun ti afowo si ajo NAFDAC mara malo eto yi je agbejade gado agency limited ti ajo national agency for food and drug administration and control NAFDAC je onigbowo re adupe pupo lowo ogbeni malaki pupo fun akitiyan won lori eto yi fun awon osere tegbo ninu ere idaraya wa awon ni elizabeth pupola kola aleja tanibelo Godwin Odenjemi Oluotu Eto Ti Olorunfemi Kadiri Ati Oluwasegun Shizabe Si Se Atileyin Won Eyin Omo Ni Ore Ninu Ilera Oluwaseun Odukoya Omoba Ntamo Alajemo Merinlogun Omoba Rin Ile Metiti Omoba Ninu Oro Eje Lati Pade Sori Otun Eto Ni Ose To N Bo Mo Ngba Akugba Ti E Ba Ti Lo Soja E Ki Se Iye Owo Nikan Ni Ki Ewo E Mu Iseju Die Kale Lati Fi Se Ayewo Alemo Ara Oje Na Layo Lao Pade Alaje Oluwa Lo Ma Je Fi Gbogbo Wa O Ero

fún gbogbo ẹ̀yẹ ènìyàn nínú ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ àmà kú oríire bí isbula international prayer ministry ṣe máa gbalẹ̀ gbẹ̀dẹ̀ sínú ìbàdàn nílé olúyọ̀lé pẹ̀lú àkànṣe àdúrà olóṣooṣù wọn monday yàrá ti special prayer eléètò màmá wáyé ní gbogbo wednesday àkọ́kọ́ nínú oṣù August 5th, 2023 Alright, we just pulled. All the ballet Johnny Babawa. Sheikh Sirojuddin Akani Azukula. Chief Missioner Isbula International. Amiru Zakirin Ikula Oyo. Fala Yele Kurele. 080-33-00-3040. Maasalam.

0: jọsọ ẹja sọ na lakoko oni kokoro na npe beun eh caterpillar mo bi to wa laarin meji beun oni mo so npe eh o perepere ye je ba ni kon ta ni won ta alagba eh ekueme ni mo ni ja on do alagba ekueme ni mo ni ja on se wa ri mo bi to wa ni onebuku ni after ijuota mo bi to wa ni onebuku ni after ijuota eh ona pe perepere je ba ni kon ta ni won ta geji mo perepere eh alagba olale kan ni mo ni ja on be olale kan mo bi to na wa wa ni mowo to na badagri expressway alagba bolaji oni man ja on be ni mowo to na badagri lo ati mo bi to na wa ni oko afo ti apa ti ko ta wa eyan le re po ko firi tanki eh yen so wa di pe ye to du to ba fe tan si aya aya fi garambi na fi man to nsele ka kiri ba mo bi to wa ni oko afo ni eyan na badagri lo expressway sile balogun oni man ja on ni I don't know. Lana ni alaga ni won darapo mo ijoba ile eko nbi ni ile ise ti won na latari eto igigbigbin ti a pe igigbigbin ti nwaye lataye gomina Fasola nigba na lohun sugbon won ijoba tan de won pare won tesiwaju gomina ipinle eko alaga sanwoolu awon tesiwaju bẹẹ làwọn alága ìjọba abilẹ kọọkan náà wọn tẹsùn alága ìjọba abilẹ orílẹ agége ọnàrẹbù abiodun ìdòwú akínọlá ẹni gbogbo ayé mọ sí dòdò àtàwọn àti igbákejì wọn alàgbà fàyẹmẹ wọlé fàyẹmẹ àtàwọn agbìmọ tó kù lánàá ni wọn ṣe lọlẹ gbígbẹgbẹ ní ìjọba orílẹ agége etí aṣojú gómìnà gangan àwọn náà wá wọn wá síbẹ láti wá sọ bí ó ṣe máa rán a lọ àti bí ṣe ń lọ tẹ́lẹ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ lásìkò yìí wọ́n sọ pàtàkì gbígbin igi sí ẹ̀kúnlé wa àlàáfíà tó wà ń bẹ̀ àti orí tó wà nínú rẹ̀ wípé wa pátápátá ibi tẹ́ bá tẹ́lẹ̀ tí wọ́n gbin igi sí wọn ní ibi tán bá gbin ládùúgbò wa káyà mójútó ní o ká má jẹ́ kígi yẹn kó ṣaláìsí o kò jẹ́ bí àrùn bí ó ti jẹ́ ojú òní ti wà torí ọjọ́ ti lọ àsìkò ṣe múṣọ ní okùn ká mọ̀ sí àlàyé wípé ìjọba orílẹ̀ agége náà wọ́n ní láti ṣe àwọn ibìkan tó bá dọ̀sẹ̀ lómi tó ń bọ̀ máa ṣàlàyé pin àsìkò alága náà káàbọ̀ ní ìrìn àjò tí wọ́n lọ ọba kò yọ́mọ̀ bá wọn ní o bí àní ti jẹ́nu lórúkọ olóòtú ètò mi lónìí ó yẹ kí n ṣe láìkí n kí ọmọ mi náà pé ó pé wọ ọmọ àbí gani ẹni káàbà ń kíyan àbí àlàájá àgbọn sàdéà ayé ni rọmọ Number me do polowo ja 0033251214 0033251214 oni moto da golo won te lo aja nisin o ti sile under big test ma me 247 won se won ari ambassador you know sare mo i normal mo je ologun mo ti ya boko lo bo temi ni aja gani ya tori nte alaja vausia alaja alaja lawo tan kun mi lowo se leni ju ni ti yun loruko lootu eto mi alaja bisola balogun abi ka fi kun be o abi alaja bisola balogun je bi lo ga ma mo ki wa domedo ni apari opportunity le kan si ari ambassador you know sare mo inu mi no je ologun mo ti ya boko ire o
1: Progress National Adjoigbe FURTW Orí Agege Branch B Labi Alaga Alajo Kobataji Bilu Labinjo AKA Mayegu Ati Apapa Awon Olodi Won Ni Kede Fun Eyi Ti Efe Lo Sile Ki Aja Ati Eyi Ti Efe Woko Lo Se Ilaro Oko Ti Wa Ni Abe Bridge To Tap Cinema Oju Orí Agege Bayi O Gbogbo Ti O Ga Mi Lara Bakan Na Eyi Ti Efe Fi Ewu Ranse Si Awon Eyan Yin Ni Ilaro Tabi Le Ki Aja Abo To Peye Wa Fun Eyin Oru Ati Ewu Yin Ni Abe Bridge To Tap Cinema Oju Orí Agege Nitori Pe Awon Awako To Wa Oko Won Ko Ki Mu Tabi Tabi Bẹ́ẹ̀ Ni O Nbọ̀wọ̀ Fun Ofin Irinna Amọ̀ràn Yee Ki E Ma Wọkọ̀ Sọ́lẹ̀ Gbogbo Wa Kò Ní

0: Day, episode 0803961343. 0803961343. Olùkéde Aláàjì Ọ̀túnba Tájù Bínú Lábíjọ, aka Mayegun Alága NURTW orílẹ̀ ayé ní Branch D àti àpapọ̀ olóyè rẹ̀ Kásọ̀ Láyọ̀.
1: Alága ìjọba ìbílẹ̀ Sómọ́lú local government, Ọ̀nàrẹ́bù Abdulrasheed Ashimi, ó ń rọ gbogbo olùgbé ìjọba ìbílẹ̀ Sómọ́lú àti agbègbè rẹ̀, àwọn tí wọ́n ti tó ọmọ ọdún 18 tàbí jù bẹ́ẹ̀ lọ, láti tún yáyá jáde nínú ètò ìforúkọsílẹ̀ àti gba káàdì ìdìbò alálòpẹ́ PDC, èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ìpele kẹta rẹ̀ rẹ̀ o sí ń bẹ̀. Oníbàwọ̀ ni wọ́n ṣe fi ẹwà forúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò tuntun tàbí láti gbé ibùdó ìdìbò yín láti ibìkan lọ sí ibòmíràn fún ẹ̀ǹkẹ́ ti pààrọ̀ àdírẹ́sì yín. Àǹfààní tún wà fún yín láti ṣàtúnṣe PDC káàdì yín tó ti sọnù. O ti bẹ̀rẹ̀ báyìí, ẹ tètè gbéra nílẹ̀ kẹ́kàn sí ọ́fíìsì àjọ elétò ìdìbò INEC tó wà lágbègbè yín láti ṣojúṣe yín lábẹ́ òfin. Torí ẹ̀tọ́ gbogbo wa ni láti fọwọ́sowọ́pọ̀ lórí ìtẹ̀síwájú ìjọba tiwantiwa lórílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìbílẹ̀ Sómọ́lú lápapọ̀. Alága ìjọba ìbílẹ̀ Sómọ́lú, Ọ̀nàrẹ́bù Abdulrasheed Ashimi, lórí ká máa pọn rere rẹ̀ ṣe sí ìgbọ̀nà olùgbé ìjọba ìbílẹ̀ Sómọ́lú àti ẹyẹmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.

92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé. Bolt FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.

Bond FM 92.9 ori eto yin eto wa alaafia ta na ni akale si nibi ti a ti ma gbe awon kan ti o mu ki eto ilera wa ko gba yagi yagi ti a ti ma gbe yewo abiodun folo so loruko mi ki la fe gbe o loni itoju awon agbalagba ti omo kekere wa ni bi ojo se pese tele to je pe lotun losi agbara ojo ni awon omo kedere won feran agbara ojo bo ba nti lewe bo bayi won ma tese bo won ma se bi pepo ye to nfese wa duro ni kelo ki o saanu wa awon agbalagba nko won o le jalamba bi awa eh won ti pada di omode bawo la se fe toju won tori pe leko ta wa yi ta ba ni paro ta ni seke gbugba la mo nkan ti o nko isele omi yale agbara ya gboro kaka fi ni won ba oje ko si wa dake o tun te si waju ni gbugbu gba ni laaro bi apogbon iro to nte wa lowo ohun na ni pe omi ti de idaji bungalow bayi o awon to wa ni oke petesi awon nikan ni won ni awon mi gan oko ti won ni omi ti gbogbo ori oko ni apogbon o wa ni ki se pojo se nro ni apogbon ojo ro lo to koja o ran ni duta ko de ri bayi o wa na won fura ni o won ro be ni o won o ni moto won ro pe ko ma ye pe ise ona ti won se ni apogbon awon yepe ti awon kan gi lanja to je pe yepe na nse geregere wonu koto idaminu awon okuta ti won ja won se kerekere wonu koto idaminu ko ba pe awon ni won di oju agbara lowo e si mo pe bi omi ba tin darogun bayi awon kan to ma fa yan mu yan mu a po si awon ma so ba awon ma so sinu won ma dun ale ti wa gbo pe awon ekute won ni awon yen won transmit bayi won fe gba se lowo radio olohun ni fun won se ki lo won transmit won ni iba lasa ni lasa fever won ni won transmit e ki won ni won ti da won ipinle kan oko ikisi ni won won ni won de ipinle Bauchi won de ipinle Ondo won ni won de Benue won to awon ipinle lo berebe kan ni won tin pin ka o won to fe refe igba ti radio ba transmit iroyin ni ki olon ki yo sanu wa nbe lori itoju awon omode ti a menuba awon omo wa e je ki a ba won fi aso ojo sinu bag won ojo ba ti ro kako bi won se ma wo tori omo mi bayi ti ye lo mu lo bo se ma ka ko ni eti owo to fi ma ba mu te ni ma se regi regi te ni ma dale e je ki a ko won bi won de se n de ti la won ko awon fi la soje ma ni okun kan te pe ton ba so ra tegun le fe ko ni ori won ti won ba jo kan de ka ko won awon robu abonikin ti o taju ni o abi bi agolo zoro de ni e fi pa won laya ke fi pa won ni owo ati ese won daada awon arugo wa je ka se obe alapa fun won o ti yin eh atajo si die e lo fe refe ma ye ki epo po nbe tin le ka ipo yen si e wa ya pa sun si kan wa fi je ba gbona fun wa le e wa se po mo kekeke si won ko gbe mu ko roju ko gbe mu ala gbogbo idoti aya gara da e ran pe awon nkan to tun ma bo tutu jade na ni ofikin elelu mi ba fe ka kuku bayi a ma san ni mu a ma fe san ogbe lo pe an ka shifu ki olon fi o sanu wa gbogbo yen na bi a ba si obi alapa ara awon dokita ni segun bile kan pe wa ni a ti so bi alapa o da bi pe o gbo bo ba n se pe ojo meje je meta le tin je alapa ti o fe gbo lọ sí ilé ìwòsàn alábọ́ọ́dé primary health care center tó bá ń bẹ ní àdúgbò yín àbúbàwà lẹ́bù ó ti fẹ́ ju agbára tí wà lọ́yìn àwọn yẹn lọ́ máa ṣàlàyé nǹkan tí ẹ tún máa lò fún yín ó ṣe jẹ́ nìyẹn o lábala tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí fún gbogbo wa náà ara committee health náà ni ká kó kòtò ìdaminù ládùúgbò wa gbogbo àwọn páńgolo tó ń bẹ ní àyíká bójú bá ti ń rọ̀ sí àwọn ẹ̀fọn wọ́n máa ṣọba wọ́n máa ṣẹ̀ṣọ́ jẹ́ kí a kó wọn dànù àwọn àbẹ àjọ psp jẹ́ pé òun ìjọba fóun tẹ̀lù torí wọn ò gbà wá láyè láti lọ dalẹ̀nù fún ara wa lójú pópó kán bàbà ànáwọ́ gan wa òun pé a wá gbé ilẹ̀ sínú mọ́tò ẹni a wá wú ọ̀tún wò sí báyìí pé igbó wà bí a wá ju àì wọ́n lè ti ba síbẹ̀ dé wa o àwọn tí ó kàn ló mọ̀ tó jẹ́ pé wọ́n ṣe iṣẹ́ ọba báyìí ìyẹn community service dípò ẹ̀wọ̀n ìjọba ni kí wọ́n máa gba ìgboro kí kán máa ṣàgbolo kí ọlọ́run ò já ṣe agolo ń pòpò wọ́n bá ti mú yàn bẹ́ẹ̀ torí náà bíjọba ò ṣe gbà láì láti da ilẹ̀nu fúnra wa bákan náà ni wọn ò gbà wá láì láti da ilẹ̀nu fún ọlọ́mọ lanke psp kẹ̀dẹ̀ rèé àwọn àdúgbò mi wọ́n fẹ̀sùn kàn yín oṣù kínní oṣù méjì wọn ò rí bíìlì lọ́n rí
won ori moto yin e wa so pe moto o da compacto o da ibi te n ko le si jina se bi ise yin bi ojo se nro to bi ona le wa se jitu awa n biyanju and de bi ise wa won ke lo dale mu se pe ara ise yin na le n gbo bi n to mu bill le ma wa e je ki moto yin na ma de adugo lati ko awon ile tori ta ba wo gbogbo awon kan ti a n so yi awon ile to n kun oju opopona te ba gbin opopona te e ri le lotun lo si be ba tu dele awon eyan na e ba ile ni waju ile won sa ni bale gbe ibi ti le ba de ti po awon ikute na awon ma bi si won a ma re ti awon ayan ti won ma se yun lotun lo si tori na e jo Olorun aran yin lowo e ba ijoba joko papo ke so bo se ma ro yin lorun nipa ikule kodo ti ipinle ti eku awon le ni gan won ti ro si gota tori bi awon ara adugbo bo se to gbale ngbata to ti won ko gota won pe ti gota na ni won ma ko si nipa to won reyan wa ba won ko boje ba ti nro die ba a ma se gerege die die ni gerege lagbara won to ko e leyin bo se wonu ko ti da minu pada ni Olorun aran wa ni owo ise wa ni owo ẹni tí ó jẹ́ commissioner fún ètò àyíká ní ìpínlẹ̀ èkó àti àlùmọ́nì inú omi ẹjọ́ ẹ̀fọ́ wa ṣiṣẹ́ ó dàbí pé àwọn tó ṣètò ọ̀gàn orí wọn pé àyíká àlùmọ́nì inú omi wọn kó gbogbo ẹ̀ papọ̀ kí ọlọ́run kí ó ràn wá ní ọwọ́ mo rò pé a ti rí kan àbí méjì mú nínú ètò àlàáfíà tayo ti tò ní a sọ̀rọ̀ nípa personal hygiene ìyẹn ni pé ka tọju àwọn ọmọ wa arúgbó wa ka tọju ara wa kí a fi àwọn rọ́ọ̀bù tó ta rí ẹ́rí ka fi pa wọn lọ́wọ́ ka fi pa wọn láyà ka fi pa wọn ní ẹsẹ̀ ka sí ọbẹ̀ alápa fún wọn ta bá dẹ̀ rí pé agbára yín ò fẹ́ ká tètè kàn sí àwọn oníṣègùn òyìnbó láwọn ìlera alábọ́dé tí ó súnmọ́ àdúgbò wa dẹ̀ tún sọ̀rọ̀ nípa community health pé ká kó gbogbo àwọn kòtò ìdaminu wa àwa arawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aláṣẹ ní agbègbè àpọ́gbọ̀n wọn ni omi báyìí ó dàbí pé olúwẹ̀rí màgbòjò wa kí wọn ní àdúgbò ni kí ọlọ́run kí ó ṣàánú wọn bẹ́ẹ̀ wọn wá ní ohun táwọn rò pé ó lè fà á wọn rò ní o kò sẹ́ni tó fẹ̀sùn kan kọ̀ǹgílà o iṣẹ́ tí wọ́n ṣe lọ́wọ́ tó jẹ́ iṣẹ́ àkànṣe yẹn bóyá kò sáyè púpọ̀ lẹ́kọ̀ọ́ kò ju etí gọ́tà kò jọ ojú ọ̀nà náà ni ẹ̀ ń jáyẹ̀pẹ̀ àti àwọn gravel sí wọn lè ṣeṣe kó ti dí kò tó dànù torí pé kò rí bẹ́ẹ̀ lè ṣí kò rí bẹ́ẹ̀ ní ìdúntà paríparí ẹ̀ ó wá kù sọ́wọ́ àwọn àjọ akólẹ̀ kó dọ̀tí tíjọba fóǹtẹ̀ lò nípínlẹ̀ èkó psp ẹ̀jọba kó ilẹ̀ torí àìsàn ibà lásà ni o ibi tílẹ̀ bá ti wà àwọn èkúté wọn fi bẹ̀ẹ́ ṣeré gbogbo àdẹ̀kọ́ ni àwọn àwórì tó fẹ́ràn àwọn epo alábẹ̀ tàbí kí ni wà sí kí ni gàfárù pé àti epo léṣe kí ọlọ́run kí ó ṣàánú wa bàbá wa láìlúwà oníṣẹ̀ṣẹ̀ àti ṣàṣà wọ́n ní ṣe mi ò jẹ kúrú mi ò fẹ́ rántí mi ò fẹ́ rántí púpọ̀ púpọ̀ mo lè ti jẹ́rìí ṣùgbọ́n mi ò fẹ́ rántí ní àsìkò tí a wà ẹ́ ọwọ́ pàtàkì láwọn àti àjọ ṣe ètò lónìí ganiat ashiru aya ganiat bello aya bashiru ashiru láìní gbàgbé alájà fauzia salakọ sọọni àwọn ọkùnrin aláǹfààní orúkọ mẹta ó lágbára o ok wọn ní kí n lo gbogbo ẹtàn muhammad saeed adisa five boy adisa ok ẹ ṣe púpọ̀ tẹ́ ń tẹ́tí sí wa.

lẹ́lẹ̀ gbogbo ẹ̀yẹ olóòfẹ́ wa níbikíbi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé àdìbò oníròyìn ayọ̀ náà ló tún dé ìròyìn ayọ̀ náà ló tún dé kàyí mọ́lẹ̀ tẹ̀ẹ̀kẹ́ tí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ fi sí gbéyàwó ọ̀rọ̀ àwọn yorùbá ni wọ́n sọ pé ẹnì tí ọ̀bá mọ̀nà kì í dá pàdé pàdé ká má bàa wá bọ́ sọ́wọ́ alágbèédámọ́ òun ilé iṣẹ́ tí ń bá ní gba ẹ̀tọ́ ẹni lọ́wọ́ àfọwọ́ ọlábánilójú tá a mọ̀ sí ẹgbani ọ̀làjà media network kò wá ń rọ̀ wá láti gbìyànjú tẹ̀lé ẹni tí wọ́n lọ tí ń bá ní reko àti tẹkọ̀ létí láti lọ máa gbé kàwé ṣiṣẹ́ tàbí ṣe ohunkóhun léyìíkéyìí orílẹ̀-èdè lókè òkun ní báyìí wọ́n ti wá ń mú bá wa lójú wípé lẹ́yìn ìwádìí pínípíní gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbé dání wọ́n ní Western Travels and Tours International ni wọ́n lè bá mi ṣètò káyọ̀rìn àjò láì ní kọ́nú ikọ́ ọ̀ nínú ká sì sọ̀kalẹ̀ ṣé ìkéyìí orílẹ̀-èdè tó bá wùyá lọ́nà ẹ̀rọ kò wá tó tẹ̀síwájú ẹ̀yìn ọtí ẹ̀ kọ́kọ́ gba nọ́mbà yìí sílẹ̀ náà kọ́ ọ fita mọ́ni o wípé yóò tún láǹfààní tó pọ̀ 08051085852 ní tẹ̀síwájú ọ̀rọ̀ ni ìwé ọ̀rọ̀ yìí pẹ́pẹ́ ọmọ́wùlẹ̀ làágùdù ọ̀rọ̀ lọ́nà ẹ̀rọ ìrìnàjò sókè òkun wípé Western Travels and Tours International tó fi mọ́ ìfọwọ́sowọ́pọ̀ ẹgbaniẹlẹ̀yà media network lọ́mọ ojú mi gbà ẹ́ lórí ọ̀rọ̀ ìrìnàjò sókè òkun wọn kì í ṣe alágbèédá wọn á bá yín ṣètò visa sẹ́yìnkéyìí orílẹ̀-èdè tẹ́ ẹ fẹ́ lọ ìrọ̀rùn sí ní tíkẹ́ẹ̀tì pẹ̀lú accommodation lọ́dọ̀ wọn wọ́n ṣètò admission fáwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ kàwé láwọn yunifásitì lókè òkun ọ̀pọ̀ ló sì ti paṣẹ wọn ríṣẹ́ lórílẹ̀-èdè bí amẹ́ríkà canada australia united kingdom àti ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí wọ́n jẹ́ schengen countries láì ní wàhálà nínú fẹ́ wá gbọ́ ohun àwọn èèyàn sọ pé gbìdìgbà òṣìlẹ̀kùn àfẹnì ọba ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ló fi jẹ́ pé láti gbílẹ̀ sí èyíkéyìí orílẹ̀-èdè tó wuni lọ́kàn Western Travels and Tours International pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbaniẹlẹ́yà media network ní káàrọ̀ bọ̀ lé fọ́ọ̀mù ₦10,000 péré lọ́kọ̀ọ́kọ́ gbà gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ẹ̀ kí o tó bẹ̀rẹ̀ sí ní báyìí tó bẹ́ẹ̀ ṣe ń fẹ́ nọ́mbà tí ẹ máa pè mí yìí 08051085852 08051085852 ẹ sì wá lè kàn sí wọn ọ́fíìsì wọn èyí tí ń bẹ lóbìjọ tó wà ní nọmba 76 greenhouse transformer bus stop adjacent total filling station sagamu ìkòròdú ògìjọ ẹ má gbàgbé o pé abẹ́rẹ́ tó bá ti lókun níbìí ni kì í sọnu iléeṣẹ́ ẹgbaniẹlẹ́yà media network ti rí wọn tán tó o tó fọwọ́ wọn sọ̀yà wọ́n ní Western Travels and Tours kì í fòlù nìkan o wọn kì í fi tọ́rọ́ de kọ́bọ̀ méjì bó ti rí gan-an ni wọ́n sọ nọ́mbà wọn náà tó èyí lẹ́ẹ̀kan sí 08051085852 o wọ́n ní bí a bá ti rán ni báyìí ọ̀là àtètè yá kankan ni níbi jẹ́ pé ìrìn àjò ayé ẹni a nílò ìrànlọ́wọ́ kan ṣoṣo tí ó ti yege ní ọ̀là Western Travels and Tours International àti ìfọwọ́sọ̀yà wọn nípasẹ̀ ẹgbaniẹlẹ́yà media network nípa

08 5 0 8 0 5 1 0 8 5 0 8 0 5 1 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5 0 8 5

0: ṣètọ́ni ọ̀rọ̀ jẹ́ iléeṣẹ́ alfredaus ló rán mi sí lábẹ́ alhaj abdullatif ẹkún dayo pẹ̀lú ìró pẹ̀lú mẹ́ka tó ti mẹ̀dínà àti àwọn ààyè mìíràn tí a ò lè ṣe ká má ṣàbẹ̀wò sí tí a bá lọ sí orílẹ̀-èdè saudi arabia fún iṣẹ́ àṣepé àràfá ìrọ̀rùn náà lórúkọ ètò yìí láàrin ìṣẹ́jú bíi mélòó kan a ó máa fi fúnra wa àwọn ìròyìn tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa àwọn ẹbí má lè gbàgbé tí o bá lọ sí orílẹ̀-èdè saudi arabia yálà fún iṣẹ́ hajj tàbí iṣẹ́ umra abdullah hussein salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ náà lórúkọ tí èmi ń jẹ́ lẹ́yìn a ó máa mẹ́nuba ilé alálùbáríkà ni ilé tí gbogbo èèyàn ń jẹ ẹ̀rọ ẹ̀ láti mẹ́rin fojú kan ilé gbígbàdúrà ilé àánú ilé ìkẹ́ tí ọlọ́run ọba àlá gbé sórílẹ̀ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kàábà ìmọ̀-ún-rìn rẹ̀ fún ìyẹn tó fi kalẹ̀ sí ìlú alápọ̀nlé tí í ṣe bíi mẹ́ka ìlú ànábíwá muhammad sallallahu alayhi wa sallam kò sí bá ṣe sọ̀rọ̀ kàábà táàbí sọ nípa babalá bàbá wa ànábì ibrahim alayhi salatu wa salam lágbàgbé ọmọ rẹ̀ ànábì ismail alayhi salatu wa salam ìyàwó ajara ànábíwá ibrahim fi ìpìlẹ̀ ilé alálùbáríkà tí wọ́n rí ìyẹn fún yìí kàábà wà fi lélẹ̀ ó sì péyepè tí gbogbo wa gbàgbọ́ wípé àwa tí a lọ sí hajj káàbọ̀ tí ọlọ́run sì ṣe ní alátẹwọ́gbà tá a jẹ́ ìkan nínú àwọn tó jẹ́ ìpè ọ̀hún láàrin àlàfo tí ànábíwá ibrahim ànábì ismail tí wọ́n lù kó tó di pé ànábíwá muhammad sallallahu alayhi wa sallam dé àwọn aláìgbàgbọ́ wọ́n sọ àyíká kàábà di ibùdó tí wọ́n kó àwọn òṣà wọn sí kó tó di pé ànábíwá muhammad sallallahu alayhi wa sallam wá dé ó ṣe àyípadà àti àmójútó tó péye bá kàábà eléyìí tí ó sì jẹ́ pé bí ọjọ́ ṣe gorí ọjọ́ tí ìgbà gorí ìgbà náà ni kàábà bẹ̀rẹ̀ sí ní dàgbà sí lẹ́yìn ìgbà tí ànábíwá muhammad sallallahu alayhi wa sallam tó ṣe hajj àkọ́kọ́ hajj náà wá ṣe kíni ó di òpó kan pàtàkì fún gbogbo àwa mùsùlùmí tí í ṣe òpó ẹlẹ́ẹ̀karùn-ún tó gbẹ̀yìn nínú àwọn òpó márààrún tí a dé nínú ẹ̀sìn islam ṣéwárí kàábà yìí àwọn àfáà jẹ́ kóyọ pé ẹgbẹẹgbẹ̀rún tó ní ẹgbẹẹgbẹ̀rún àwọn màláíkà náà ni wọ́n máa yípo rẹ̀ nígbà tí àwa ọmọ èèyàn táwa náà bá ń tà wá fún ààyè yìí lọ́wọ́ ó fi jẹ́ pé tá a bá lọ tá a bá bọ̀ tá a bá débi iná aláwọ̀ ewé tí a mọ̀ sí green yẹn a ó tọrọ rọ̀gbánà àti ilẹ̀ àfihàn àṣàlàtà wọ́n àkàrọ̀tọ̀ àṣàlàtà wọ́n kì í gba àzọ̀bọ̀n náà rẹ̀. ṣé rí kàábà tí mo rí ìyẹn fún yìí tọ́fọ̀ pé ó yẹ kí èmi àti ẹ náà ọlọ́run mú ìgbàláàyè wá láti ìdíbẹ̀ ẹ̀ẹ̀kan nínú àwọn akọ̀ròyìn tó jẹ́ aládàáni tí orúkọ rẹ̀ ń jẹ́ gulani hunt ó ṣe àgbéjáde iṣẹ́ ìwádìí kan tó sọ pé láàrin ilé tó wọ́n jù káàkiri gbogbo àgbáńlá ayé tó jẹ́ mẹ́wàá kàábà ó jẹ́ ọ̀kan nílẹ̀ ṣé wá rí kàábà tí mo rí rẹ̀ fún yìí yìí mọ́ṣáláṣí lápapọ̀ wọ́n ní ó worth $100 billion ilé tó tún tẹ̀lé ìyẹn wà ní orílẹ̀-èdè France ilé yìí Etat Civil Nuclear Fusion Research Reactor ìyẹn jẹ́ $25 billion ṣe rí pé àlàfo tó wà níbẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí onírúurú àwọn ohun mèremère ìjọba saudi arabia ti dá lára sí ara kàábà pàpàǹbarì ẹ̀ náà ni gbígbàdúrà tí mo sọ fún yín yẹn bẹ́ẹ̀ náà bá wa fẹ́ ṣe hajj tàbí umrah alálàáfíà tó fini lọ́kàn balẹ̀ lọ́ba alfredaus hajj and umrah services limited náà ní iṣẹ́ alálùbáríkà tẹ lè bá lọ iléeṣẹ́ alfredaus fẹ́ gbé gìgìrì lórí gìgìrì pẹ̀lú umrah ọdún 2026 special umrah package máa wà nínú oṣù september àti december ₦5.2 million lè fún àwọn tó fẹ́ tẹ̀lé wa ní september ₦6 million ní december ó máa yà lára ọ̀tọ̀ torí pé yàtọ̀ sí àwọn àyè tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ nínú oṣù september iléeṣẹ́ alfredaus máa kó àwọn èrò wọn ṣàbẹ̀wò sí tohir tohif yìí ni ìwádìí jẹ́ kó yé wa ó jẹ́ ìlú kan tó kún fún àwọn òdòdó olóòórùn dídùn eléyìí tó máa ń pèsè àwọn èròjà ohun àmúṣeun olóòórùn dídùn bíi ₦650 million lọ́dọọdún bákan náà láyé yìí jẹ́ ààyè tó lápẹẹrẹ níbi tí ànábì muhammad sallallahu alayhi wa sallam ṣe àbẹ̀wò sí tó ti ṣe àmúlò ìwà ìfaradà rẹ̀ ẹ̀mí sùúrù ṣíṣe àmójúkúrò àánú fún àwọn ènìyàn tó ṣe ohun tó kù díẹ̀ káàtó kẹ̀lé alfredaus lọ sí special umrah inú oṣù september àti december ọdún 2026 tá a wà yìí lẹ́yìn àwọn ibi tó ti mọ̀ tẹ́lẹ̀ kò tún ṣàbẹ̀wò sí tohir ẹ láǹfààní àti máa sanwó yìí sílẹ̀ díẹ̀díẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé ilé iṣẹ́ Alfred House 08034105710 08034105710 tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọmba 90 Ìkòròdú Road Friday bus stop ní ìpínlẹ̀ Èkó. A ó pàdé lọ́jọ́ míì. Abdullahi Hussein Salahuddin Omotumọ Polo. Salamu alaikum.
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà 80% àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbáradì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú. Orí fífọ́ ní gbogbo ìgbà. Àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àgbójókòó pé ó lè fa kí èèyàn over stress ara. Ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. Day and night medication therapy. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti machine láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni acupuncture. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ijama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akólẹ̀kó ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ilà àágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣínì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe é ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí Abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní Abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 08038690104 08038690104. A sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní Ìkòròdú ní nọmba 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ní 08165858582 08165858582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí yìí tí ìmẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
1: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, awa ni mechanic ara e kan so wa fun itoju to peye a ma reti yin

òkú oníkósí aṣogún ọdún òkú onípàkìtì aṣọgbọ̀n oṣù òkú ọlọ́mọ àṣe ìṣe tún ṣe eléyìí náà ni gbogbo mọ̀lẹ́bí arẹgbẹ́sọlá fi ń pe gbogbo ènìyàn síbi àṣekágbà òkú bàbá onínúure chief ọládúnjòyè theophilus arẹgbẹ́sọlá tí wọ́n jáde láyé sùn láyé olùbàlà lọ́jọ́ kẹjọ November 8, 2025 lẹ́ni ọdún 82 years old báyìí gan lẹ́tọ̀ òsìnkú òṣè lọ ọjọ́ sátidé July 18 ọdún tá a wà yìí láago mẹ́sàn-án òwúrọ̀ láwùfẹ́rúfẹ́rúfẹ́rúpẹ́ nílé ìjọsìn African Church ìjẹsà ìṣú Èkìtì nípínlẹ̀ Èkìtì bákan náà àwọn ẹ̀jẹ̀wẹ̀mú yóò tẹ̀lé ní balógun owó ṣe ní polytechnic beside LCDA ìjẹsà ìṣú Èkìtì nípínlẹ̀ Èkìtì fún ní tẹ̀dọ̀ kí ìlú yóò máa wáyé látọ̀dọ̀ gbajúgbajà olórin fuji ni dr adéwálé àyùbá bọ́ǹsùn fuji ambassador dùgbẹ́ wan ìjọba dùdú yóò máa kàlù sí wọn gbàdí mc ọdídé dr ojú akínládé erugani ààbò tó dájú ń bẹ fún gbogbo ènìyàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ́ arẹgbẹ́sọlá a peters sórí 08039193708 tàbí oyèwọlé ajayi 08061520069 baba chief ọládúnjọyé theophilus arẹgbẹ́sọlá májọ kùnà jẹ kùnà wọn bá ń jẹ ládùúgbò ọ̀run ni o mọ́ àbáwọn jẹ.

ẹ̀dọ́ ìlú tó níwẹ̀ nínú odò adágún ọtí ìwà èrí àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìjọ́ ọ̀dọ́ rẹ̀ sínú kòtò ẹ̀wù ẹ̀dọ́ ìwòyí tí ó sọ ìbẹ̀rù àgbà nù.

ẹni wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí ẹ bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sì bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọlanke ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlẹ̀ wa inú ilé ìwọ̀sán onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ bon92.9 fm ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn

102.9.

láti lè ṣe Bond FM 92.9 gẹ́gẹ́ ní aago méjìlá ọ̀sán lu ẹ̀ka ọ̀sán ìròyìn àpapọ̀ lẹ̀ wà lóde tí ó ti gbọ́ yín láti lè ṣe Bond FM 92.9 ká rédíò nàìjíríà tí ó wà ní onígbòǹgbò nílùú ìkẹjà ṣáájú ẹgbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ èkó ti fẹ́ ṣíde ètò fáwọn iléeṣẹ́ apògùn abẹ́lé láti máa pèsè ògùn ìtọ́jú fún àwọn tó ní àìsàn HIV àti ààbò fún àìsàn náà kó má bàa máa tàn kálẹ̀ sí i. Iléeṣẹ́ ọlọ́pàá kéde ẹ̀sùn ìlọ́nilọ́wọ́gbà oníbílíọ̀nù kan náírà lágbo àwọn tó ń ra ọkọ̀ àti àwọn tí wọ́n ń tà á fún. Ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ àtòlẹ́ka ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti kéde kíkorojú lórí àwọn iṣẹ́ àkànṣe tó kùnà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump dúkokò àtútù ju àdó olóró sórí afárá àti ibùdó agbára lórílẹ̀-èdè Iran tí wọ́n bá kùnà àti padà sí ìjókòó àsọyépọ̀ kí ìjà àárín wọn lè dópin. Wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Ganiya àti Bello Ashiru. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fẹ́ ṣíde ètò kan fún àwọn iléeṣẹ́ apògùn àti àwọn tó ń ta àwọn oògùn láwọn ìgbèríko lójúnà àti máa pín oògùn kòkòrò HIV àti dídẹ́kun àìsàn náà lójúnà àti máma tàn káàkiri. Alákòóso fún ètò ìlera ní ìpínlẹ̀ Èkó ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí sọ pé ìpinnu ọ̀hún a lè ṣàdínkù sí bí àwọn èèyàn ṣe máa ń dẹyẹ sí àwọn tó ní àìsàn náà àti dídẹ́kun wàhálà tó máa ń wà lórí àwọn ilé ìwòsàn káàkiri lójúnà àti fòpin sí ìtànkálẹ̀ àìsàn HIV tó bá máa fi di ọdún 2030. Ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí jẹ́ kó di mímọ̀ pé àwọn tó ní àìsàn kòkòrò HIV ọ̀hún ni wọ́n ti ń gba ìtọ́jú tó péye láwọn ilé ìwòsàn ṣùgbọ́n àwọn tó fẹ́ jẹ́ kó tẹ́jú kẹ̀kẹ́ sí a lè ṣàdínkù sí wàhálà ìrìn àjò tí wọ́n máa ń rìn lọ sí àwọn ilé ìwòsàn kù nígbà tí wọ́n bá ti ń rí oògùn náà gbà ní àwọn ibi tí ó súnmọ́ wọn. Ó jẹ́ kó di mímọ̀ pé àkọọ́lẹ̀ wà fún àwọn tó ní àìsàn náà. Bákan náà ni tó jẹ́ akọ̀wé àgbà fún àjọ Lagos State Health Service Commission dókítà Olúfẹ́mi Ọmọlolú. Àwọn jẹ́ kó di mímọ̀ pé àwọn ilé ìtajà oògùn tó ìgbèríko yóò fún àwọn aráàlú láǹfààní lójúnà àti ní ìtọ́jú tó péye. Bákan náà ni tó jẹ́ coordinator ìtọ́jú àìsàn kògbóògbòbí AIDS ní ìpínlẹ̀ Èkó dókítà Oladipupo Fisher. Àwọn jẹ́ kó di mímọ̀ pé àwọn tó ti ní àìsàn náà ní ìpínlẹ̀ Èkó ti lọ sí bíi 180,000 170,000 tí àwọn sì ti ń tọ́jú àwọn tó ń lọ sí bíi 137,000 ní ìpínlẹ̀ Èkó àti pé àwọn ìgbèríko tó ń lọ sí bíi 118,000 ni àwọn fẹ́ iṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń ta oògùn lágbègbè náà lójúnà àti máa pín oògùn náà fún àwọn tó lùgbàdì àìsàn HIV ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ń rọ gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba pátápátá láti pé wọ́n ní àkọọ́lẹ̀ lábẹ́ ètò fún àwọn àjọ tó ń rí sí owó ìfẹ̀yìntì fún àwọn òṣìṣẹ́ ọba lójúnà tètè máa rí ohun ọgbà láìsí pé ó ń tiri bí omi ọkà. Olórí òṣìṣẹ́ ọ̀gbẹ́ni Bọ̀dé Àgòrò èyí tí akọ̀wé àgbà sí iléeṣẹ́ òṣìṣẹ́ ọ̀gbẹ́ni Ọlásùnkànmí Oyegbọlá tó wá ṣojú fún wọn sọ̀rọ̀ ẹ̀bí mímọ̀ níbi ètò kan tí àwọn àjọ Lagos State Pension Commission láti gbé kalẹ̀ ní Aláwùsá Ìkẹjà. Ọ̀gbẹ́ni Àgòrò sọ di mímọ̀ pé àwọn gbé ètò náà kalẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọba lójú wọn àti ní ìmọ̀ nípa ètò owó ìfẹ̀yìntì wọn. Bákan náà ni wọ́n rọ̀ wọ́n láti rí pé wọ́n kópa níbi àwọn fọ́ọ̀mù tí wọ́n bá ń pín fún wọn kí wọ́n rí pé wọ́n ní àkọọ́lẹ̀ dáadáa kí wọ́n sì taari ẹ̀ lọ sí àjọ tí ó pín fún wọn. A lè fún wọn lọ́kàn balẹ̀ wípé owó wọn ṣì wà gbígbí lásìkò tí wọ́n bá fẹ̀yìntì. Ọ̀gbẹ́ni Àgòrò wá rọ gbogbo àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó pé ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣetán láti pé lọ́gán tí wọ́n bá ti fẹ̀yìntì bẹ́ẹ̀ ni wọ́n máa rí àwọn owó àjẹmọ́nú wọn gbà. Ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ lẹ́ka àjọ tó rí sí ètò àyíká wọn ni wọ́n ti fi owó ṣìkún òfin mú bàbá àgbàlagbà kan ẹni ọdún 64 tí wọ́n porúkọ ẹ̀ ní John Eyedmiri lórí pé ó lọ da ìdọ̀tí sínú kòtò ìdaminù nílùú Ìkòròdú. Ìfọwọ́ṣìkún mú bàbá ọ̀hún ni ẹni tó jẹ́ alákòóso fún ètò àyíká àti ìṣọ́mi ní ìpínlẹ̀ Èkó tó kúnbọ̀ wà app ni wọ́n fi léde tí wọ́n sọ dímọ̀ pé gbogbo ìgbà ni ìjọba ìpínlẹ̀ Èkó ń kéde kí àwọn èèyàn dẹ́kun à ń da ìdọ̀tí sí àwọn kòtò ìdaminù ṣùgbọ́n lórí fọ́nrán tí àwọn rí tí bàbá àwọn tí ó ń da ilẹ̀ tí ó pọ̀ nínú goro tí ó ń dà sí kòtò ìdaminù ló jẹ́ kí àwọn gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Bákan náà ni wọ́n sọ dímọ̀ pé wọ́n tún mú ẹnìkan ní agbègbè Pedro ní Ṣomolú
tí wọn poruko e ni omidan makati lori pe ohun na nda ile sinu koto idanu ogbeni wahab wa ra awon obi ati alagbato lati ba awon omo won niwo lori pe kon ma dale si awon obi ti ko to ati pe kon ma ku awon ile won sinu doro ki awon ajo akule kodo titi ijoba fon tele lati mo wa ku ki se pe kon lo ma da sinu awon koto idanu ile ise olopa ipinle eko ti je ko ni mo pe esun lori ilenilogba pe a ra oko a n ta oko ti awon rigba tin lo si bi bilionu kan naira bakan na ni won je ko ni mo pe awon oko mi ti won ra ni ilu eko lati ilu eko ni won ti gbe lo si ilu abuja ti awon ti bere si se iwadi lori e en so je alakoso fun le ise olopa ni ipinle eko cp ti ja ni fata je ko ni mo won ni awon tun ti fi owo siku mu enikan to je otunba lori oro na won ni lori esun awon ajo tele mu ye ti panti awon na ti bere lori awon eni afrasi ti won ti fi owo siku mu oje ko di ni mo pe awon wonyi ni won ma mura dada lati lo si odo awon ti won ta oko ti won si fun won ni awon iwe so we dowo pe ye pe nigba so ba gbede ile ifopamo yo pada gbokiti ti won ni ba owo nbe won ni awon oko ti awon ti rigba lowo awon alen lowo gba yi won lo si bi Toyota 2010 RAV4 2007 2017 Highlander SUV won ni Toyota Hiace meji 2016 lawon ti rigba ati ti 2020 Toyota Hiace bakona bakona lawon gba oko 2018 Ford SUV lowo awon alori lowo gba ohun iroyin apapo le wa le n gbo lowo lati le se wa Bond FM 92.9.

0: triple for 10:30 siwa. Ìròyìn àpapọ̀ lè wá ń tẹ̀síwájú láti lè ṣe wa Bond FM 92.9 Radio Nigeria tó wà ní onígbòǹgbò nílùú Ìkẹjà. Wọ́n ti jẹ́ akọ́di nínú ẹ̀pẹ́ ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Òun ló ti mú ìdàgbàsókè tó lọ́rùn bá orílẹ̀-èdè yìí láti ìdàgbàsókè ọrọ̀ ajé tí kò sì yẹ kí wọ́n fi ọwọ́ dẹ̀ǹgbẹ̀rẹ̀ mú. Ọ̀rọ̀ ìjẹyọ látọ̀dọ̀ ẹni tó jẹ́ alága Amato ní ìpínlẹ̀ Èkó Alhaji Saru Ahmed níbi ìṣíde àwọn alága ẹgbẹ́ ọ̀hún tó wáyé ní Àpápá Lẹ́kọ̀ọ́. Wọ́n jẹ́ kò dìímọ̀ pé ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ òun ló jẹ́ ìtí wọ́n lò fún ètò ọrọ̀ ajé pàápàá jùlọ gbígbé àwọn oúnjẹ káàkiri gbígbé àwọn ohun ìkọ́lé àti àwọn nǹkan tó ṣe pàtàkì tí wọ́n máa gbé lọ tí wọ́n máa gbé bọ̀ fún ìdí èyí ó yẹ kí wọ́n yànnàná ètò tó jẹ́ pé yóò ṣe àtìlẹ́yìn fún ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ àti èyí tí àwọn ṣe èyí tí wọ́n pè ní Amato Rescue Team àti ti ètò Mádàndófò fún àwọn ẹgbẹ́ náà jẹ́ kí a gbọ́. Láfikún ẹni tó jẹ́ adarí ẹgbẹ́ Amato tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ olóyè rẹ̀ ní Ògúngbè àwọn ṣàpèjúwe ìṣíde tí wọ́n ṣe fún àwọn alága tuntun ọ̀hún gẹ́gẹ́ bí ìgbẹ́kẹ̀lé tí àwọn ọmọ ẹgbẹ́ nínú wọn àti ìṣòótọ́ sí ẹgbẹ́ ló jẹ́ kí wọ́n yàn wọ́n bákan náà ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ Amato àti adarí ìgbìmọ̀ Lastotec Alhaji Lukman Shitun gbogbo rẹ̀ mọ̀ sí Zangalo wọ́n rọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún láti pé wọ́n wà ní ìṣọ̀kan tí wọ́n sì pé gbogbo àwọn ètò tí wọ́n máa ṣe yóò máa mú ìtẹ̀síwájú bá ẹgbẹ́ ọ̀hún. Akọ̀ròyìn wa Lékè Badru ó jábọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́kànlẹ́kàn lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ ni ó péjú pésẹ̀ síbi ìpàdé náà. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún àwọn àjọ tó rí sí ìmọ̀ ẹ̀rọ lórílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe ààtò èyí tó yẹ pé yóò jẹ́ kí àwọn nǹkan tí wọ́n ṣe àti àwọn ètò tí wọ́n lò lẹ́ka ètò ìgbáyégbádùn àti àtúnṣe ìlú lójúnà láti lè má máa kùnà kí wọ́n sì rí pé wọ́n tún ń kọ́ ìṣẹ̀mọ̀ ìṣẹ̀ wọn. Ààrẹ sọ̀rọ̀ yìí nígbàtí ẹni tó jẹ́ alákòóso fún iṣẹ́ òde alàgbà David Umahi tí wọ́n lọ ṣojú fún ààrẹ níbi ìpàdé kan tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gbọ̀n rẹ̀ ti Engineering Assembly of the Council for the Regulation of Engineering Nigeria èyí tó wáyé nílùú Àbújá. Níbi àpérò ọ̀hún ni ààrẹ ti ṣàpèjúwe àwọn onímọ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa mú ìdàgbàsókè bá ìlú pàápàá jù lórí àwọn iṣẹ́ àkànṣe ojúnà èyí tí wọ́n ṣe káàkiri. Ààrẹ wá rọ̀ wọ́n láti rí pé wọ́n tẹpẹlẹ mọ iṣẹ́ wọn kí àwọn iṣẹ́ wọn kí ó máa lálòpẹ́ kí ó sì máa jẹ́ èyí tí ó máa dín ẹ̀mí àwọn èèyàn kù. Ó jẹ́ kò dìímọ̀ pé ìjọba àpapọ̀ ti ṣetán lábẹ́ ètò Renew Hope Agenda tó jẹ́ ìrètí ọ̀tún láti máa ṣe àtìlẹ́yìn fún àwọn iṣẹ́ àkànṣe tó làmìlaka ní àwọn ibùdó ẹkùn mẹ́fà tó wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àgbà Donald Trump tún ti ń dúnkòokò mọ́ orílẹ̀-èdè Iran wípé àwọn ò ju àdó olóró sí orí afárá tó wà ní orílẹ̀-èdè ọ̀hún àti ibùdó iná agbára àwọn tó bá fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí orílẹ̀-èdè Iran bá kùnà láti wá jókòó àpérò ọ̀rọ̀ ìjẹyọ látàrí ìjagun tó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún tó ti lọ síbi ọjọ́ mẹ́rin báyìí. Ààrẹ Donald Trump òun ló jẹ́ pé wọ́n ti sọ nílẹ̀ pé ibùdó tí ìṣọ́ epo ti ń ṣàn tẹ́lẹ̀ ni wọ́n ti fi ibẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tún ti ń dúnkòokò wípé àwọn kù wọ́n kí wọ́n wá láti wá jókòó àpérò lójúnà àti fi òpin sí ogun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tí orílẹ̀-èdè Iran tí ó kọ́ ti kún sí ìpè ọ̀hún. Ẹ̀yin èèyàn wa àsìkò òjò la wà báyìí ẹ jẹ́ ká dẹ́kun à ń da ìdọ̀tí sí ojú àgbàrá torí pé òkúta bá sọ mọ́ pẹ̀ lọ̀pẹ́ ń sọ mọ́ ni àní rí jẹ́ ìmúyalé àgbàrá yàgbòrò bí ìjọba ṣe ń ṣe ìdáàbòbò lórí ẹ jẹ́ kí àwa náà kí a kí ìjọba lẹ́yìn lórí ẹ̀. Ìròyìn àpapọ̀ tọ̀sán òní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí tó mú asópin tún gbá àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fẹ́ ṣíde ètò fáwọn iléeṣẹ́ àpògùn abẹ́lé láti máa pèsè oògùn ìtọ́jú àìsàn kòkòrò HIV fáráàlú àti ààbò fún àìsàn náà kó má bàa máa tàn kálẹ̀ sí. Iléeṣẹ́ ọlọ́pàá kéde ẹ̀sùn ìlọ́nilọ́wọ́gbọ̀n ní bílíọ̀nù kan náírà láàrin àwọn tó ń ra ọkọ̀ sí àwọn tó ń ta ọkọ̀. Ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ àtòlẹ́ka ìmọ̀ ẹ̀rọ àti kéde kíkorò ojú lórí àwọn iṣẹ́ àkànṣe èyí tó ń kùnà. Bákan náà ni àfihàn létí pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àgbà Donald Trump tún ti ń dúnkòokò àti tún ju àdó olóró sí àwọn orí afárá àti ibùdó agbára lórílẹ̀-èdè Iran tí wọ́n bá kùnà láti padà sí ìjókòó àsọyépọ̀ kí ìjà àárín wọn lè dópin. Èyí ló pinnu ìròyìn tó ti ń dé tẹ́tì gbọ́ yín láti lè ṣọ̀rọ̀ Bond FM 92.9 ẹ̀ka Radio Nigeria tó wà ní onígbòǹgbò nílùú Ìkẹjà. Ọ̀pẹ lọ́wọ́ Shelly Wẹ̀yanu àti Chidinma Ọ̀pọ̀lọpọ̀ Ọ̀chẹ̀kù tí wọ́n kó ìròyìn jọ lédè Gẹ̀ẹ́sì láti yàrá ìròyìn wa Yaniat Belu Ashiru Ruko Timi. Smoke in pain, and more as we show me, he will.
1: Edumare lodi ri ewa papu ko Edumare lodi ri ewa papu ko Aba oge lodi ri ewa papu ko Edumare lodi ri ewa papu ko Ibi ka pede ati polowo o se royi bande pe awa ma lo ba
2: Don wa pa ni ma di bo Don't let them not give you.

0: ọlọrun ọba adúpẹ lọwọ ẹyin ara lẹtẹ tí ń bá wa bá àwọn ètò ààbò láti dájídé àsìkò yìí adúpẹ lọwọ àwọn lọgà lọgà ilé iṣẹ rédíò yìí látòrí màmá wa ọmọbàbìnrin wúrà ọlá adénìkẹ adégòkè àmàmá akin ẹkúṣẹ takuntakun láìgbàgbégi wa wá ilé iṣẹ wa bond fm aláàjì wahab akọsílẹ ọmọ aláṣánlá akinyin o ẹ ṣe ẹkú àtìlẹyìn wa ní gbogbo ń pẹ lẹrin báyìí agbúrò kí àwọn ọgá iṣẹ kéré kọ làwọn ọgá ń ṣe ọmọ aláṣánlá mọ kí bàbá
1: wọ́n dé adúpẹ́ lọ gbogbo ẹ̀yin ọ̀gá wa pátápátá tẹ́ẹ̀dí kamọ́ sí lọ bákan náà àgbàgbé dókítà wa tó ń pè pé ganiya la liga
0: kílẹ̀ ó ti ń pariwo
1: jù
0: ó ti okùn sétí ni kí ló dé iṣẹ́ kọ̀ǹtólà ni wọ́n fẹ́ mọ àwọn kọ̀ǹtólà tó ń ṣiṣẹ́
1: tọ́ mọ́nítọ̀ síyọ́sìlì
0: back to back dr tíjẹ lálẹ́kan ó gbé fún
1: adúpẹ́lọ́wọ́ isa
0: a kí ẹ ṣe láìgbàgbé abisola balógun màmá wà pẹ̀lú wa láti àárọ̀ náà ni àgbàgbé màmá wọ́rọ́ lu ọ̀gùn náìkì náà a kì í bó ṣe kó ojo wẹ́líwẹ́lí ó rọ̀ lágbègbè tiwọn ẹṣẹ́ àpú òjò yìí a ti gbogbo wa lára ṣé ìgbàgbé aago mẹ́rin àbọ̀ ní ìrọ̀lẹ́ lẹ́ẹ̀ka èdè ọmọlúàbí yóò tún gorí afẹ́fẹ́ o torí pé a ní fún a ní ìgbaniléṣẹ́ bond fm chidedu ti wà ń bìbà tó wo
1: ó tẹ
0: kedu o
2: ó wà ń bí
0: ok ó bí ma ara gbogbo ẹyin èèyàn tẹ bá fẹ́ wọ márúwá tẹ bá fẹ́ wọ mọ́tò ṣáyìn ọ̀há ẹ wò dáadáa o èyí tó fi ránṣẹ sí wa látọjọ
1: bí
0: adédèjì oríyèjì ẹni lọrajà
1: ikọ
0: tún sí ìjẹ ibi tó wá jìnà ni
1: ẹyin
0: ẹgbẹ onímọtò onímàrúwá
1: ní
0: ikọ tún sí ìjẹgun wọn ní àwọn wọn ń ṣàǹsà àwọn kidnapper
1: wọn
0: ti wà ọtí wà rìn yín o ẹyin tẹ̀lé ẹ wọ sọlẹ náà ẹ má wọ sọlẹ mọ o ọ̀ní sọ wálẹ̀
1: o àmì ọlọ́run àmì o
0: ẹ jẹ́ ká fi pàdé sí ìjọ mi ọjọ́ rẹganiya àti bello aṣù lórúkọ tèmi o.
1: fauziya sàlàkọ́ sọ ní lórúkọ tèmi o alájà làlìkà
0: chinedu
1: ṣàlàfíà
0: lọ wà ó dàbọ̀ ẹ ṣeun.

Glycol, more of mine, a woman, I bear with him, both of them.

bákan náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé iṣẹ́ wa wà ń bí 0706316 1619 0706316 1619 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé iṣẹ́ wa ẹ̀ lè pè náà tí ẹ̀ bá lè tàdé iṣẹ́ bí ẹ wà ní mọ́tò àbí ẹ̀ wà mọ́tò ni ẹ pè kẹ́ sọ ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè yín nǹkan tó fẹ́ kíjọba ṣe àbí kankan lọ ń bẹ̀ tó ń rin lójú ẹ jẹ́ ká mọ̀ ẹ má jẹ́ ká dákẹ́ ẹ ń pè fún ilé òkúta àwàyè ohun tá a bá rí nǹkan kan ká sọ ká má dákẹ́ ká sọ nǹkan tó máa ṣàǹfààní fún wa àti àwọn yòókù wa ẹ jọ ẹ bá mi kí ọba rí wà lóṣù ọlá ilẹ

bẹ́ẹ̀ni wà bí ogo gbogbo ẹ̀lẹ́ ti àtẹ̀jíṣẹ́ yín sí wa o ọ̀gbẹ́ni taiwo ibisode wọ́n ní gbogbo ọlọ́ta captain joint cda ibẹ̀ gómìnà babájídé sanwóolu àti ọ̀nàrẹ́bù jimo abiodun ejigbadero fún ọ̀nà àwọn oníwòrán street títí dé oyetoro street àti ogunsanya street wọ́n ní kò ṣeé gbà mọ́ rárá kí wọ́n jọ ṣàánú àwọn èkó ní bàjẹ́ o àmì.

ẹ̀bánisọ̀rọ̀ ẹni tí WhatsApp yẹn kò yí padà. O náà ni 08152361963 08152361963 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa ń tẹ àtẹ̀jíṣẹ́ sí lórí nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè wa. Ó sì wà ń bẹ̀ náà síbẹ̀, ẹ máa tẹ̀ sí gbogbo ẹ̀ ṣe.

lẹ́nu ni nínú wa láti mọ̀wé olórí ètò gbàgede iléeṣẹ́ wa Bonde FM 92.9 Ikeja Mọ̀wé Ogun State wọ́n láwọn ń bẹ IBDC company wọ́n wá ṣe transformer tuntun tí àwọn ṣẹ̀ṣẹ̀ ra àtàlà ní àtàlà estate of Adison Road Mọ̀wé Ogun State wọ́n ní tó bí oṣù mẹ́rin báyìí táwọn ti ra transformer yìí ẹ jọ ẹ wá bá wa rí transformer yìí kalẹ̀ níná wọ́n tún ra wọ́n tún ní kẹ wá rí kí ló bá wọn rí I want to read me.

lẹ́dùn inú ẹ̀ kò ṣe bí lọ́mọ yóò bó tó ń lo oògùn olóró nítorí ààyè afáfún ọ ọ̀rẹ́ akọ ẹ sílẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ á jìnà sí ọ ṣọ́ra má jẹ́ àpẹẹrẹ búburú má jẹ́ káyé fi ẹ́ ṣàríkọ́gbọ́n nítorí náà kò sáwàwí fún oògùn olóró iléeṣẹ́ bond fm 92.9 nínú ìkéde ìwá ṣe ti ìgbẹ̀yìn

102.9 lórí ètò gbàgede tí ẹ bá ní nǹkan tó ń ṣẹlẹ̀ lágbègbè yín ẹ ṣe máa tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nílé iṣẹ́ wa níbi àwọn ìbọ̀nwá tí mo rí ní àwọn míì náà wà bẹ òṣì mọ́dà ikú ti ṣe bí ẹ jọ ẹ máa tẹ̀ síbẹ̀ tá bá ti ní àsìkò báyìí a máa kà sí etí ẹ gbọ́ àwọn tí ọ̀rọ̀ kàn ẹ ṣe wá dúpẹ́

0: bá wa sọmọ yìí wà kéré jù fẹ́ lùi.
1: Kí ló kún un bẹ́ẹ̀ bọ̀rọ̀ mi dẹlẹ́rù sọmọ lé yọké.
0: Dẹ́dì wa ọmọ yìí lè jọmọ yìí ìjẹ́ tiẹ̀ mọ̀ pé kò dára rárá ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára ká máa lò wọ́n nílò ẹ̀yìn tàbí ká máa fi ìyà jẹ wọ́n. Àwọn ọmọ wọ̀nyí àwọn ní ọjọ́ iwájú wa lẹ́yìn ìwà ọ̀la àjọ àgbáyé ni United Nations pàápàá wọ́n fajúro gidi sí kí a máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára kódà ìjìyà tó gbókun bẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà fún ẹni tí ọwọ́ bá tẹ̀ tó ń fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
1: Tọ́ mi ò mọ ní a jẹ́ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o.
0: Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o nítorí pé ojúṣe gbogbo wa ni ojúṣe tèmi ojúṣe tiẹ̀ láti rí pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
2: Mo ṣọ́wọ́ná lẹ́yìn nígbà tí mo jókòó ń di kọ̀ sí mi.

0: Ètèrí ọkọ̀ wa kó kú. Mo yà bọ́lẹ̀, mo lì síwájú. Àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì. Nǹkan bá pààkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ bó ṣe gbé mi yẹn. Àmọ́ ṣọ́wọ́ mi ná.
1: Káre ọmọ olúwàbí ọmọ tó yáyì.
0: Òjò àwọn ẹgbẹ́ ọmọ orí mẹ́tì náà máa máa náwó yàrá ayé lò.
1: Ọmọ ló ṣọwọ́ náà
2: yọ
0: tètè bàbá yọ
2: ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àsìlú ń pọ́ ọmọ tó yẹ kó jágbe mọ́ kó máa ṣe wọ ọkọ̀ nílòrò mọ́ kí wọn ò mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì tó ń wò lóde yìí ló jẹ́ pé wọ́n máa ń jí èèyàn gbé wọ́n á sì fún tọ̀ ṣe ètùtù ọ̀la wọn
0: tàbí
2: kí wọ́n bèrè fún owúrọ̀ dùnúdún èmi ń sọ tèmi ó ẹ̀yẹ yọ wa ojúlá kan fi sọ́rí ẹ ṣọ́ra fún ọkọ̀ sọ́lẹ̀ àti ìrírí àìdáṣe mo wọ̀ kì í ṣe àdírẹ́sì o ẹ̀yin nìkan ẹ̀ ṣọ́ra ṣe.

tó pẹ́ẹ́lẹ̀ wà fọ́nrán ìlú. A sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn. Tí ẹ bá bójú tó ìtọ́jú àyíká wa, agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn ìyókù tí a ò lè fojú rí, yóò sì bẹ̀rẹ̀ wọ ara èèyàn. Kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdààmú wa. Tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa. Ká dẹ́kun gbígbín ìdọ̀tí fáwọn ọlọ́mọ láńké. Ká yí gba ìdọ̀tí wa síbi tí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀. Bọ́yẹ ṣe ń borí ooru. Àrùn ìwọ̀sí ti ní ìgbìnà wá. Iná ló ń wọṣẹ níbà.

0: Carosa.
1: Eh, Carosa, madam. Kí ló wà ní ọkọ̀ yín?
0: Kò sí nǹkan kan, sá, kò sí nǹkan kan. Akọ̀ ń jáde lọ ni.
1: Kí wọ́n ló ṣojú àwọn ọmọ yín tó fàrò báyìí?
0: Ebi ló máa pa wọ́n, sá, ebi ló ń pa wọ́n.
2: Ọ̀gá ọlọ́pàá àwọn ẹ̀yìn máa sọ ọmọ wọn. Mo fẹ́ kọ́ wa lọ bí èjìkejì lọ bí a ṣe ṣojú o.
1: Ó yá, ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ jọ́mọgbé ni àbí?
0: Ó ṣe àjọmọgbé o, àwọn ọlọ́mi ni wọ́n kàn parọ́ ni.
3: Ìkéde ìwá láti ilé iṣẹ́ Bond FM 92.9, ẹ̀jẹ̀ àmójútó.

ọ̀rẹ́ kò ní bínú.

0: the beauty pata pata. Nobody will make sense you. So make you stop all this hypocrisy. Make we get patience more. Build better democracy. Holy.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tàbí ìdààmú tàbí wàhálà, ohun tí mo mọ̀ ni pé adùn ló máa gbẹ̀yìn ewúro.
2: Bẹ́ẹ̀ ni Yorùbá wí.
1: Gbogbo tẹ́ ẹ bá ti là kọjá, ìgbà mi á ṣe bí ẹni pé ṣébi bá ń pààyàn gbà mí á ṣe bí ẹni pé ò ní yó mọ̀. Tó bá ti wá jó bóyá bíi ẹ̀wà àti búrẹ́dì ó pọ̀pọ̀ ẹlómi tún lè fi gàrí ló tiẹ̀. Ikú bá ti wá dúró sọkúdà lẹ́nìyẹn a máa gbá kísà sí bọ́ọ̀lù lára
2: a máa wọn omi
1: sí bẹ́ẹ̀ nẹ ó túmọ̀ sí pé níbi tó yẹ kó kàkí àti àtàpẹrẹ ni pé tábóyún bá bímọ tó wá lóyún tán gàrà bá fẹ́ bímọ ẹ̀bùn akẹ́kọ̀ọ́ lọ ni o mi ò ní ṣe lẹ́yìn wọn mi ò ní ṣe bẹ́ẹ̀ wọn wo ni kíni kó tún máa gbé kíní ẹ̀rín sí báyìí má fẹ́ fa nígbà tí wọ́n ti pẹ́ pé ewu ọmọ àti ìgbàgbé pé ìnira ni ó túmọ̀ sí pé ọlọ́run pàwé fún wa ni pé lẹ́yìn ìṣòro
2: ìdọ̀kùnlókàn
1: ìdẹ̀ra àlàáfíà tọ́ gbogbo iṣẹ́ tẹ́ ń ṣe lónìí tó dàbí pé ó le gbogbo ẹni kankankan àtọmọ tẹ́ ń tọ́ àti gbogbo tẹ́ ń ṣe tó dàbí pé tó bá dọ̀la ìgbà tí àdùn bá máa dé ìgbà tó gùn ẹ̀ bá máa dé ẹni dòkú ṣáájú ìgbà yẹn ìgbà tó ku ògo yín bá máa dé ògo dé ẹ̀mí pé kò ní jẹ́ ìpè
2: àmì ọ àmì àmì
1: pẹ̀lú agbára àti orí ọ̀fẹ́ ọlọ́run ọlábí kí n kàbọ̀ sórí ètò ojúṣe tani tìrọ̀lẹ́ òní abiodun ìlú gbajú lè ní jẹ́ ilé kú bíbà tọpẹ́ àgòrò ayé akérólé kò ṣe wá dáa fún ẹ o ìdìmọ̀lẹ́ abámi fún mẹ́lísà ẹ ṣe kó àtìlẹ́yìn wa èmi nìkan kó mà lóde òní o.
2: Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọn ní ojú tí ń pọ́n awo àpọ́n kókó ojú tó ń pọ́n awo àpọ́n là ní àbùkù rẹ̀ mọ́ra òun pẹ́ títí kó tó di lálẹ́ wà di onígbà aṣọ.
1: Káàbọ̀.
2: Báyọ̀ bó ṣe wò ó lè rí àwa náà yóò rí tí wàá ṣe. Ṣé ó lè dàbí ẹni pé ó fẹ́ kan lọ́wọ́ àárọ̀. Ohun tó dájú ni pé adùn náà ni ló gbẹ̀yìn ewúro. Abdulwasin Salahuddin ọmọ tó mọ kọ́ lórúkọ tóbi jẹ́ tí mò ń kíra wa káàbọ̀ sórí ètò ojúṣe ta ni láti yàrá ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ tí lè ṣe bond fm 92.9 rédíò alára àgbà ìdá ẹkú kalẹ̀ ń bẹ̀ ṣàlàfíà làbáyìn o.
1: bẹ́ẹ̀ ni lónìí lórí ojúṣe ta ni kúpẹ́kúpẹ́ ènìyàn àjọ àgbáyé sórí kọ́lọ̀ mo fẹ́ràn kankan nípa àjọ àgbáyé ọjọ́ kan wà wọ́n yà sọ́tọ̀ ni o ọjọ́ ẹ̀rín ọjọ́ kan wà ọjọ́ no horn.
2: ìyẹn ni pé on free day.
1: ìpín iná fún kò sí. wọ́n ṣe gbogbo ẹ̀ lẹ́tọ́ lórí ìdí kan.
2: ọjọ́ mọ̀lẹ́bí wà ayájọ́ obìnrin wà ayájọ́ bàbá wà tí mama wà
1: ọjọ́ kan ti ẹ̀ wà
2: àwọn ọmọbìnrin wà.
1: ọjọ́ kan wà wọ́n máa fi wọ ìbòrí ìjáb wọ́n ìjáb dé. àwọn tó ṣe wọ́n ìjáb dé náà ti pé no war no brady.
2: àwọn àti ẹ̀
1: náà. àdánsẹ̀ ẹ̀ náà. wọ́n á ní pé kí ni àwọn ìyàwó tó wọ ọkọ mọ wọn jẹjẹ wọn kí ni ó fi kàn yín dé. ó ní ìdí tán fi ṣe bẹ́ẹ̀ ìjọba òde ní ìjà wọn ní ṣe kankan láì ní ìdí. ibi táwa ń lọ ni pé láìpẹ́ láì jìnnà ìjẹ takọ àbí ìjẹni náà ni wọ́n ṣe àyájọ́ ọjọ́
2: igi gbígbìn.
1: àyájọ́ ọjọ́ igi gbígbìn. kí ló kan òyìnbó pẹ̀lú àgbẹ̀gẹ́ sórí àwọn òyìnbó yẹn àwọn àgbáyé wọ́n cherish natural thing kátẹ́gùn máa fẹ́ sí wọn bíbí ẹ̀kọ́ ni wọ́n lọ sórí tí òkun
2: wọ́n lọ máa
1: gba tẹ́gùn wọ́n ti mọ̀ pé àǹfààní
2: wà ní ẹ̀rìn lábẹ́ òòrùn
1: àǹfààní wà
2: ní ìṣẹ̀dá bí alọ́wọ́ àárọ̀ bí aago mẹ́sàn-án yẹn fún bí ọgbọ̀n ìṣẹ́jú.
1: àǹfààní wà nínú ìṣẹ̀dá tọ́lọ́run dá fún wa ṣùgbọ́n ohun tá a wọ́n wọ̀n pé àdúgbò wa níbí báyìí pàápàá jùlọ àwa tá a wà nílẹ̀ kóòtù kóòtù òjìire kọ́lọ̀.
2: bó ṣe rí òun náà nìyẹn tí a bá ní pé kí a wò gẹ́gẹ́ bí alàgbà abiodun ìlúgbajú ti ṣe sọ pé wọ́n yẹ ọjọ́ kan sọ́tọ̀ bí a ṣe ṣe pé a ó máa gbin igi pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn igi tó jẹ́ pé àwọn ilé tá à ń kọ́ nísìnyí gbogbo ẹ̀ ni wọ́n ti fẹ́ẹ́ ọpúrúùtù tí wọ́n ti wó dànù tán wọ́n dẹ̀ ní àǹfààní tó wà lára kí igi ó wà láyìíká ó pọ̀ lọ́pọ̀lọpọ̀
1: gidi
2: torí pé igi tẹ́ rí nígbà tí ọwọ́ ìjì bá fẹ́ le àwọn ọmọ ń gba atẹ́gùn dúró yàtọ̀ sí yẹn àwọn ohun tó jẹ́ bíi èmi burú láyìíká àwọn igi àwọn náà ni wọ́n máa ń gbà sí ara àwọn igi dẹ̀ ni wọ́n máa ń pèsè iyen emi to dara lati le je ki an ta mi sinu mi jade o je ohun ti o ni pa edo poro wa lara anfani ti ari labe ji o po lopo lopo yanturu tori pe nigba mi ti oru ba mu abe ji na la joko si ti a ti gba ta ti naju
1: atekun to nfe labe ji o tutu ju o le to fe bi ta wa ilo
2: ben so awa fe wo le ni pupo ninu awon ile laye gba kan be ba tin ri gi mango
1: e ma ri
2: guava e ri ti
1: igi fruit kan wa ta ma je but am pe ni amod amod fruit amod na ni igi fruit o wa ni ko yi na igi fruit wa ni ko yi ta yi gbogbo wa ni ka po ori si si gbogbo be o wa be se awon gi yen se o si wa nbo lo wa
2: nbo lo wa ojuse ta ni gan lati ma so fun gbogbo awon eniyan pe ah iru waju le yin yo ye ki gbe o wa nbe igi wa layi ka itele ki lori te wu se ko tele tele wa ni to ba fe gegi nigbo o gboro daju pe
1: o
2: paro e o gbe mi si be pada ki lo je pe opolopo awon eyan won gegi layi paro e aburu wo lo nse
1: fun awon lo nse
2: fun awujo wa ojuse ta wa ni lati le mu lele fun gogo iyo nle babo nle ko kan lati ri daju pe a n gbin awon igi won yi si awon ojude wa
1: ijoba so be ijoba so be ijoba gomina wa sanwoolu won ti so be awon chairman
2: bẹẹni
1: awon na ti
2: gbogbo awon alaga ijoba bi alaga ijoba bi lẹgbọn o da ọlọrọgbọ sọli ọlọwale jumọ awọn naa
1: wọn
2: gbẹgi yẹn lana
1: ilé náà tí wọn ti n tẹ wọn sọ pé ṣé ẹyin gangan ṣé ẹ wà convince lọkọ yín pé àǹfààní ni torí pé ọpọlọpọ ṣé gbogbo létí rẹ pé wọn ti cement ẹ wọn ti wọ gbogbo ẹ n bọ lọbẹ
2: gbogbo ẹ fọláyé ìgbà kan kò sí bó ṣe wò ó lè rí lẹ́ǹkùlé ilé yín ẹ̀rí igi ata ẹ̀rẹ́wédú ẹ̀rẹ́fọ̀ so àwọn kan kàn jẹ́ pé ńgbà kan àìlọjà lọ́ra ara nǹkan tó ń bí àwọn gbogbo ara ta ara tó bá jẹun
1: lẹ́yìn
2: so ṣé nígbà àwọn agbó àti ẹ̀dùn wá fi gbogbo cement bí alàgbò olúgbájú ṣe sọ tá a ti fi wọ́ gbogbo àtilẹ̀ iwájú àti tẹ̀yìn tó gbogbo bẹ̀rẹ̀ láti rẹ́pa àwọn kárẹ gbogbo àdúgbò pa igan
1: bẹẹni
2: o ni àwọn apá tí ń kó nínú ẹ torí pé àwọn omi yẹn gan naturally o yẹ kí wọn máa wọlẹ ṣùgbọn pàtàkì pé gbogbo àyíká láti rẹ pa wọn ráàyè wọlẹ
1: tí máa wo ara àǹfààní sọ pé kí máa ṣe fún wa ni o ó máa ṣe ààbò bójú ọjọ
2: bẹẹni
1: sórí gbogbo àdúgbò káṣọ pé àwọn arábí múná lọ wàá máa gbọ jìgìjìgìjìgì lọ àwọn ariwo he lára lẹ kí ló ń dún jẹnẹrétọ jẹnẹrétọ yẹn kẹni èéfín ló ń fi jáde
2: bẹẹni
1: èéfín ló ń fi jáde àkóbá sì ní fún wa gẹgẹ bí èèyàn carbon monoxide
2: torí pé
1: àọṣẹ burúkú ló ń ṣe lára
2: gbogbo àwọn nǹkan tá a mí sínú tá a mí sóde yìí ó ní ipa tó ń kó nínú àgọ ara wa ẹlòmíì kò mu sìgá kò mu gbórí kó bá dọ̀ tuntun ni àyà yín ṣe wá dúdú báyìí látàrí àwọn efi àwọn emi buku tó ti mi sínú àwọn nǹkan tá ń wò lónìí nìyẹn ṣé ẹ mọ ǹjẹ́ yìí mọ
1: ǹjẹ́ yìí gbà
2: pé àǹfààní kan ń bẹ nínú ká máa gbèjì ṣé ẹ mọ pé ṣé ẹ gbà pé àǹfààní ń bẹ nínú kí a máa gbèjì 0706316 1916 tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń gbà tọ́ bí òbá lówó lápò ọba ti bọ́ wájú ta ìbẹ́ pẹni wàá jẹ wàá yó
1: kọ́lọ̀ nígbàdá wà kékeré nígbàdá wà kékeré pàápàá jùlọ nígbàdá wà school èyí ni máa mú lọ léèwé o tó bá ti di break time bá ti tó àtọ́ bá ń lọ lé adọ́gbọ́n já mango ní school igi mango ilé ìwé mélòó ni mango wà ń
2: bọ̀ àwọn igi guava àwọn kan wọlé ló mú oorun dídùn oorun dídùn oorun dídùn oorun dídùn
1: yàtọ̀ sí pé fi ń pa wá pé àfi jẹun yìí ó tún máa níṣẹ́ kan tó ń ṣe lára wátáwá lè máa mọ́ o
2: èso dá lára láyé gbà yẹn rìgbé ojoojúmọ́ ni yóò ra sí gbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ ìgbọ́n ní ìsìn iná ń pè bẹ́ẹ̀ ẹlòmíràn gbọ́ ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún orílẹ̀ gbọ̀nsẹ̀ wọ̀ nígbà tó yẹ pé kò pé àǹfààní ń bẹ nínú igi gbígbìn ṣẹ́yìn gbà
1: ẹni tó kà gbèrò sí fóònù yìí ó tọ̀ báyìí
2: 0706316 1916 náà ni jókòó tí ẹ máa lọ.

0: bẹ́ẹ̀ni o ìkànnì bond fm 92.9 làwà rídíò alárágbà ìdá 0706316 1916 náà ní jókòó tí ẹ máa láǹfààní
1: bẹ́ẹ̀ni bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ à ń sọ nípa àǹfààní tó wà nínú igi gbígbìn ní àyíká wa kí igi wà láyìíká wa kí láǹfààní tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àjọ àgbáyé bó ṣe ya odidi ọjọ́ kan sọ́tọ̀ pé ká fi ṣe àkíyèsí àǹfààní tó wà nínú igi gbígbìn igi kọ́lọ̀ oríṣiríṣi igi ló wà igi míì wà ó máa ń so èso igi míì wà kì í ṣètò
0: kó sá pèsè ewé tí ó máa jẹ́ bí ìbòjì fún ẹ̀yin
1: ènìyàn
0: 0706316 1916 ṣẹ́yìn gbà pé àǹfààní ń bẹ nínú igi gbígbìn ṣẹ́yìn gbà pé àǹfààní ṣó ń bẹ nínú igi gbígbìn torí pé ìjọba wọ́n ti ń ṣojúṣe tiwọn láti jẹ́ ká mọ̀ wípé ó yẹ kí a ní igi ní àyíká wa.
1: Ibi tí òyìnbó tó òyìnbó wá wá igi tí wọ́n bá rí ìjọ jẹ́ wọ́n pé wọ́n á gbin òdòdó sínú
0: kíni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: àwọn pè ní
0: àwọn
1: flower pot pot yẹn wọn abomi sí wọn tún lè kún lọ́dà ẹni tí mo pé láti jẹ́ pé kí òórùn the natural flavour kó lè wọnú ara ilé yẹn sọ́dọ̀ pé yes kíni àwọn náà ń gbóòórùn pọ̀tùnbá wa láyé òde òní ṣé ọ̀làjú lá máa fẹ́ tó tẹ̀ dé ni àti mú bu aṣọ láti ìgbà dé ẹnu gẹ̀ẹ́sì láti
0: ìrẹ́ pa díẹ̀ díẹ̀ làwọn èèyàn ń pa gírẹ́ ẹ̀ẹ́dùn gbà kan bí òkúta gravel bí nkankan ni ó máa ń dà sínú ọgbà síbẹ̀síbẹ̀ náà ìyẹn náà ìyẹn ń fàyè gba pé afẹ́gbẹ́gbá ṣùgbọ́n nísìn pàǹkéré ni o àti wájú ilé àtẹ̀yìn
1: ṣé wọ́n ní sìmẹ́ǹtì wọn ni wọ́n á jẹ́ ìbẹ̀ṣùgbà wọ́n á rẹ̀ pa
0: ní pàǹkéré ni o ìbímọ táwọn èèyàn ń gbà ń bẹ̀
1: ìbímọ táwọn èèyàn ń gbà ń bẹ̀
0: 0706316 1916
1: ẹ
0: má gbìyànjú ẹ ẹ má dúró tó bá lò
1: fẹ yà ọmọ ta kú
0: ẹyin náà ẹmọ gbìyànjú àti bọ́ọ̀tẹ láì gbà yọ̀ tó bá yóò bá wọ́n jẹ́ ayé dáńgbà ẹ̀mọ ìgbà ògbúrọ̀ ní oṣù wọn. ẹyin òye mi náà tó ìdíyẹ́ mi sọ bẹ́ẹ̀ bí akáta àwọn ọmọ ọ̀la ìyá ọ̀nà gùn kí wọ́n á ṣàlàyé fún wa.
1: A ti fẹ́ náà
0: o. Ok fẹ́ náà mẹ́mẹ́mí.
1: Ọmọdé fẹ ẹmúlẹ ẹmú ọdọmọdé fẹ
0: ẹmúlẹ ẹmú
1: ẹmú ó ní ẹmú tá àǹfààní tó ní àǹfààní tó máa ń ṣe fún mi àwa kan àwọn òtítí mọ àdìdì mọ lọ́jìkì yẹn àwọn àjẹ àǹfààní wọn kan máa jíra rọ àwọn akẹkọọ fúnra ní àṣẹ epo awọpa epo kí ló ti ń pè kejì dógóyàwó yẹn epo olúwọ wọn ti dà sínú kọọpù wọn á bu ẹmu sí
0: wọn á bu ẹmu lé lórí
1: àwọn adọgbọ yíyọ náà kò tó kéèké ìfẹ ẹmu lẹ ẹmu
0: la gbogbo tí máa ń jẹ èmi ní
1: bàtàn níbo
0: alágbà ń ká ní
1: 0706316 1916 tó ní pé àǹfààní tó wà lára igi kọrọ kò ṣe kékeré
0: láì wáyé àwọn kéékèèké ìgbà yẹn tó bá ti lè rán ọmọ ńṣẹ báyìí tó ti rí igi kan olùkọ́kọ́ wo pé irú èso wo ló wà lórí igi ṣé mo lè fi igi ré bọ́ nígbà bá jẹun tí inú ẹ̀ le tán látòrí igi yẹn àìsàn wàá lọ ibi tí wọ́n bá ràn á lọ abọ̀
1: àǹfààní wà gidi
0: gidi àǹfààní wà gidi àwọn eré igi ni tá a
1: máa ń ṣe ṣe
0: lẹ́yìn ó pa igi mí ìdókè tán tí ẹ̀ka yóò ya ẹ̀
1: lọ́nà ló máa là wá
0: àti igi àtọ́mọ̀gó àtọ́mọdé ó ti wọlé ibi tó pé ayé dáńgbà ẹ̀ mo gbọ̀ ògbúrọ̀ ní oṣù wọn àwọn ayé kan wà tí èèyàn ti jẹ́ nígbà tí wọ́n wá kékeré táwọn ọmọ àti wọn ò rí jẹ́.
1: wọ́n rí jẹ́ o ṣé àwọn tó pé igi máa lẹ́yìn kulẹ̀ wọ́n táwọn lọ́gùn igi táwọn pọ́n igi igi mango igi gọ́bà igi eléègì tán ṣé bí ṣé ibi jẹ́ ti sìmẹ́ǹtì ilé pa. ọ̀pọ̀lọpọ̀ àǹfààní sì pọ̀ kọ́lọ̀ àwọn míì gbin ewúro sí àìkulẹ̀ wọn ilé wa ní tẹ́jàdáńgbé ilé àwa ọjà tiẹ ìbá wọn pé nígbà tẹ mọ pé kí ni ìsàǹfààní
0: kí ló dé ọmọ abomi
1: rí sẹyìn tí.
0: bóyá lálọ ní tí mo fà ìgbà kágbùn sẹyìn
1: ìjọba wọn. àǹfààní sì ni onírúurú àǹfààní bẹ́ẹ̀ yẹn ó ní láti sọ pé ojúṣe ta ni ǹjẹ́ iná kan ẹwà ẹgbà ẹyọ ọ̀dà ẹgbà mọ́kàn yín gbẹgbà gbọ́ lọ́kàn yín pé ó tọ́
0: ó sì yẹ ká máa
1: gbé igi pé àǹfààní wà bẹ́ẹ̀ bí on tan gbe yewo ni le ni niyan
0: o de pe o
1: bi o de pe oju ojo o je ki bonus enu gangan
0: ṣugbọn sibẹ sibẹ naa bi a ti n fi ọrọ takuro sọ lori igi gbigbe lagba ipapajulọ ni agbègbè ti a wa yi ti ṣe agbègbè ipinlẹ ti eko
1: eko
0: ti a ba wo eko daada a ri pe o jẹ ilu alalubarika ti ọpọlọpọ eru fẹ gbe nibẹ eru awa ogiri awa ọkùnrin awa obìnrin awa ọmọdé awa agbalagba awa bí àwọn eru wọnyi ṣe wa pọ to yi lára àwọn nkan ti o le mo bi ìrànlọwọ wa ki ajakalẹ arun ko ma to nkan lára àwọn nkan to le jẹ ki èyàn máa mímí àlàáfíà òun náà ni igi wà ká gbẹ̀gi kí igi náà dàgbà kí àwọn atẹ́gùn tútù kí igi yóò máa fún àyíká wa kó máa ran àwọn olùgbé lọ́wọ́ láti rí dájú pé
1: sórí láyé àti ìjọba sọ yẹ tí wọ́n ní pé àwọn bàbá wa wọ́n lè fẹsẹ̀ láti ibà lọ sí ìlọrin kò sí pé ó nira láti rìn bẹ́ẹ̀ pé ó rọrùn láti rìn o tá a bá ti débì kan sọ pé bọ́n ti lọ ló ti tán máa
0: ìdílé ìgbà wá sinmi lábẹ́ ẹ
1: wá rí èso kan jẹ wá sinmi wá rẹjú tó bá tún bọ́ sọ́nà wá tún bọ́ sọ́nà kúndò kò tí kò tó lé wọn kiri ṣùgbọ́n ibi tá máa sùn sí lábẹ́ igi lábẹ́ ìbòjì ó wà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ a kò dẹ̀ rẹ àwọn bàbá yẹn
0: kí ló fẹ́ mú rẹ wọn
1: gbẹrẹ
0: nígbà gbogbo tí wọn ń jẹ nítorí ṣàdá fún wa ni tí wọn mú nítorí ṣàdá fún wa ni àwọn kan tí wọn ná tí wọn ń lò ìtọ́wọ́ tí wọn ní pé káwò káàtì pé yòó ti ẹni fẹsẹ̀ rẹ̀ láti èkó lọ sí ìlọrin mọ́ ní àkókò tá a wà ẹ̀ síbẹ̀síbẹ̀ àǹfààní ṣí sílẹ̀ pé à gẹ́gẹ́ bí olùgbé oṣòdì ogun fẹ́ sáré dé ògùn tó mẹ́ta láàrin ìjọjú bèlò ìwọ́n sàwọn náà tó fa pé kíyàn àlàáfíà fún wa ni tí àwọn igi wọ̀nyí bá pọ̀ jákèjádò àwọn ojú òpópónà wa èyí tá a fi sọ pé àwọn mọ́tò gan wọn epo ti wọn mi ò rówó mọ́tò lè jẹ ń lọbi iṣẹ́ bẹ́ẹ̀ báyìí tẹ̀ mọ́nà ìrìn àjò ayé ẹ̀pọ̀n láàárọ̀ kùtùkùtù tó tẹ kẹ́jẹ́kẹ́jẹ́kẹ́jẹ́ tó tẹ sọ́tún tẹ sósì
1: ká tó
0: ó wáyé ti di pé orú fẹ́ wá mi wọ́n wọ́n tí ń pè ó fẹ́ máa rẹ yóò sì rà bọ́ sí abẹ́ igi tí ó wà nítòsí rẹ̀ wọ́n bá dẹ̀bọ̀ sáré igi yóò gbà tó bá tún gba atẹ́gùn tán yóò tọ́ ra kó sínú rìn ẹ̀ a máa lọ díẹ̀ díẹ̀ ká tó lajú ká tó di ó ti débi tó ń lọ.
1: ó máa ṣe o kọlọ sórí àwọn mọ́ngò tó wà nísàlẹ̀ yẹn mo kàn ó lójú ọdún tó igi náà
0: máa kú àrògì sọ bàbá àrògì sọ bàbá
1: ẹdùn mi àwọn igi yẹn tó bá rí kò sẹ́ tí ò ń jò sábẹ́ kò sẹ́ tí ò ń pèsè ìbòjì.
0: nígbà míì atẹ́gùn kò jẹ́ ti gbìyànjú lọ tí yóò ti sùn fọfọ́fọ́ wọ́n ẹ̀sẹ̀ máa fọwọ́ tà fún ẹni pé àwé sóòlọ́lé yìí ni.
1: àǹfààní igi pọ̀ ẹjọ́ nítorí náà bá ti ń sọ yìí ẹ̀yin náà máa rò lọ́kàn yín ẹ máa pinnu lọ́kàn yín pé èmi náà dẹ̀ gbin igi torí ọ̀pọ̀lọpọ̀ igbe sọ gbin igi yẹn wọ́n ní ọdún ta bí ẹ̀gbọ́n yín tàfíkì ni wọ́n gbin igi tó wà bẹ́ẹ̀ yẹn pẹ̀lú tàfíkì kankan igi yẹn tó pé ó ju ẹ̀gbọ́n yín lọ eléyìí tó ju ẹ̀gbọ́n yín lọ ìgbà tó bílẹ̀ iná bílẹ̀ wọ́n fi ṣe ìṣàmì sí gbogbo yẹn tó fi ó ní nǹkan tó máa ń fi igi ṣe gẹ́gẹ́ bí àmì ìtọ́kasí ọjọ́ tàbí àkókò orúkọ bẹ́ẹ̀ náà fi igi gbígbìn ṣe bẹ́ẹ̀ ni.
0: ó ní nǹkan tí wọ́n fi igi gbígbìn ṣe káwa náà ká gbìyànjú bí a ti ń ká ṣètò ọ̀hún lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí a gbé.
1: kánilọ́kàn ẹlẹ́gbẹ̀gì agbọ́n
0: ẹlẹ́gbẹ̀gì
1: ọ̀pẹ ẹlẹ́gbẹ̀gì ẹlẹgbẹgì kasu ẹlẹgbẹti mangoro ẹlẹgbẹti gọva ó pọ rẹpẹtẹ rẹ gbẹmí kódà igi ọgẹdẹ igi náà ni.
0: báyìí eléyìí yóò bá wá tẹjú ẹyìn ẹgbẹ fúláwà ẹgbẹ òdòdó.
1: bẹẹ ni mo tọ ni
0: kẹfì yẹ bíi ti fáì kẹfì mú ẹ wà ẹ dé bá àyíká àti agbègbè ibi tí ẹ ka rẹ sí.
1: ẹ má sọ pé gbogbo ọtún bá ní kẹkẹ gbẹngi òkèlè owó lè lálọọdún yìí ó èmi ò lọwọ níbẹ o.
0: ẹ bọ kínní àjà àti lálọ lè fọwọ́ sọ wọ́pọ̀ kájọ bára wọn sọ
1: yọba pé màmá
0: èyí tó fẹ́ máa ṣòfò wájú ta ẹ
1: ẹja
0: gbèjì ẹ bá gbèjì sí yóò jẹ bí ìbòjì
1: fún wa. ẹ kó tó wá fà àwọn èèyàn níbi igi ẹgbà yín lọ́wọ́ débùrẹ̀ máa wọlé sí i àti máa gbálẹ̀ ó máa ṣe bákan ó máa ṣe bákan tó wọ̀nyẹn kọ.
0: ó dáná ẹ t tawa ni bo ti ro se ni e se wu ko aduke lowo
1: ni pataki lowo olohun
0: oni e se olode e se owo e te ba bo kele ta fun to lo e se e ku wa dilo e ka ma ki gogo omo egbe association of maritime truck owners amato Lagos chapter to wo ku ase yori titana ibura fun awon oluyi bi o ma soju e kun ko kan ni awon zona chairman ni ipele Eko Alhaji Ahmed Saro aki ni o eku
1: Eko Aseye owo na mo se mti bela na
0: Alhaji Olukun Aseye Gbangalu gbogbo ira ti o ba wa re bi o gbogbo mi bi Alhaji Isola me la fe ka Alhaji Oladi meji Alhaji Kosimo mo bori owo ati gbogbo alapapo aku inawo na adura wa gba ojo re ti wa loruko iya wa tegun tope agoro aya kirole omo oleko arobe sale gbelegbe eko ilu ogbon ile eko ni baje lagbara olohun
1: ani ase dumare baba wa Abdul Wahab
0: aladi afoshili aji Abdul Wahab sin Salahuddin omo to mo ko loruko te mi nje
1: abi odun ilu gbadun le mi je rafun ejo e ma se o temi o ni se o
0: kini
1: ni emi o ni se ti o bo ko ba mi je o
0: ire o ire kabiti
2: Boy FM.

0: The Nigerian Deposit Insurance Corporation, NDIC, will be the official liquidators of 46 microfinance banks with Central Bank of Nigeria, CBN, closed recently. One inform all customers for those banks and the general public say NDIC don't start verification and payment to depositors of the affected banks across Nigeria. If your bank verification number, BVN...
1: Gbogbo ọ̀nà tí èèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kí èèyàn ó ṣàwárí ẹ̀rù solution bus stop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọ́ra rẹ̀ di gíràn lágọ̀ọ́ ara ilé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó gbogbo ẹ̀mú wa lọ ṣòkòtò rèé lápò ṣòkòtò yín bí o ìdílówó ìwòsàn wọ́n gbélé tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ tẹ bàálù létí lọ sílórílẹ̀-èdè India China, Britain, America, France àti bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbá àti nílùú Ìkòròdú ń bí ẹ̀jẹ̀ kí n ta ni ó jọ wá lójú ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́mìí àmọ́ ní ìlànà ti ìgbàlódé báyìí ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bíi tí wọ́n ń lò nílé ìwòsàn IA&S a kì í gbókèrè kámọ́ dídùn ọbẹ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostics Building, U-turn Bus Stop, Gangan, Abuli Egba. Telephone 0803-869-0104-003-869-0104. Eka ile ìwòsàn wọn wà ní number 2, Daniel Sunmoni Street, High School Junction, Sagamu Ikorodu Road, Ikorodu. Telephone 0816-585-8582, 0816-585-8582 IA&S Uri Ofe Olorun ni o.

0: Hey, spinner and win big with Niger Correct Casino.
1: Look for people over 18 years. I beg, play with sense. Bet Niger, truly Niger.
2: Àjọ Adéyẹlọ́fọ̀ lórí owó tà tọ́jú sí ilé ìfowópamọ́ Nigeria Deposit Insurance Corporation NDIC fún pé gbogbo olùfowópamọ́ ní ilé ìfowópamọ́ kéréje Microfinance Bank mẹ́rìndínláàádọ́ta tí ilé ìfowópamọ́ àpapọ̀ Nigeria ṣẹ̀ṣẹ̀ fagilé wípé ṣíṣe àyẹ̀wò orúkọ àti owó wọn láwọn ilé ìfowópamọ́ yìí ń tẹ̀ síwájú fún àwọn tí ó so òǹkà àsùnwọ̀n ìfowópamọ́ wọn mọ́ òǹkà ìdánimọ̀ wọn. Àjọ NDIC yóò fi òǹkà bífihàn yìí tọpinpin àsùnwọ̀n wọn ní ilé ìfowópamọ́ mìíràn láti san owó wọn. Àwọn tí kò so òǹkà bífihàn mọ́ àsùnwọ̀n ìfowópamọ́ wọn láti tàràṣà lọ sórí ìtàkùn ayélujára www.ndic.gov.ng láti ṣe àwárí pre-verification claim form nínú àpò àwárí kó sì dáhùn àwọn ìbéèrè tí ó yẹ. Wọ́n tún lè lọ sí ilé iṣẹ́ àjọ NDIC tó súnmọ́ wọn jùlọ pẹ̀lú ẹ̀rí àpò àsùnwọ̀n wọn, ìwé ìdánimọ̀, òǹkà BVN àti àwòrán fún àyẹ̀wò látọwọ́ àwọn òṣìṣẹ́ NDIC. Fún ìbéèrè lẹ́kùnrẹ́, ẹ pé àjọ NDIC lórí 0810422 0807. Olùkéde àjọ NDIC.

0: Bọ́lá Fẹ́mi Aṣọ́dọ̀ 9 ọ̀nà yìí pẹ̀lú gbọ́bọ̀ sáwọn tó ń dẹ́sẹ̀ ti gbọ́yìn live and direct. Báwo náà mo ṣe bá yín ṣe dáadáa ní ṣàlàáfíà ni ẹ mà nímọ̀ ní abẹ́rẹ́ ní mòṣì ìjà ayọ̀rọ̀ sódò láì. Amen. Ẹyin tèmi a kú ètò lánàá a kú ìfẹsọ̀nsẹ̀ náà bó ṣe lọ láàrin ikọ̀ Spain pẹ̀lú France tí wọ́n padà jára wọ́n tẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn èèyàn tẹ́ ẹ dá sí tẹ́ ẹ sọ pé àtẹ̀jíṣẹ́ tẹ́ fi ránṣẹ́ àwọn kan ní 2-1 àwọn kan ní 2-2 ọ̀pọ̀lọpọ̀ ní 1-0 1-1 àwọn mìíràn náà tó àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n ní 0-0 tí ẹ̀ ló máa já sí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àwárí èèyàn kankan tó dárúkọ pé 2-0 ló máa padà yọrí sí nínú ìfẹsọ̀sẹ̀ náà tó pé ikọ̀ Spain náà ló já France ń tàn mọ́ ibi àfojúsí ọ̀nà gbàbẹ̀ náà ni o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ káàkì ikọ̀ Spanish ní akíwọn kú oríire ká lóun lọ́gọ̀ọ́ ẹnu pé wọ́n ṣe dáadáa torí pé wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀ wọ́n tú gbogbo ti fún tẹ̀dọ̀ ohun tó jẹ́ France kalẹ̀ lánàá òde yìí yàmi làwọn àgbìyànjú òun náà dá gbọ̀jọ̀ tẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀rọ àtẹ́lù pé ó ṣe á ṣe báwọn pé àdágbára rẹ̀ pọ̀ àbí nǹkan ṣùgbọ́n wọ́n ṣá ìjáwó olúborí bẹ́ẹ̀ ni wọ́n bọ́ sí ìpele àṣekábátà mọ̀ sí final ní báyìí wọ́n máa retí ẹni tí wọ́n fẹ́ kojú láàrin England tàbí Argentina àṣálẹ̀ ni wọ́n wáyé o láago mẹ́jọ gẹ́rẹ́gẹ́ England Hurricane àbò oníkòbókò láì nígbàgbé Bellingham láàrin gbogbo ọmọ ọmọnìyàn ó dúóore bẹ́ẹ̀ ló yanrantí yẹ pé a lè pè ní starboy inú fẹsọ̀sọ̀ nígbàbọ̀ ó ń ṣe dáadáa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ sì ń rí i pé ọmọ ìtọ́ bá ń bá bẹ́ẹ̀ lọ ó mà ṣe é ṣe kóun náà gba orí ó sì gba àmì ẹ̀yẹ gidi nínú fẹsọ̀sọ̀ tó ń lọ yìí náà ẹlẹ́ aláàdì wà ń bẹ̀ tó ń dá jùlọ jọjọjọ wà nígbàgbé nínú ikọ̀ Argentina Lionel Messi bàbá yìí dá lọ́pọ̀lọpọ̀ ẹlẹ́sẹ̀ rọ́bà ni bàbá Thiago ẹlẹ́sẹ̀ ehoro tóun náà ń ṣe bẹ́ẹ̀ nínú fẹsọ̀sọ̀ tó ń lọ yìí tó bá ṣe bẹ́ẹ̀ bọ́ sí ọwọ́ Argentina tó ń gba ife ẹ̀yẹ yìí nta àwọn ìkọlà tó máa wí o ó ṣe é ṣe kí wọ́n tún gbé ife ẹ̀yẹ bàtà wúrà kan gbélé lọ́wọ́ táwọn sí golden boot yìí ń bẹ́ẹ̀ yàtọ̀ sí yìí náà world best ó mà tún lè bọ́ sí lọ́wọ́ ẹni kí ló dé tó fẹ́ fi gbé fún ṣé mọ̀lẹ́bí ẹ̀ ló ní ni ẹ̀yin náà yẹ̀ wò láàrin ara yín tó bá bọ́ sí inú ikọ̀ Argentina ta lè lérò kó tún lè gbé fún ta ló gba fi ẹ̀yẹ tó láàmìlaka ta ló gbábọ̀ sáwọn jùlọ láàrin mi àti yín ìyẹn bẹ́ẹ̀ lẹ́ni a máa tẹ̀síwájú lọ́rọ̀ àwọn ìbéèrè wa náà fún ìfẹsọ̀sẹ̀ tó máa wáyé lẹ́ni àti àṣẹgbà final ṣùgbọ́n ju gbogbo ẹ̀lọ́ ẹ̀yẹ́ni lọ́kọ́ déka kúlọ̀ jáde iṣẹ́ bs media broadcast náà tí n bá padà dé a máa tẹ̀síwájú èmi lọ́mọ yín ọ̀rẹ́ lólùfẹ́ inú òde sọ lọ́wọ́dín lẹ́jí ti ní gẹ́gẹ́ bí àṣà mi mò ń bọ̀ o.
1: Ìdí wàká, call fit start anytime. Because of smoke and dust, use comics make you day relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
1: Oh yeah, try comics cough syrup. Yes, so comics get active ingredients. When you clear your cough, just there, drink and day relieved. Comics na cough. Cough, drink comics. It day relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
3: My brother, I hear say Lafarge don't change name.
4: Yes, now.
3: Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. Where LF build Big Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge there, Cocoa House, National Theater, plus plenty of general construction for this country since 1960. HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
5: The key to having a great one is in the doing. It's in the getting up every day, and again, and again. Even when things get so hard, but you can't stop now, because every step you take counts. Even the hard ones, when you have the right companion. Because doing gets easier with the FCMB mobile app that is built to do life with you. The living, the moments, the everyday ones. As for the banking part, that is just the icing on the cake. Do today with the FCMB mobile app, built to do a life with you. And banking too. Download the FCMB mobile app today to open an account in 8 simple steps. Make instant transfers, pay bills, and enjoy seamless banking.

0: need that magic.
1: Àwọn mẹ́wàá kan wà fẹ́ fún ti gbàrú ẹ̀rí tó ń tìkùn balẹ̀ bẹ́ẹ̀. Àwọn láti rí Paolo Rossi bákan náà ni Franz Beckborn, Gerard Muller, Rivaldo, Kaká, Ronaldinho, bákan náà nígbàgbé Bobby Charlton, ní ọ̀pọ̀ England ni wà fẹ́fẹ́lẹ̀ rí. Lionel Messi, ṣùgbọ́n lọ́wọ́ Zidane Zidane, Ousmane Dembélé, fún ikọ̀ France. Àwọn wọ̀nyí ti gba ìfẹ̀yẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ pé wọ́n sì fi ìtàn balẹ̀. A lè pè wọ́n ní complete player ní agbábọ̀lù jẹ́pẹ́ yẹ wọ́n yan tí wọ́n pé dáadáa wọ́n ní ká agbábọ̀lù jẹ́pẹ́ ti gba ife ẹ̀yẹ tó lọ́rùn jẹ́pẹ́ àjọyọ̀ UEFA gbé kalẹ̀ àti UEFA náà jẹ́pẹ́ wọ́n fi rí wọn gègé ńbẹ̀ ara ife mẹ́ta náà láti máa rí.

take

ní àjọ bọ́ọ̀dù náà tó jẹ́ ti basic and secondary education àwọn ni wọ́n kéde rẹ̀ sí iṣẹ́ alàgbà adébáyọ̀ ọ̀rúnṣolú wọn ni adjustment ló ṣe kókó ṣe pàtàkì wípé ọjọ́ náà ó bọ́ sí ọjọ́ environmental wọ́n ti wá fi ọjọ́ kún báyìí kó lè ba rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́

bọ́ sí ọjọ́ environmental àti wà fi ọjọ́ kún báyìí kó lè ba rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ tó wọ́n dẹ̀ mọ tán pè ní freedom of expression wọ́n dẹ̀ mọ ráìtì ẹ̀tọ́ aráàlú ṣùgbọ́n irú eléyìí kọ́ wọ́n ní ẹnikẹ́ni tó bá deliberate tó lọ disseminate false information díẹ̀ agbègbè lẹ́kọ̀ọ́ tree planting mò ń bọ̀ mbẹ́ ẹ má yìí kú èkó lè lẹ̀ ń gbọ́ bond fm lawa 92.9 stable of radio nigeria ẹ kú kalẹ̀.

0: sa legbelegbe ko ma sibi ta o fe kowe te kowe o ko ma sibi ta o fe kowe ibo la fe fi we na se toro aje le fe fi compare you want to compare Lagos state to other states won pa wo me lo nto sugbon e ko me ran aso play me mo owo ikoju gbo awon to ku lo bo se wa ni aha oh okun emi orilede Nigeria is Lagos state yeah mo po ti oro aje re wa ni gbogbo ile adulawo ni ko keta lo wa lo gbogbo e ri be ka ma soro nipa awon ise akonse to sele mi en gbogbo ipinle to ku gbogbo awon ipinle to ku lo de nge ni ilu Eko Hausa nge Leko Ibadan wa Leko you know Ilorin wa Leko you know Enugu wa Leko gbogbo state to ku right living in Lagos state to won de nje ninu anfani eto oro aje ilu Eko asele awon baba nla wa ni won ni Eko ma gbeu yo ma gbijo owo yo ma gbijo omo yo ma gbijo alaafia iku tin se baale oro o si bi be o se be labi ase alayeluwa is through your majesty oba read the one no lie baba tunde osu olale aki olu the four city wa olowo eko baba fuadi igadu gan ro ni gbona lagbara olohun ku ni tutu odi la se idumare mo fi kabiyesi oba of Lagos and the permanent chairman of all traditional council of obas and chiefs in Lagos state ki gbogbo loba loba nipinle Eko awise mo kin yo ba mi oni sasa bo kin yin ati gbogbo lade lade pata pata fun aduro ti yin gbogbo gba lati je ki ile Eko ma tusiba ko ma tuse e seun lopolopo at the five division in Lagos state Badagry Ikeja Ikorodu Epe Lagos Island gbogbo yin pata pata e ku afomi eyan se e ku suru suru ye na ni ka ma ni e gomina ipinle Eko Mr. Celebule Abajide Sanwo-Olu ti ke si araalu Eko wi pe kikaluko kopa ninu tree planting to di anfani to nbe nibe ko to build a greener healthier and more climate resilient state bi won ti se soro yi ni 2026 tree planting day celebration to wa ni Eko Amore Garden ni Freedom Way Lekki Governor described the annual event as a demonstration of the state's commitment. Ipinu ijoba ipinle Eko ni lati ni ayika to jire oju ojo to fin lokan bale. Kalafia ko ma fe lasiko to ye. Ngba to soju gomina nbe, the secretary for the state government, barrister Abimbola Saludeyin, warning street planting. Alone is not enough. Ki andaju pe a value mi ara wa. Se nso kaji daju bi pe adabubu aje anfani to nbe ninu awon ayika wa oju ojo wa fefe wa omi wa ile wa kaji anfani re and we should live responsibly woni ti giba un shit here to je ki ayika o ma tutu daada ategun to nfe yo ma fe ni rorun ijilile o ni ma fe igi o ma gbegi dina re so therefore Dr. Kadri na soro nbe ti nse aya gomina aya igbakeji gomina ipinle Eko Abeleko Olureme Hamza said the future of the environment depend on the choices of the residents. Ntara lu ba se lori ile lo ma sojo waju bile ohun ti se ma ri. So therefore, bi ipinle Eko ti se kopa to n gba ibeyibeye laarin awon akegbe re. Oju se gbogbo awa ni o. Oju se gbogbo wa ni lati je ki Eko ma sese waju. Iko nbe yen. Let's move on. Commissioner to ise eto ilera Ojogun Akin Abayomi ti so di mimo. Pe ijoba ipinle Eko ti launch a new program that will allow accredited community pharmacists to produce HIV treatment and prevention services. Seri ko riri ni ijoba ipinle Eko ti pari eto wi pe awon ile itagun ile epogun kan wa ti won ti fun ni ase pe ki won ma gbegi dina isan HIV AIDS. Akin Abayomi soro yi wi pe ile yo je ko rorun fun itoju awon alaisan ohun laarin ilu pe ti o gba fidi ọdun 2030 the state is having a goals of ending HIV AIDS as a public health threat by 2030. Ọ̀jọ̀gbọ́n Akin Abayomi sọ di mímọ̀ wípé àwọn tó ń gbé inú àìsàn ọ̀hún ti láǹfààní láti lọ gba ìtọ́jú láti gbo oògùn tó yẹ abẹ́rẹ́ tó yẹ ní àwọn ilé ìwòsàn tí ìjọba ilé ìpò oògùn tí ìjọba ti buwọ́lù wọn ni eléyìí yóò jẹ́ kí ìtọ́jú lórí àìsàn náà. The Ororun Lagos State AIDS Program Coordinator Dr. Oladipupo Fisher on us all the mimo pe it's about 170,000 people living with HIV. What is all the mimo we pe 147,000 over 147,000 ni won tin gba itoju
1: pẹ̀lú àfikún pé 118 community pharmacy ni wọ́n ti ní kí wọ́n máa tọ́jú àwọn aláìsàn náà báyìí supporting HIV service and delivery across the state lára ìlàkàkà ìjọba ìpínlẹ̀ Èkó ni torí pé wọ́n lè máa wò wọ́n kí àìsàn náà kó dẹ̀mí wọn ní ìgbòdò ẹjẹ́ kò ń bẹ̀ yẹn kí n tún lọ sí agbo mi àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n wà nílùú Èkó kó tó di pé wọ́n fẹ̀yìntì ìjọba ìpínlẹ̀ Èkó ti gbà wọ́n níyànjú all public servants to regularly update their records àwọn àkọsílẹ̀ yín orúkọ yín data yín kẹ́ ẹ máa lọ ṣe upgrading lórí ẹ̀ lọ́dọ̀ àjọ tó rí sí owó fẹ̀yìntì yín tá a mọ̀ sí pension company tẹ́ ẹ bá lò kó jẹ́ pé lásìkò tẹ́ ẹ bá fẹ̀yìntì owó yín ẹ lè rí gbà lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní àǹfààní tó ń bẹ́ ńbẹ̀ tẹ̀tìtì lọ jẹ́ o olórí òdìdí ó tú olórí òṣìṣẹ́ nípínlẹ̀ Èkó alágbàbọ̀dé àgòrò tí akọ̀wé yanyan fún public service office ọgbẹ́ni olúwàṣùkànmí oyègbọ́lá sojú wọn mbẹ ni wọn ra owó ẹbẹ yìí níbi pension sensational program wọn ti la ara àwọn òṣìṣẹ́ ọba lọ́yẹ̀ ní lagos state pension commission tó ń bẹ ní aláùsá ìkẹjà alàgbà àgòrò sọ dímọ̀ wípé wọ́n design ètò náà fún àwọn òṣìṣẹ́ tó ń bẹ lẹ́nu iṣẹ́ kí wọ́n lè ba understand the contributory pension scheme dáadáa kí wọ́n lè máa fún wọn ní òye ní ìpalẹ̀mọ́ for the retirement policies and procedure wọ́n gba àwọn òṣìṣẹ́ níyànjú o wípé upgrading yìí ṣe kókó fún àwọn fund administrator tí wọ́n bá yín mójútó àwọn pension yín ó ṣe kókó ṣe pàtàkì alàgbà àgòrò ó mú dá àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó lójú wípé ìjọba ò ní jẹ yín lówó oṣù wípé the moment ẹ bá tún retire lẹ máa gba àwọn benefit yín without delay bí yẹn bó ti ṣe wà nìyẹn ẹjẹ́ tó padà sórí ọ̀rọ̀ ọ̀dọ̀tí o aráàlú Èkó ti inú ìjọba ìpínlẹ̀ Èkó ti rọ aráàlú Èkó wípé kò ń bẹ̀ ọ̀bùpá ṣe ọṣìọ ká máa dalẹ̀ sínú kòtò ọ̀gbàrá kò dáa tó rí àwọn olùkọ́ àwọn security ilé ẹ̀kọ́ kan tálàgbà tó kúnbọ̀ wàhálà tí wọ́n fi sórí ẹ̀rọ facebook tó dẹ̀ ń dalẹ̀ sínú gorodomu láì ó dẹ̀ ń dà sínú gọ́tà ó ń dà sínú kòtò ọ̀gbàrá lásìkò òjò bójú ṣe ń rọ̀ ló gbé jáde àwọn security ilé ẹ̀kọ́ ẹ̀ méjèèjì ìyẹ̀wò ti sàn fẹ́ẹ̀ yẹ ò dáa tó ká máa ra máa ní láti bọ̀wọ̀ fún òfin ètò ìmọ́tótó ìlú Èkó fún àǹfààní ara wa ni Lagos State Government has again warned residents against a discriminate waste disposal across Lagos State. Wípé ìyà tó gbópọn ńbẹ ńlẹ̀ fẹni tí ọwọ́ bá ti bà under the state environmental laws fún ìdí èyí ni wọ́n ní ọwọ́ ti bà àwọn ènìyàn tó jẹ́ méjìlá àti bàbá arúgbó ẹ̀rí bàbá arúgbó ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́ta 56 years old man wọ́n ti ṣe ń dalẹ̀ sínú kòtò ọ̀gbàrá àwọn agbègbè tí wà burúkú yìí pọ̀ island òjò kò ńbẹ wọ́n ṣe ní island àwọn olówó ló wà ńbẹ ọ̀bùn náà wà ńbẹ yàbá kò ń ṣọ̀wọ́n tó wà lọ́wọ́ òsì nìkan ni ìṣesí wọn ò dáa tó àwọn tó ń dalẹ̀ sínú kòtò ọ̀gbàrá tọ́dẹ̀ ń gbé ń yàgbà yàbá ìṣesí tiwọn náà ò dáa tó ìkorodú náà kò dá bẹ́ẹ̀ wọ́n ní àwọn agbègbè yẹn ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló pọ̀ sí ju àlìmọ̀ṣọ́ náà àwọn onídọ̀tí wà láwọn agbègbè yẹn náà kò dẹ̀ kórí bẹ́ẹ̀ wọ́n ṣe taxus àtàwọn lọ́mọ àtàwọn káì wọ́n jùmọ̀ ṣiṣẹ́ yìí láti gbiná wojú àwọn ènìyàn náà the managing director the chief executive officer of lawman dr muyiwa agbadegesin wọ́n sọ di mímọ̀ wípé àwọn ikọ̀ wise enforcement team wọ́n mú àwọn mọ́kànlá kan lásìkò tí wọ́n ṣe surveillance operation wọn lágbègbè yaba tó yẹ pé wọ́n kò ń dalẹ̀ síbi tí ò yẹ wọn tí ẹbí kíta bẹ́ẹ̀ náà ni nìkòròdú wọn ní school security tí mo kà lẹ́ǹkan yẹn wọn ní ọwọ́ ti bà á ó dẹ̀ níwájú school báyìí tẹ bá wo fọ́nrán yẹn báyìí mo dẹ̀ ń wò báyìí pé tọ̀ ṣé wà náà lélẹ́yìí tó súnmọ́ tẹran kò dẹ̀ kó yí bẹ́ẹ̀ alàgbà gbadegesin wa rọ sọdúnmọ gbogbo àwọn afurasí wọnyí they are in the custody of the force wọn láti dájú pé wọn á fojú winá òfin wọn á jẹ díẹ nínú ìyà under the rule of law environmental laws of lagos state ọrọ aráàlú èkó the resident of lagos state the business owners institutions to patronize approve psp tíjọba ìpínlẹ̀ èkó wọlú in order to manage environment àwọn ilẹ̀ wa tá à ń dànù láti manage ẹ̀ dáadáa through appropriate government channels lójú náà àti dájú pé ìlú èkó kò mọ tónítóní it is our right and responsibility to make sure we take part in the cleaner environment of Lagos State. Oju se gugu wa ni o ka kopa nbe. Now we're talking about tax. Owo ori se koko, owo ori se pataki. That is one of the machinery of good governance. Te ba so pe ijoba da, ijoba da lara awon irinse ti won fi sise lo owo ori wa. So therefore, eje ki a ma san owo ori sapo ijoba wa. Lekeji nbe, the management and the oversee of the government property. Eje ki a ma se amojuto awon ile igbe housing estate. Owo ori ni ijoba fi ko emi awon ko ijoba emu elu daada owo ori wa ni won fi ra. And the likes oju ona wa e ri bi pe asiko ojo yi opopolopo oju ona la limoso credential limoso nikan opopolopo oju ona ni je pe awon koto giri giri giri wo ti wa awon ijoba ibile ti apa awon ba ka awon oju ona ti koto wa ijoba limoso wa beyin awon koto giri giri to wa loju ona akowojo lo segbeda ati yanu paja ati be be e ba wa di won e ba wa pass e die die she palliative some oju ona yen je lo si kotun okan yin na ikotun be ni lo sabaran je okerube you know the likes of ikotun a lo si ejigbo pada wa sibe sona igodo gbogbo awon oju ona yen awon koto nla nla nla nla wa nbe ejo e dakun e ba se palliative sibe alaga ijoba ibile egbedimu na awon palliative kon roundabout ise ri roundabout yen e ba wa se awon koto nla nla ti po lawo oju ona yen while expecting Lagos State government lati pari awon ise eje ka wa na se awon lidu lidu effort yen lara ojuse wa ni e ma de gbagbe governor Babajide Sanwo-Olu ti se adehun wi pe ongoing project gbogbo ise to n lo lowo lowo pata he will make sure won complete gbogbo e and deliver it to Lagosians won yonda faraalu lati samulo re won ni won o ni se abandon project kokan fun ipolongo ibo to ba fi di December gbogbo ise patapata ka won to hand over to the next administration awon idaju pe gbogbo awon ise won lo pari under the theme plus agenda of the present administration lojuna ti je ki bi eko ko ma tesiwaju. Okay, all right, mo draw curtain ti mo sign si for this week atun ma pari lose to nbo lagbara ti olorun mo dupe lo commissioner for information and strategy Obenge Gbenga Omotosho fun ise takuntakun ti won se olotu mi Adeyemi Adesanya olotu agbalaju Wahab akosile mo dupe lowo ti won a remember humble self omo eko pataki omo oluba ekun o ma fe jayen ja omo kafa pawa kafa jewa Abdul Fatahi Abdul Gafar lurko otodo tv atuma pari lose to nbo muti ulai abudullah mo dupe o dolwasi salaudi mo dupe lowo ti yin na ire kabiti

dókítà a rí ẹnjìníà a rí àwọn èèyàn láńlá tó yẹ pé wọn ò bá má ti lọ iléèwé tí ìbá ṣe àǹfààní tí aláàjì latif káyọ̀dé jákọ́ndé ti òkun wọn ẹ̀dìyẹn sí owó sí nígbàtí a wá wà nínú ìjọba àwa ara wa èyí tá à ń bá lọ rẹ̀ lásìkò yìí àwọn èèyàn ń gbọ́ fìrìnfìrìn wípé àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè unity school ìjọba fẹ́ ṣe bọ́ ṣe ṣe ní ọdún 2000 wọ́n fẹ́ dá wọn padà fún àwọn aládàáni ìjọba ló ti ẹ̀ ní eléyìí kì í ṣe pé wọ́n gbà lọ́wọ́ èèyàn kan tẹ́lẹ̀ ìyẹn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa ló ní àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ girama tá a bọ̀ sí unity school yìí ìjọba fẹ́ dá padà fún àwọn aládàáni wọ́n fẹ́ dá padà fún àwọn aládàáni ojú wo lẹ́yìn fi wò ó torí pé wọ́n ní ohun tá a bá jìjọ wò gígún báyìí náà ni ó ń gún òun ni a fẹ́ kí a jọ gbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ ti tòní ìgbésẹ̀ ìjọba àpapọ̀ yìí láti dá àwọn iléèwé tó jẹ́ ti ìjọba àpapọ̀ girama èyí tí a mọ̀ sí unity school wọ́n dá padà fún àwọn aládàáni ojú wo lẹ fi wò ó torí pé àwọn tó jẹ́ pé òbí àti alágbàtọ́ ní ilé ẹ̀kọ́ tó jẹ́ king's college lẹ́kọ̀ọ́ àwọn tiẹ̀ ti ń fara kí wọ́n láwọn gbọ́ pé àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jáde tí a mọ̀ sí old student bí wọ́n fẹ́ tẹ́wọ́ gba ilé ẹ̀kọ́ ọ̀hún pé àwọn ò gbá o ìrànlọ́wọ́ tó bá lè máa ṣe àtìlẹyìn tó bá lè máa ṣe gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ jáde kán máa ṣe ṣùgbọ́n pé ẹ bá fẹ́ tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí pé ilé máa ṣàkóso ẹ̀ wọ́n ní ó lè fa àwọn ìpèníjà kan ojú ò lẹ́yìn fi wo eléyìí ní ìrọ̀lẹ́ ti tòní náà ni a fẹ́ kí àjọ dá sí kàjẹ́yà lọ́gbọ́n 08037888030 08037888030 náà ni ẹ láǹfààní láti pè wá sí ẹ̀ka ojú ìwé yìí 08037888030 08037888030 náà ni ẹ máa láǹfààní láti tètè wá láti dá sí lórí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ yìí láti rí pé àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí a mọ̀ sí unity school bíi àwọn federal government college king's college queen's college kọ́ dá wọn padà fún àwọn tó jẹ́ aládàáni láti lè jẹ́ kí ìṣàkóso ẹ̀ kó ti mú yán lórí sí i àbọ̀ tíjọba àpapọ̀ ń sọ nìyẹn sílẹ̀ ìrísí.

ìjọba àpapọ̀ sọ pé kí ètò ẹ̀kọ́ kó lè yè kooro làwọn ṣe fẹ́ dá padà fún àwọn aládàáni. Ẹ̀jẹ̀ ká fẹ́ pajá ká gbòógbò bí o kó má yẹ pé torí bóyá fẹ́ fowó kun la ṣe ń gbègbè sẹ́ bẹ́ẹ̀ 07063161916 07063

wà jálẹ̀ akúṣẹ́ lónìí ìròyìn àgbáyé rẹ̀ tó ń dẹ́sẹ̀ ti gbọ́ yé láti lè ṣe bond fm 92.9 kẹjà nípínlẹ̀ èkó síwájú ẹ gbọ́ kókó tó ń bẹ̀ nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ èkó ti faraàlú èkó létí o pé kí aráàlú lọ dẹ́kun dídalẹ̀ síbi tí ò yẹ bí ọwọ́ ti ṣe ba ilé tí ikún méjìlá tí wọ́n dalẹ̀ sínú kòtò ọ̀gbàrá o. Àjọ tó rí sí lílọ bíbọ ọkọ̀ àjàgbé akẹ́rù lágbègbè àpápá ti ṣe àfihàn ìlànà tí lílọ bíbọ ọkọ̀ yóò ṣe rọrùn tí òpin yóò sì dé bá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lágbègbè àpápá o. Bẹ́ẹ̀ nìjọba àpapọ̀ ti parí ètò gbogbo ọmọ Nàìjíríà tára ni ní South Africa ni wọ́n ti padà wálé sóléde Nàìjíríà bí 183 ti ṣe dé láìpẹ́ yìí. Nílẹ̀ òkèrè àìsàn ẹ̀bólà ti ràn mọ̀mọ̀mọ̀ dé ìpínlẹ̀ márùn-ún lórílẹ̀-èdè olómìnira DR Congo wáyò. Ìròyìn náà rèé lákọ̀tún látẹnu Abdul Fattah Abdul Jafar. Ìjọba ìpínlẹ̀ Èkó ti faraàlú Èkó létí o láti lọ dẹ́kun à ń dalẹ̀ síbi tí ò yẹ àti wípé òfin tó lòdì sí ṣíṣe àyíká ìlú báṣubàṣu ṣì ń ṣiṣẹ́ o. Ẹni ọwọ́ bá ti bà yóò rí pípín ojú ìjọba. Ìfanilétí yìí jẹyọ lásìkò tí ọwọ́ ba àwọn ènìyàn méjìlá tí wọ́n ń dalẹ̀ sínú kòtò ọ̀gbàrá tó fi mọ́ bàbá ọmọ ọdún 64 kan tí wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ìmọ́tótó ìlú Èkó agbègbè Lagos Island Yaba Ìkòròdú ní ìwà ìdọ̀tí ọ̀hún ti fojú hàn lásìkò tí àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ agbófinró lọ́ọ̀mà àti àwọn ẹ̀ṣọ́ káì ṣiṣẹ́ láti fọ agbègbè náà mọ́ tónítóní o. Adarí àjọ lọ́ọ̀mà dókítà Muyiwa Agbadegesin sọ pé àwọn ẹ̀ṣọ́ akóni ní ìjanu ni wọ́n jùmọ̀ ṣiṣẹ́ ọ̀hún tí ọwọ́ sì bá àwọn ènìyàn 11 ní agbègbè Lagos Island àti Yaba kó tó di pé ọwọ́ ba bàbá àgbà tí wọ́n mú nílùú Ìkòròdú. Ẹ̀ṣọ́ káì tẹ̀síwájú pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ṣọ́ akóni ní ìjanu pẹ̀lú àwọn tí ó jẹ́ ti lawman. Wọ́n ní àwọn ènìyàn méjìlá náà yóò fojú ba ilé ẹjọ́ lábẹ́ òfin ìmọ́tótó ìlú Èkó. Wọ́n rọ àwọn aráàlú àwọn oníṣòwò iléeṣẹ́ ńlá iléeṣẹ́ kéréje-kéréje àti tàwọn aládàáni láti máa gbé ìdọ̀tí wọn fún òṣìṣẹ́ PSP kí wọ́n sì lọ ṣe gààyà sí à ń dalẹ̀ sínú àwọn kòtò dámini geere lásìkò òjòta wàyé àtìlẹ́yìn rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ti ilé kan tó ń bẹ ní ojúlé karùn-ún òpópónà Manua Street Ìkòyí pa nítorí ẹ̀sùn ṣíṣí àwọn ohun ìdọ̀tí kan lẹ̀ sínú canal tó sì ṣe àkóbá fún agbègbè náà. Ròyìn tá a gbọ́ sọ pé àjọ tó rí sí ọ̀rọ̀ àlùmọ́nì omi ni wọ́n tẹ́wọ́ gba ìwé ẹ̀sùn látọ̀dọ̀ àwọn aráàlú wípé ìdọ̀tí tó ń tinú iléeṣẹ́ ọ̀hún jáde ó ba àyíká agbègbè náà jẹ́ ló mú kọmíṣánná ètò àyíká ohun àlùmọ́nì omi ọ̀gbẹ́ni Tokunbo Wahab Pakitimọ́lẹ̀ pẹ̀lú àwọn ìsọǹgbe rẹ̀ láti lọ ti ilé ọ̀hún pa torí pé ó lòdì sófin ìmọ́tótó ìlú torí àwọn ohun èlò tí wọ́n ń tì jáde nínú ilé ọ̀hún kò bára dọ̀rẹ̀ rárá. Kọmíṣánná tẹ̀síwájú wípé ẹ̀sùn látọ̀dọ̀ aráàlú ti ń ṣe lemọ́lemọ́ kó tó di pé àwọn náà gbé iṣẹ́ oníwádìí dìde tí òdodo sì fojú hàn. Wọ́n rọ àwọn olùgbé àti àwọn tó ní dúkìá láti bọ̀wọ̀ fún òfin tó jọmọ́ ti ìdáàbòbò ìlera aráàlú àti àyíká. Wọ́n sì rọ aráàlú láti má ṣe bo ẹnu tí wọ́n bá kẹfin tó lè dẹ́mi wọn légbodò láàrin ìlú kí wọ́n sọ fún àwọn ẹ̀ṣọ́ agbófinró. Ìjọba ìpínlẹ̀ Èkó láti ọ́fíìsì ẹkùn kẹta tó rí sí ètò ìlera wọ́n ti rọ àwọn olórí lẹ́ka ètò ìlera àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì láwọn ilé ìwòsàn tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ Ìbẹ̀jù Lẹ́kí Etí Ọ̀sà àti Ẹ̀pẹ́ láti ní àkọsílẹ̀ tó péye nípa àwọn tó ń wá gba ìtọ́jú nílé ìwòsàn náà lójúnà àti ṣe àlékún ìtọ́jú àwọn aláìsàn tó ń bẹ láwọn ilé ìwòsàn náà. Ibi yìí jẹyọ níbi ìpàdé àpérò ẹlẹ́ẹ̀kejì

Ìwà ìnílé ìwòsàn tó ń bẹ nílùú Ìkòyí, akọ̀wé àgbà fún ẹ̀ka ẹkùn kẹta lẹ́ka ètò ìlera, dókítà Mọ̀sùràtà Adélékè ló sọ̀rọ̀ yìí wípé àkọlé kan lórí àkọsílẹ̀ yìí àwọn tó ń wọlé ìwòsàn ọ̀hún lóòrèkóòrè yóò jẹ́ kí wọ́n mọ ìròyìn tó tó àti èyí tó yẹ láti pèsè ohun èlò ìlera tó péye fún àwọn tó ń ṣàárẹ̀ ilé ìwòsàn náà. Dókítà Adélékè sọ pé ìpàdé náà ṣe kókó ṣe pàtàkì wípé wọ́n ṣe àṣeyọrí nísọ̀rí àkọ́kọ́ tí ìkejì ṣiṣẹ́ nu rẹ̀. Wọ́n ní ilé ìwòsàn alábọ́dé ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà yóò máa tẹ̀síwájú ìpèsè àwọn ohun èlò ìlera tó péye fún aláboyún àrùnù rẹ̀. Wọ́n ní ilé ìwòsàn alábọ́dé ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà yóò máa tẹ̀síwájú ìpèsè àwọn ohun èlò ìlera tó péye fún aláboyún àtọmọ òpóǹló àti àwọn ìlànà ìgbésẹ̀ àti dẹ́kun àtànkálẹ̀ àìsàn làwọn ilé ìwòsàn náà. Dókítà Adélékè ṣe àfikún wípé iléeṣẹ́ elétò ìlera lẹ́ka ẹkùn kẹta yóò máa tẹ̀síwájú láti jẹ́ kí àwọn ilé ìwòsàn alábọ́dé ní etí ọ̀sà Ìbẹ̀jùlẹ́kì àti Ẹ̀pẹ́dùn wò lábẹ́ òfin ìṣàkóso Theme Plus Agenda gómìnà Babájídé Sanwó-Olu. Ẹ̀wẹ̀ àjọ Nigerian Port Authority NPA ti ṣe àfihàn ìlànà ọ̀tun mìíràn tí wíwọlé jáde àwọn ọkọ̀ akérò-kérò ní agbègbè Àpápá yóò ti ṣe máa wọlé jáde láìsí súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ lẹ́kùn náà. Ìṣàfihàn òfin tuntun ọ̀hún ni yóò jẹ́ kí àwọn ọkọ̀ akérò náà máa láǹfààní kó ẹrù wọlé ní wàrà ìṣẹ̀ṣà kí wọ́n sì máa jáde tí ò ní sí súnkẹrẹ-fàkẹrẹ lẹ́kùn Àpápá náà. Wọ́n ní láàárín wákàtí 72 ni àwọn ọkọ̀ wo fi máa wọlé jáde ní Tinka Island Port Complex. Wọ́n ní òfin náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ 16 oṣù Tàwá yìí láti dájú wípé àwọn ọkọ̀ ó máa láǹfààní wọlé jáde láì dá wọn dúró ní ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta àbí ọ̀sẹ̀ kan jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ń lò tẹ́lẹ̀ rí o. Ìròyìn àgbáyé lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ Bonda FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó.

0: àdúwà lójúlọlá kọ̀fíṣọ́rí ní orílẹ̀-èdè Congo náà. Àtọ̀kálẹ̀ àìsàn náà ló ti súyọ tó sì ti kan àwọn ìpínlẹ̀ bíi mélòó kan ní orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí àlàálẹ̀ ẹ̀ka elétò ìlera ìjọba orílẹ̀-èdè ọ̀hún ti ṣe sọ. Nítorí jẹ́ olùdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nínú àjọ WHO ọ̀gbẹ́ni Chukwue Ihewezu sọ di mímọ̀ wípé ìdá 80% ni àkọsílẹ̀ àìsàn ọ̀hún lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè náà tó sì jẹ́ pé mọ̀mọ̀mọ̀ ní tàn bí iná inú ọyẹ́ o. Ọ̀gbẹ́ni Chukwue ó sọ di mímọ̀ wípé oúnjẹ lóko ló ń gbẹ́ wọ́n bá tètè gbégi dínà àtànkálẹ̀ àìsàn ọ̀hún ó ṣe ṣe kó da àwọn ilẹ̀ adúláwọ̀ míì láàmú ẹyin ènìyàn wà. Ìbágbépọ̀ pẹ̀lú ìfẹ́ òun lọ̀pápù tẹ̀lé ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà o. Ẹ̀ka bọ̀wọ̀ fún òfin tó jọmọ́ ti ìmọ́tótó àti àyíká ìlú lápapọ̀ ilẹ̀ yìí fáǹfààní ara wa. Kàtómúrò iná wá sópin ẹgbẹ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. A máa pe ìjọba ìpínlẹ̀ Èkó faraàlú Èkó létí láti dẹ́kun àǹbalẹ̀ síbi tí ò tọ́ bí ọwọ́ ti ṣe ba ènìyàn 12 tó jẹ́ ilé ti ikú tó hùwà ògùnpá ṣìọ̀ṣìọ̀ lópòpónà nínú Èkó. Bẹ́ẹ̀ ni àjọ NPA Nigerian Port Authority ṣe ìlànà àfihàn ọ̀tún lójúnà àti jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ akẹ́rù lẹ́kùn àpapá pọ́ọ̀tù kó lè ba rọrùn. Àmọ́ a pé ìjọba àpapọ̀ ti gbé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tààrà orúkún wọn ní South Africa padà wálé sórílẹ̀-èdè Nàìjíríà bí àwọn ìsọ̀rí kẹyìn tó gbẹ̀yìn ti ṣe dé lónìí lónìí. Bẹ́ẹ̀ ni àìsàn Ebola ti di àjàkálẹ̀ àìsàn ní ìlú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè olómìnira DR Congo. Agbẹ́nibà tábẹ́ta àtànlá darí ẹ̀ sí ìròyìn àgbáyé òní jù báyìí lọ láti iléeṣẹ́ Bọ́ndẹ́ FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó Shelly Wayano lólóòtú ìròyìn pẹ̀lú àtìlẹ́yìn Chidinma Ọparachekwe. Ìgbà míì ta ó pàdé Abdul Fattah Abdul Gaffar ló sọ pé ikú ìpẹ́ta lójú hàn òun ló náà sùn kó jàbọ̀.
1: Ìdìmọ̀ ló di ẹ̀wà fákùkọ o.
2: Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹ̀wà fákùkọ.
1: Ọba òkè ló di rí ẹ̀wà fákùkọ o.

Bank FM.

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: Àwa ìdáwáṣe nílé ayé níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀ níbo la ń lọ ọlọ́run ya fíngbà sí ẹlẹ́dà tó dá wa sáyé kí ni àwọn òfin tí ẹlẹ́dà fi ń ṣàkóso ọ̀rọ̀ ìwọ ayé tàníjọ ọmọ ọlọ́run tàníjọ ọmọ ìran ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyé so níbi tí a ti ń yọ̀nà lọ́rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ grammy láti ọwọ́ abdulrasheed lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bẹ̀rẹ̀ ìbéèrè nípa iyì àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyé so aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ́ o.

ẹ̀mà lẹ́mbẹ̀ gbogbo ẹ̀yọ olólùfẹ́ wa níbikíbi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé àdìgún oníròyìn ayọ̀ yìí náà ló tún dé o ìròyìn ayọ̀ míì ni mo tún gbé kaí mọ́lẹ̀ tẹ̀ẹ̀tẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ tẹ̀ẹ̀fì ti gbéyàwó ọ̀rọ̀ àwọn yorùbá ni wọ́n sọ pé ẹni tí ọba mọ̀nà kì í dá pàdé pàdé ká má bàa wá bọ́ sọ́wọ́ alágbèédámọ́ oníléeṣẹ́ tí ń bá ní gba ẹ̀tọ́ ẹni lọ́wọ́ àfọwọ́ lábánilójú tá a mọ̀ sí ẹgbani ẹlàjà media network kí wàá rọ̀ wá láti gbìyànjú tẹ̀lé ẹni tí wọ́n mọ̀nà tí ń bá ní roko àti tẹkọ̀ létí láti lọ máa gbé kàwé ṣiṣẹ́ tàbí ṣe ohunkóhun léyìíkéyìí orílẹ̀-èdè lókè òkun ní báyìí wọ́n ti wá mú dá wa lójú wípé lẹ́yìn ìwádìí fínífíní gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbé dání wọ́n ní bestart travels and tours international ni wọ́n lè bá ní ṣètò kárìnrìn àjò láì ní kọ́ni kọ́ọ̀ nínú ká sì sọ̀kalẹ̀ ṣe èyíkéyìí orílẹ̀-èdè tó bá wù wá lọ́nà ìrọ̀rùn kí wá tó tẹ̀síwájú ẹ̀yẹ tiẹ̀ kọ́kọ́ gba nọ́mbà yìí sílẹ̀ náà kẹ́ ẹ fi pamọ́ ni o torí pé yóò ṣe ní láǹfààní tó pọ̀ 08051085852 ní tẹ̀síwájú ọ̀rọ̀ mi èmi ọ̀rọ̀ yìí pé kẹ́ ẹ máa wulẹ̀ láàgò jìnà mọ́ lórí ọ̀rọ̀ ìrìnàjò sókè òkun torí pé bestart travels and tours international tó fi mọ́ ìfọwọ́sowọ́pọ̀ ẹgbaniẹlàjà media network lọ́mọ ojú méjà ẹ̀ lórí ọ̀rọ̀ ìrìnàjò sókè òkun wọn kì í ṣe alágbèédá wọn á bá yín ṣètò visa séyìíkéyìí orílẹ̀-èdè tẹ́ ẹ fẹ́ lọ ìrọ̀rùn sí ní ticketing pẹ̀lú accommodation lọ́dọ̀ wọn wọ́n ń ṣètò admission fáwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ kàwé láwọn universities lókè òkun ọ̀pọ̀ ló sì ti tipasẹ̀ wọn ríṣẹ́ lórílẹ̀-èdè bí america canada australia united kingdom àti ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí wọ́n jẹ́ schengen countries láì ní wàhálà nínú ṣe wá gbọ́hun àwọn èèyàn sọ pé gidi gbà sílẹ̀kùn àfẹnù ọba ní kọ́kọ́rọ́ lọ́wọ́ níbi jẹ́ pé láti gúnlẹ̀ sí èyíkéyìí orílẹ̀-èdè tó wuni lọ́kàn bestart travels and tours international pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbaniẹlàjà media network ní kẹrọ gbọ̀kúlé fọ́ọ̀mù ₦10,000 péré lẹ́ẹ̀kọ́kọ́ gbà gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ẹ̀ kí o tó bẹ̀rẹ̀ sí ní báyìí tó bẹ́ẹ̀ ṣe ń fẹ́ nọ́mbà tí ẹ máa pè mí yìí 08051085852 08051085852 ẹ sì wàá lè kàn sí wọn ọ́fíìsì wọn èyí tí ń bẹ lóbìjọ tó wà ní nọmba 76 greenhouse transformer bus stop adjacent total filling station sagamu ìkòròdú ògbìjọ ẹ má gbàgbé o pé abẹ́rẹ́ tó bá ti lókùn níbi ni kì í sọnu iléeṣẹ́ ẹgbaniẹlàjà media network ti rí wọn tán kí o tó fọwọ́ wọn sọ̀yà wọ́n ní bestart travels and tours kì í fòlùlùfọ́ o wọn kì í fi tọ́rọ́ bo kọ́bọ̀ lójú bó ti rí gan-an ni wọ́n ń sọ nọ́mbà wọn náà tó rèé lẹ́ẹ̀kan sí 08051085852 tó wọ́n ní bí a bá ti rẹ́ ni báyìí ọ̀là tètè yá kankan ni níbi jẹ́ pé ìrìn àjò ayé ẹni a nílò olùrànlọ́wọ́ kan ṣoṣo tí ó ti lè délé ọ̀là bestart travels and tours international àti ìfọwọ́sọ̀yà wọn nípasẹ̀ ẹgbaniẹlàjà media network ní kẹ́ gbọ́kànlé ẹ̀ṣẹ́.

0: 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dòrò nkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pá nù.
1: Bank FM.

0: padà olúdọ̀tún ọmọ kọ́ládé ń lèmi jẹ́ àkànjé olóhùn ọ̀rọ̀ tí ń fojoojúmọ́ wọn lọ́rùn ọba tí ń ṣe atọ́kọ̀ ètò yìí lóòrèkóòrè àwa la máa wá ẹ̀yìn láti máa bá a ti wá fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọkàn tí wọ́n ti ń fi ọkàn bétò yìí bọ̀ láti gbà tá àyà ètò yìí ti bẹ́ẹ̀lẹ̀ mo gbàdúrà pé ilé àtọ̀nà yín ò ní dàrú etí tẹ̀ sì fi ń gbé wọn ò ní dé o mo wá gbàdúrà pé gbogbo ohun tí ọlọ́run ọba ẹ̀mí ti ṣe nínú ayé yín ní dáadáa nípasẹ̀ ètò yìí èṣù ẹ̀ṣẹ̀ ayé yìí ò ní bá bẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bá ti ń lù báyìí ni yóò máa dún bẹ́ẹ̀ bá sì ti ń pè báyìí ni yóò máa jẹ́ àtútúndé náà nu ni gẹ́gẹ́ bá ti máa ń ṣe lórí ètò yìí ètò yín ètò wa òpó ògbàlà níbi tí a ti ń ní orí ọ̀fẹ́ láti máa gbóhùn àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesanya àwọn olùṣọ́àgùtàn àgbà ti ìjọ Celestial Church of Christ àfonífojì Ìbùkún Parish tó wà ní Challenge Bus Stop ní Mosin ní ìlú Èkó. Àwọn bàbá mi Reverend Dr. Lagun Adesanya ti tún wà lórí ètò pẹ̀lú mi ní àṣálẹ́ yìí láti máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run látòrí ìtẹ̀gbọ́n ọlọ́run wá gẹ́gẹ́ bí ìṣe wọn lóòrèkóòrè ṣùgbọ́n káwọn bàbá wa tó kọ́ lágbá mi ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bá ti máa ń ṣe lórí ètò yìí.
1: fún ojú ẹyin tí ẹ ní ohun kan tí ẹ fẹ bá àwọn bàbá sọ ní ìdákọ̀ọ́kọ́ tàbí ó fẹ́ kí àwọn bàbá kó gbàdúrà fún ọ tàbí ó ní ohun kan tó ń yọ ọ lẹ́nu yálà bóyá fún ìdí kan tàbí ìdí kejì ó ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti pe àwọn bàbá wa fún àdúrà tàbí ìmọ̀ràn tó yọrantí ó ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti pe àwọn bàbá mi Reverend Dr. Lagun Adesanya sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n pè fún ọ yìí nígbà tí wọ́n máa pàṣẹ ọ̀rọ̀ sínú ayé rẹ̀ tí gbèsè ayé rẹ̀ ò sì ní rí bákan náà mọ́ ẹ pé àwọn bàbá mi Reverend Dr. Lagun Adesanya sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07065896331 07065896331 tàbí kí ẹ pé 08059681221 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08059681221
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pé àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesanya sí rè lẹ́yìn ètò mo sì ń gbàdúrà pé gbogbo àwọn ìrètí bàbá ó máa sún fún ọ ni ó máa mọ́ ọ lórí tí ó máa tó ayé rẹ ṣe tí gbèsè ayé rẹ ò sì ní rí bákan náà mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Wednesday ní dédé agogo mẹ́jọ lẹ́ máa bá àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesanya pàdé lórí ètò yín ètò wa gbogbàlà ètò yín rere tá a máa mútọ̀ yín wá lọ́gọ̀gàn bí tá a wà yìí ní Bond FM 92.9 níbi tá a ti ń dábẹ́ ẹ̀dùn tá n rọ̀ bí òwe ayé wa ti wá bẹ́lẹ̀ báyìí torí àwọn bàbá wa ti wà ní ìkàlẹ̀ báyìí láti máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run àwọn àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run látòrí ìtẹ̀mímọ́ ọlọ́run wá gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe lóòrèkóòrè nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ìyè ni ìbùkún bẹ nù rẹ̀ ìwòsàn ń bẹ nù rẹ̀ fún gbogbo ọkàn tó wá gbà láàyè láti túnlé ayé rẹ̀ ṣe ọ̀rọ̀ ìrírí náà látún mú tọ̀ wá lónìí fún gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí mo sì gbàdúrà pé ìgbé ayé rẹ̀ ò ní wà bákan náà mọ́ ní báyìí a máa pe àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesanya wọlé báyìí àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesanya àwọn olùṣọ́àgùtàn àgbà ti ìjọ Celestial Church of Christ àfonífojì Ìbùkún Parish tó wà ní Challenge Bus Stop ní Mosin ní ìlú Èkó àwọn ni ó máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run látòrí ìtẹ̀mímọ́ ọlọ́run wá gẹ́gẹ́ bí ìṣe wọn ẹ máa bá wa bọ̀.
2: Ìgbà láwọn mẹ́tọ̀ ló ní ọ̀rẹ́.
3: Máa gba ìgbàlà oríire.
2: Iye ìgbàlà tó ló fowó ra rárá.
3: Máa gba ìgbàlà ṣe yọrí o.
4: Yehova Jesu Christi Michael Memo bàbá wa àti ọlọ́run wa dúpẹ́ lọ ọyọ yín àyìn lógo ẹyin nìkan ṣoṣo ni ọlọ́run kò sí ọlọ́run mọ̀ lẹ́yìn yín àwọn kan ti bá yín ṣiṣẹ́ ló wa ojú òtí wọn tó náà ni ọgbà àjàrà rẹ ṣe ń kún sí àwọn tí ojú kò tì ti jésù wọn fi pè wọn ní ara òun àwọn lòun kójọ ọ̀rọ̀ rẹ ló sì rán jáde láti ṣe ìwòsàn olórí ọ̀rọ̀ tá a sọ lónìí ìmọ́lẹ̀ ni gbogbo ọkàn tó ṣókòkò ló ajẹ́ kó tàn mọ́lẹ̀ síbẹ̀ ẹ̀mí ni iye ni gbogbo ọkàn tó bá gbọ́ tó gbà á gbogbo tó ti di òkú jẹ́ kó yé nu wọn torí ẹ̀mí ní sọnidé ayé ara kò ní èrè kan ní orúkọ jésù kristi ọlọ́run ìyanu ìyanu rẹ jẹ́ kó ṣẹlẹ̀ nu ayé wa ní ìbínú kúrò lórí wa jésù lọ wa.
5: Hallelujah. Tí a bá wo ìwé Job 22 bẹ̀rẹ̀ láti verse 21 fa ara rẹ já rẹ kúrò lọ́wọ́ èṣù ẹ̀yẹ kò sí ẹni tó máa bẹ́ẹ̀ ṣe o. Hallelujah. Tí o bá ti mọ̀ pọ́nà tó ń rí yìí ò dáa wá bá ọlọ́run pé ọlọ́run nǹkan tí mò ń ṣe yìí òun láti ṣe o. Hallelujah. Ó fẹ́ kó help ènìyàn. Ọlọ́run kì í fi ipá já yàn gbà lọ́wọ́ èṣù. Nígbà tó bá lọ bá ó mọ̀ pé you are weak and that you are sick and that you need healing. Hallelujah. Amọ̀ ẹgbọ́ ọ̀rọ̀ ẹ̀. Psalm 107 verse 20. Ó rán ọ̀rọ̀ rẹ̀ tani ọ̀rọ̀ ọlọ́run. Jésù ni. So tí Kristi bá wà nù ẹ́ Hallelujah. Ohun tó bá sọ ta ló sọ. Jésù ló sọ ọ̀rọ̀ ọlọ́run ló sọ ọlọ́run kì í dẹ́ sọ̀rọ̀ kó má ṣe.
6: Ó rán O si mu wa larada.
5: O mu wa larada.
6: O si gba won.
5: O gba won.
6: Kuro ninu iparun wa.
5: Ojo ti Olorun ti nsebe eniyan mi. God so pe omo mi ni e. Oluba so ko mi ni e. Ba mi soro. Je ka so asoye. To ba ti won pe ona to hun ni. O wrong. Hallelujah. Ye no pe ni repentance. Without repentance, you cannot receive from God. Hallelujah. Also for Job 22:21. Hallelujah. Woyo si ni alafia he?
6: Nipa eyi ni.
5: Nipa ti se bayi.
6: Rere yo wa ba o.
5: To ba ti se be, ki lo lo ma ba yan? Rere Olorun ki pin bi. Te ba rin ni ona Satani. Ibi lo mo pin ko mo rere kan se ehn.
6: Emi be o.
5: Mo be o.
6: Ba o fini lati enu re wa.
5: Oro ni ofin Olorun. Gbo oro te n gbo ton wa so e. Hallelujah. Gba ofin. Ishi ofi mose yen, oko okuta luwa, okuta no kosi, ku si bon shile so, ku ni shi unti olor uwi.
6: Ki o si to oro re si oko re.
5: To oro re si oko re.
6: Bi waba yi pada sado olodu mare.
5: To ba repent, pe God, I'm sorry fun gugu mwa tmochi. To ba yi pada sado olodu mare.
6: As it be oro.
5: Agbe oro.
6: Bi wo ba si mu ese jina rere kuro ninu ago re.
5: To ba tun wo nu ese pada, a gbe nu e ngba yen. Ehn.
6: Si wo ba te wura dara dara sile lori erupe.
5: Yes.
6: Ati wura o firin lade okuta odo.
5: Ehn.
6: Nipa na ni Olodumare yo je isura re.
5: Nipa na lo ma je isura re. Hallelujah. Oni bi ti isura eyan ba wa. Nibe okan le yan ba. Ti o ba je isura Olorun. Okan Olorun wa lodo every moment. Okan ti wo na wa lodo Olorun. Ehn.
6: Ani yo si je padaka fun oni opolopo.
5: Gbogbo e to hun yen ole wura inu oni abi? Padaka emi mo ni. Ki lo wa kiri fun? Baba e lo ni. All you just have to ask. To ba de gbo won afun e. Ehn.
6: Looto.
5: Looto.
6: Nigba na ni wa o ni inu dudu ninu Olodumare.
5: O nigba to Olorun ba se nkan to da afun e je o ni ma dupe lowo e ngba e lo ma ni ni dun waju Olodumare eh
6: wa o si gboju re soke sodo Olorun
5: ngba e lo le pepo Olorun o gboju re soke lodo Olorun eh
6: bi wa ba gbadura re sodo re
5: to ba gbadura re sodo re
6: bi o si gbo ti re
5: yo gbo ti re ki gbadura ti Olorun ni gbo eh
6: wa o si so eje re
5: o so eje re pe Oluwa ma je mu da pelu e nko to ni kin se mi o ni ya kuro be eje ti Olorun fe ni ti o ba ti le pa oro Olorun mo o mi pe o regard Olorun ni ti eyan ba fun ni instruction pe lo ba mi se bayi ti o ba kakun o ni lona hun ti o ba je pe en to ko wo pe eyan lasan ni e lagbaja jo lo se kini na yi ijo lori mi to wa pe mi bi ran hallelujah awon ti Olorun ko kakun Oluwa ka wa ye o Oluwa ka wa kun now bible nje ka mo pe awon nkan ta lati se ki Olorun to le gbohun wa ni pe a lati respect Olorun a lati pa oro re mo eni ti eyan o ba feran o le se e to ba feran to de mo pe eyan to ju e lo dada o ni fe se hallelujah so ti awon oba ka Olorun si ta confirmation se nkan eni tin to wa lati ma se Olorun Olorun na ni ka wa si ti esu ba na wa to ba n gbadura Olorun a wo pe nkan to ye ko ji satani tubo na dada ko do mo na hallelujah gbogbo n ti Olorun rakan ti fi yaje awon mo e odumo Olorun nu e to ran yan ma ijiya Egypt ji abi ko jiya Olorun ti so ko to ran se pe after 70 years orile de to ran koko je won ya won ma da gbogbo orile de no ma pa gbogbo won se ran Olorun bi se yan to ri pe o mu awon omo e lo sibe ko ba na won so ti satani ba be si ni de pelu wa olorun lo fa wa le lowo o le fo okan lai je ko olorun fa e le lowo hallelujah e tu wa ba le ti so fo olorun pe daddy aya yi ma po ojo sanu fun mi a wo boya se o ti ju awon kan ti o da to fi doju to so ti so wonu eni ken to ba bo ise re mole bi yo se rere sugbon ken to ba jewo ise re to sonu yo ke ko to lo gbe agbada yawo olorun de mo nkan to fi ise lola o lo le ri anugba lowo olorun anu olorun wa wa wari o ti mo fe ki gbogbo amo dajo ni pe olorun ko kan da wa lasan revelation 2:5 kilo win
6: tori na
5: eh
6: Rati ibi ti ogbe ti ogbe ti subu
5: Rati ibi ti o ti subu
6: ki o si ronu pe wada
5: to ba ranti e ti ya ba nje hallelujah to ba ranti ibi to ti fall wa so fo olorun pe o to mo se nkan bayi gbogbo le mi o le ran to gbogbo nkan to nse bo se nkuro nu kan lo bo nkeje bo je commitment with sin ni ranse isu ni ah ni je ranse pe isu ti aba tele olorun igbagbo na fi tele olorun hallelujah oni en ton tele olorun o tele gege bi afoju ni be ni pe won ton je ti e ton yen de bo so ti to tugo to mo pe olorun le puro hallelujah oro en ton gba olorun gbo o da bi zombie ni zombie wo da be da o abi ko da weda olorun gba o bayi ko gba e wa ni da loju pe olorun yen o to lati gba e o de ti sise igbala definitely o lati gba e afi ti wo wa to doubt sori gba ti won so pe ninu babylon yen to so pe bo ba gba wa gege bi o gba wa gege jesu ti wa ku gba yen ko ti si assurance oyen ni o de igbagbo gidi mu hallelujah sugbon le ti yesu ti ku o ti mu gbogbo ododo se fun awon to gbagbo o ti mu ofin se fun gbogbo en to gbagbo hallelujah e ja wo Luke 24 ebe si ka la 25 jesu ba won soro loju ona o wi fun pe eyin
6: o si wi fun wa pe eyin ti oye ko ye
5: eyin ti oye ko ye
6: ti o si yi bi ni aya
5: ti okan yin le wonder love lewa
6: lati gba gbogbo eyin ti awon wo ni ti wi gbo
5: lati gba gbogbo eyin ti wo ni ti wi gbo
6: ko aye ki Christi ki o jiya nkan wonyi
5: e ko ye ki Christi jiya nkan wonyi
6: ki o si wa ni ogo
5: yesu lo ba won so yen loju ona ye se ko ye ki Christi jiya ko de wonu ogo wo ba na ba jiya bi Christi ki se ge bi arufin wa wonu ogo olorun
6: o si bere
5: o bere
6: o si bere lati mose ati gbogbo awon woni wa o si taju mo nka o
5: yes
6: o si taju mo nka fun wa ninu iwe mimo
5: yes
6: gbogbo nipa ti ara re wo si sumo ileto ti won ti la o si se bi eni pe yo la si iwaju
5: yes
6: wo si ra
5: won ro ko tele
6: mo
5: yes
6: ba wa duro
5: ba wa duro
6: nitori o di ojo ala
5: o daju ile ti su
6: ojo si kaja to o si wo lola
5: o wole lo
6: o ba wa duro
5: o ba wa duro
6: o si se
5: o si
6: bi o ti ba wa jo ko
5: e ba invite jesu awa
6: bi o ti ba wa jo ko ti o nje o
5: bo te nje
6: o bo akara
5: o mu akara
6: o sure si
5: o sure si
6: o si bu
5: o bu
6: o si fi fun wa
5: o fi fun wa
6: oju wa si la
5: hallelujah aye ni o n jale oluwa ta n je yen ise to ye ko se ni oju won si la
6: oju won si la won si mo
5: won mo jesu ibojo esu lo gbogbo eyan loju ti won fe mo olorun okan de lobo hallelujah oju okan lobo ki soju to fi wo ro bayi okan yen de ni olorun fe gbe okan lo wo o ni ah enu olorun baje n toro to da eyan to gbogbo ironu eniyan ebe ni so be en to to je pe olorun bo olorun rin gbogbo to ro lokan ejo bo se ma lo finish eyan kan bo se ma lu njibiti to ba hallelujah awon kan to kuna ko ni ki se pe ko n le bere lowo olorun ko olorun fun tabi ko n gbadura fun en to sick lai ti ri hallelujah ko intercede fun elomi awon eyan mo ye ti ara won nikan na mo oluwa to wa sonu n gba toju won la o de disappear laarin won
6: o si nu mo won ni oju
5: oju naked eye hallelujah ko le si ko le ri spiritual oju ti o ri koja ogiri hallelujah oju to ri koja ogiri a penetrate anywhere e ba wo we Ezekiel to mo won lo wo nkan to mo Israel se am gele ye o mo Ezekiel lo wo wo pepe osha to tele agba Israel awon 70 osha no bo nbe wo awon kan ti omo eku ti iya omo to ko awon obirin jo fun ara e to bere si ni sin omo yen bi eni po olorun ni hallelujah awon kan irira irira irira lawon yan se gbogbo en lo de mo yi kan ri hallelujah eni ti ta le se olorun ri ko si nkan to pa mo lodo olorun oluwa yo sanu fun wa o sugbon nkan ti mo fe ka mo ni pe faith don't save you walk by faith not by sight gbogbo nkan to ba ri hallelujah awon kan di igba die ni awon ti o ba fi faith igba lowo olorun nkan to ma wa titi lai hallelujah bi so fa pe igbagbo lo ti a ko ri ijeri nkan to ri yen wa legbe everything ko so tuto labe orun anything to ba fe gba lowo olorun lo wa nle ti eyan ba ni accident olorun ba ma wo san o ni spare leg ni orun e kan ri pe ese yen san ese ti orun na fun hallelujah bo ba foju oju ti orun na fun lati je po riran miracle hallelujah everything ti wa lara wa ni spare part e wa ni odo olorun ṣugbọn eyan le ba bere ko ma o le bere ko ma ri gba en ti o ba je ti olorun ko ni gba to ba je ti olorun o mu kokoro le dani pe olorun mi o ti ko le o ṣugbọn kokoro mo gba gbo ko ma ko fun mi ko de pe olopẹ kokoro le na re o mo fe adugbo bayi ni mo fe eko yi ni mo fe gbe bi ai ni mo fe gbe hallelujah o de confess every day o de je ti olorun nko yen ti wa nbe but confession is receiving ti o ba je to confess o je ti olorun wa receive on to ba confess
1: ele re fe lati ko am baba reverend tabe fe ba am baba soro ni ida kan ko tabe fe ke awon baba ko gbadura fun yin kan pase si bi orisun ibanije aye yin tabe o ni ohun kan ti e dawole tabi ti e fe dawole ti e fe ke am baba ko fi adura ran yin lowo ele re fe lati ko am baba reverend dr olagun adesoya sori awon ero ibanisoro yi nigba ti won ma ba yin soro ti won si ma pase oro si bi igbesi aye yin ti aye yin o si ma gba atunse igbesi aye yin o si ni ri bakan na mo e ko am baba reverend dr olagun adesoya sori awon ero ibanisoro yi 08059681221 08059681221 tabi ke pe 07065896331 07065896331 o so wa gbadura pe bi won se ma gbadura fun won ti won ma pase oro si bi orisun ibanije aye re ibanije aye re yo dayo emi o ma wa fe isa lo ni asale yi lori eto yin eto wa opo igbala nigba ta tun ma pada bo ni ese to mo lati tun jo gbadun ara wa lori eto yi eto opo igbala ani gbogbo jijabe ati iwole wa ninu ese yi ni yo mu imisi ati ibuku olorun dani ire o daro

Band FM.

I'm not sure if you're going to be able to do it.

I'm gonna make you mine.

Yeah.

不离不弃，我把我全部。

ਦੇ ਆਲਾ ਉਠਾਏ ਸੁਣੀ ਦੇ ਆਲਾ।

I'm not going to do that.

Thank you.

0: láti ọwọ́jà ilé-iṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà yìí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀, kí ni ìdí àṣàmọ̀ mi? Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí aráalé kẹ̀sì dárúkọ yín.
1: Ẹ ṣeun Atọ́kùn, orúkọ tèmi ni Taofeek Ajiboro, ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
0: Ẹ jẹ́ àṣàmì wìtìwìtì.
1: Àmì.
0: Bàbá òkè o, a mà tún rí yín.
1: Ẹ ṣeun Atọ́kùn, bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń ṣú, bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ wípé nípa ìlera ẹ̀dá, ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni ṣara.
0: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara?
1: Ẹ ṣeun Atọ́kùn, làákàyìn yóò ní dàrú.
0: Àṣẹ.
1: Nípa ìpèníjà tó máa ń fa ìṣàn inú ara, àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, tá ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládàá rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeréṣeré, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa ṣàkóbá fún ìṣàn inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá ìṣàn ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókè ò mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. Àbí ìwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin, dìde lẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ? O tí ju ọmọ 40 years lọ, o tí ju ọmọ 50 years lọ, o tí ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti dàtọwọ́ ẹlẹ̀. Mo nítọ bá wá bá bàbá òkè o, ìwọ gẹ ó mọ̀ ìpé ní Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Àwa ò mọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojú sí ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí bàbá òkè o ń sọ̀rọ̀ nípa yìí, nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́mi gan-an fúnra mi rí ni, tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yìí ó lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan, bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. Òun ló fi jásí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ, àwọn náà gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀, tọba dọ́dọ̀ bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀sẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 0206134442.
0: Òun lẹ ti gbọ́ yẹn, ṣé mo wí pé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà, ohun tí ò bá tí ì ṣe ni rí kí àwòsàn, a ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀. Òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá òkè òyí, ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí Ọlọ́run tó lo èèyàn fún wọn. Ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí, ó tún wá jẹ́ kí bàbá òkè òun náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara. Bàbá òkè òun, nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn, ojúra, ara bẹ́kú àti ìdákọ́lẹ̀, kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta?
1: Ẹ ṣeun atọ́kùn, ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó jájú pé ní yóò lè ṣe ń dèdè bó sì yẹ kó sí, ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Ara bẹ́kú, ara ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì, ara ti wálẹ̀. Ojú rántí tiẹ̀, ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ̀ ṣeré, yóò da ìgbà tó rántí nǹkan kan, ara rẹ̀ ó bá wálẹ̀. Tí ó bá ti rí bẹ́ẹ̀, ǹdẹ́lẹ̀ kọ́ máa bọ̀ wá kàn sí bàbá òkè o, láṣẹ lọ́dọ̀ Ọlọ́run, lágbára lọ́dọ̀ Ọlọ́run, tó bá dọ́dọ̀ bàbá òkè o, ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa, Ọlọ́run sì bá wa ṣe.
0: Bàbá òkè o, ká máa tẹ̀síwájú, yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin, àìsàn iṣan ara yìí, ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀?
1: Ẹ ṣeun atọ́kùn, bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pé iṣan ni wáyà nínú ara. Nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹ kó máa lọ tó nínú iṣan inú ara, yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ nínú ìpèníjà, ó ṣeéṣe kó jẹ́ kí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀. Kárìn ká máa tẹ̀rìn, ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gbòrogbòro. Ẹlòmíì pajápajá lọ́wọ́, pajápajá lẹ́sẹ̀. Ẹlòmíì ọwọ́ ó máa gbọ̀n, bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n. Ẹlòmíì bẹ́ẹ̀ kó máa rìn káàkiri inú ara títí ẹ̀ ni, àbí kí inú ara bẹ̀rẹ̀ sí táyàn. Ẹlòmíì bẹ́ ò tiẹ̀ nílé rórun sùn déédé, kórì máa fún ẹlòmíì. Ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ́ báyìí, àbẹ́ kẹlòmíì ò tiẹ̀ ní rígbẹ̀sẹ̀ sí déédé dáadáa. Ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ apá kó máa fa ẹ̀ so. Àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò ríbi wọlé tó nínú àwọn iṣan ni. Àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Tọ́ bá dọ́dọ̀ bàbá òkè o, ìwọ gan ó gbà pé ní Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Nítorí bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́, tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojú sí ẹ̀ déédé, àbí tó máa sọ ara di ọ̀lẹ́, tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa, tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédé, kí sàlẹ́nu máa kàyàn, kẹ́yìn máa fàyàn, ọ̀pá yìí kó máa roni gorogo, eruku kó bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì. Ẹlòmíì ń bẹ tó dájú ìgbà tó ṣe pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀, káyà máa lu pipì, kẹlòmíì máa rorun sùn déédé, kórì máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo, kójú èèyàn máa sú. Ẹlòmíì bẹ kó máa rìn káàkiri inú ara ẹ̀ ni, àbí kí nǹkan máa sọ kúlúkúlú, àbí kára bẹ̀rẹ̀ sí táyàn. Tó o bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Tọ́lọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí, tó o bá dọ́dọ̀ bàbá òkè o, ìwọ náà ó gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Bàbá òkè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0809447143, lẹ́ẹ̀kan sí 0809447143 àbí 0802613442 0802613442.
0: Ó lágbára o, ohun tẹ́dọ̀ ò bá máa ṣàgbára o. Èmi ò mọ̀ wípé àìsàn inú iṣan ara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú, àfi bẹ́ẹ̀ ṣe ń la ayé wa. Ó dẹ̀ ti wáyé wa yékè báyìí. Àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ yín, wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín. Ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ jọ wà nílànà kan náà ná máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn, ẹ wá fún ajẹ́gùn. Ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tiyín, pé ajẹ́gùn àdáyébá. Ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni, àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tiyín?
1: Atọ́kùn, ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀, ẹ máa tọpin púpọ̀. Ajẹ́gùn àdáyébá tí mo ń sọ yìí pẹ̀, bàbá tó bí bàbá bàbá mi ló ni ajẹ́gùn yìí, nítorí pé ọdẹ ni wọ́n. Ọdẹ ni wọ́n àná ni ajẹ́gùn àdáyébá yìí, nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé. Nígbà tí wọ́n wá bá pàdé, wọ́n ti ṣàtọ́ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ, okunrin ni ke gbe le lowo oni won fo wa pipi baboke o abi chu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pin ni ajegun adayeba oni won pe nu
0: kabiyesi le dumare
1: o bi da se pe ni mo ti na gbara mo ti na gboro mo ti lo wa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olohun be lodo baboke o toro olohun ba wa se
0: a dupe fun olorun pe o nba yin lowo si be se nta bayi te nto olowo je ko di eran nidi mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju oku e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
1: baboke o ti wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni solo road ibe ni baboke o wa ero ibani soro ti ele pe aboke ozi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi se awose o fun awon eyan ti won o ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipe nija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo ni gba gote enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti solo ibe ni baboke wa
0: o le ti gbo yen gbogbo eniyan gbe afuya ko kojo si shop number 10A to ba tin bo lati isolo bayi bi eni pe o nlo si ikotun to ba ti de jakande gate ni waju church nla kan deeper life church to wa nbe o ti ri oyekola plaza iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won le kan si 08094471143 o tun le pe 082 I don't know.

0: tí là tí bá ni tẹ́ràn lálẹ́ fọ̀rọ̀ lọ olókàlù káyẹ ẹ lẹ́mbẹ̀ ń wo. Ẹ̀ka alẹ́ gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun Fẹ́mi Ògúnyẹmí rèé o. Ẹ ti gbogbo ayé ń pè ní olóbùrú ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú àròkànrè.
1: Àròkànrè fẹ́ kún àsùn ìdákẹ́ o.
0: Àròkàn tí fẹ́ kún àsùn ìdákẹ́ mo gbede iléeṣẹ́ Fin International alias Bàbá Yísá àwọn ní ẹ̀sìn onígbọ̀wọ́ ètò yìí iléeṣẹ́ Bond FM 92.9 ibẹ̀ la wà tá a ti dábí ẹdun rọ̀ bí òwe ẹlẹ́mbẹ̀ ń wo.
1: Ṣèbí látún látún máa lọ yáyà.
0: A kú àsekù ọdún ọdún iléyà tó ré kọjá a dúpẹ́ ẹ̀mí lágbára ọlọ́run tẹ̀mí ó sojú wa yóò sì dùn jù báyìí lọ.
1: Àròkàn ní fẹ́ kún àsùn dẹ́kẹ́ o.
0: Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti gbóhùn mi ẹ ti mọ̀ pé n tó ní bá ni mo mú wá iléeṣẹ́ Bàbá Yísá àwíkoǹkò lójú ọlọ́rọ̀. Bàbá ti fi gbogbo ògbà mójútó ìwòsàn ìgbáyé gbádùn gbogbo èèyàn àwọn náà ni a tún ní kí n wá o. Bẹ́ẹ̀ bá ti ń gbóhùn mi ẹ ti mọ̀ pé èmi àti Bàbá Yísá ni bó ti ẹ̀ jẹ́ pé Bàbá Yísá sòro ó mú ẹran bẹ́ẹ̀ kó rẹ̀ ẹ mú ẹ kì í ẹran bẹ́ẹ̀ kó rẹ̀ àmọ́ ẹ̀kọ́ kan tí n bá rí yan gbámú báyìí a jọ wá sí stúdíò ni a jọ wá ṣètò àdúpẹ́ o ṣùgbọ́n kí n tó ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ kí n sọ nọ́mbà Bàbá Yísá káyìn náà láǹfààní àfikọ́ọ́lẹ̀ 08054276137 08139682421 08181713350 08148256032 àwọn nọmba yìí ẹ pé Bàbá Yísá sórí ẹ mo sì mọ wípé gbogbo ń tẹ ẹrù gẹgẹ bí àjàgà tí ò lè bọ mọ ọlọrun gbé agbára fún bàbá yìí gbogbo ayé nísìnyí ń ròyìn rẹ kódà ibi agbára tá a wí ọ̀hún pọ̀ dé ogunlọ́gbọ̀ àwọn èèyàn ni ẹ ń jà sí pé èmi ni wọ́n sanwó rédíò èmi ni wọ́n sanwó rédíò àbẹ́bùn oríṣiríṣiì tí ẹ ń fún bàbá ni káwí ni àwọn náà kọ bàbá ni ẹ ń bá ọba tajà ìpẹ̀ yóò gbowó òkúta tí máa fi mí lọ́kàn balẹ̀ nu mo mú bàbá wá lónìí o èmi àti bàbá lájọ wá láì fọ̀tápè ẹ̀jẹ̀ kàn sí wọn. Ó tún ti dé o. Bàbá Yísá wíkoǹkò lójú ọlọ́rọ̀. Àkàrùgùdù lọ́kájú ẹ̀kọ́ gírí. Bàbá sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí mùsèmúsẹ rẹ̀ dámúsẹ́músẹ́. Bàbá Yísá olùdarí iléeṣẹ́ Fin International ó ní gbogbo èèyàn ń gbé gbòòsà fún. Agbára gbé egbòogi tí dákùkù lajà á bá ìsàn tí wọ́n méré sá. Kí ni tí dọ̀ọ́lá mú? Ogun ayé ni ogun ẹnu àkókò àfọ́fà. Kéèyàn má ti dàgbà tó nǹkan ká ti mọ́ kọ̀rọ̀ kó di wàhálà. Má bọ̀ apá ọlọ́run ká. Ìwòsàn ẹ̀dùnwọ́n tó ti padà dé ní ràbájì gan. Gbogbo ìtọ́jú yòówù tó bá gbà. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré ₦50,000 lọ́sàn. Tó sì fògo bọ́lọ́run. Ọ̀tá kò dúró olùkọ̀yọ. Ọwọ́ rò pé ikú lọ́kàn. Túnù àwọn ológun ni ọ̀. Má bọ̀ ẹ mọ́ sì gbàgbé pé ọ̀sẹ̀ tó pín yàn ń tà wìtìwìtì. Ọ̀sẹ̀ tó pín yàn ọ̀sẹ̀ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn ọ̀jẹ́ fi ṣeré. Ẹgbẹ̀rún 2,000 péré ni. Èètò wípé nà láyìí tó gẹ̀. Mọ bàbá ikú. Bàbá Yísá wọ́n wà ní Nàbà 41 Ògúnrombí Street Jimu 08139682421 08139682421 Bàbá Yísá ló ní àǹfààní ẹ̀dínwó yìí. Ìwọ náà jẹ́ bẹ̀ kó tó ń tàn.
2: Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, bẹ́ẹ̀ náà ni mo kí onílé, mo kí àlejò. Mo dẹ̀ kí gbogbo wa náà pé a kú àlájá ọdún tí a ṣe kọjá rẹ̀. Ọmọlé mi rẹ̀ yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Èmi tí mò ń kí náà ni Bàbá Yísá tí gbogbo wa mọ̀ sí Àjíṣe Fínì International Limited. A kú ọjọ́ mẹ́ta, Ọlọ́run ọba ọlọ́jú òní kò ní fi san ara wa dẹ̀ wá. Ṣùgbọ́n ká tó rìn jìnà. Ẹ jẹ́ kí a tún sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kí a lè rí àǹfààní kan àti ìkejì níbẹ̀. Òun náà ni 08084276137 08054276137 at 08139682421 081 81 71 3350 081 81 71 33 50 at 081 48 25 60 32 081 48 25 60 32 ẹ kan sí wa lórí gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yìí tí ẹ bá ti pè wá bí ògbó ṣe jẹ́ ti ọlọ́run èmi tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Pini International Limited ni mo máa gbé àrẹ́jọ sọ̀rọ̀ nítorí ní òbí bí ògbó ṣe jẹ́ ti ọlọ́run ẹ rí pé bí ọdún bá parí báyìí a máa ń fún ra wa ní àwọn ẹ̀bùn nípasẹ̀ iléeṣẹ́ wa àwọn egbògi èyí tí a ti ṣe sílẹ̀ ìtọ́jú jẹ́ pé ohun pàtó lọ bí àyíra nípasẹ̀ àwọn tí wọ́n bá ní àwọn àìsàn kan ṣèkejì lápèjúwe bóyá orí èèyàn ń gbá yìí àbí èèyàn ní báàdì odò kó sọ̀rọ̀ síta tẹnu rẹ̀ ó máa rùn eléyìí nǹkan tí kò dáa rárá ni torí pé irú nǹkan bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ ikùn onítọ̀ ní nǹkan yẹn ti ń wá ọ̀dẹ̀ ti lè lo many things kó ti lo sí kí nǹkan kọ́ máa lọ ọ̀dẹ̀ máa ń fa ìdòmítì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn irú nǹkan báyìí tó bá ń ṣe ẹyọjú sí iléeṣẹ́ wa bákan náà kí ẹgbẹ́ orí kan kó máa fọ́yàn ní gbogbo ìgbà bóyá o ti lọ ṣàyẹ̀wò láìmọye ìgbà o ti rò pé bóyá malaria àbí typhoid fever kò ní ṣe ọ́ ṣùgbọ́n nígbà tí wàá lọ sí àyẹ̀wò wọ́n sọ pé kì í ṣe nǹkan ìní nǹkan tó ń dẹ̀ láàmú irú eléyìí ó lè jẹ́ àfẹ́lù ó lè jẹ́ àránsí ó lè jẹ́ pé bóyá ẹni tó ti ń wọ nǹkan yẹn fún ọkọ̀ já lọ ní ibi tí wọ́n da omi tí wọ́n fi fọ orí ẹ̀ sí ìbẹ̀rẹ̀ nǹkan ti wọlé sí ẹ lára orí mẹ́wàá ń ṣẹlẹ̀ o àìsàn tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò mọ ọ̀nà tí nǹkan yẹn gbà wọlé sínú àgọ́ ara òun torí pé àjogún bá àìsàn ó wà nínú ara ìtọ́jú pé ìyẹn gbogbo bá àwọn nǹkan yìí lára bàbá àbí ìyá rẹ ni bákan náà àkóràn wà nígbà tó ń pè lákòóràn òun náà ni pé ìbálòpọ̀ akọ àtabo látara nǹkan yìí ó lè jẹ́ pé èyí tí a mọ̀ sí àrùn gbajúmọ̀ ṣùgbọ́n kó lè yé wa ká pè ní yàtọ̀ sí gbogbo orí nǹkan báyìí wọ̀nyí àkóràn ni látara obìnrin èrò náà wà tẹlómiì ti kó ó lè jẹ́ ọkùnrin ó lè jẹ́ obìnrin náà ló kó láàrin ara wọn èrò yìí yóò ṣàyí pé nǹkan bí ẹ̀jẹ̀ àbí bí ọyún àbí bí ètútú kọ́ máa jáde ní ojú ara òun àbí kí nǹkan kan máa jáde kọ́ dàgẹ́ bí ògì gbogbo eléyìí náà àìsàn tá à ń pè ní àkóràn náà ni bí ẹ bá yọjú sí iléeṣẹ́ wa ọlọ́run ká ti ẹ̀dẹ̀ rẹ́rìn ayọ̀ àjogún bá ta sọ lẹ́ẹ̀kan náà ẹ rí i pé ẹlòmíì wà tó jẹ́ pé gbogbo ìgbà inú rúnrun ni àjàjà tí ẹlòmíì wà fẹ́ẹ́ ṣe nǹkan oṣù ẹ̀ ẹ rí i léèyàn bá rí i yọ́sàánú ẹ̀ nípasẹ̀ pé bó ṣe mẹ́ lọ́nú mọ́lẹ̀ ní pé orí mi ò ẹsẹ̀ mi ìyá mi ò kò gbọ́ nínú nǹkan yìí látijọ́ tí nǹkan yìí ti ń ṣe eléyìí ó lè jẹ́ àjogún bá tó jẹ́ pé ìyá àti ẹ̀gbọ́n bóun náà ṣe lo ìgbésí ayé ẹ̀ nìyẹn a wá ń rọ̀ ẹ́ ìwọ tí nǹkan ìgbà ń dà láàmú má jẹ́ kí nǹkan yìí tó máa lọ bẹ́ẹ̀ kọ́ má jẹ́ pé ọmọ tí wọ́n náà bá tó bí bó gbogbo bá irú nǹkan yìí ẹyọjú sí iléeṣẹ́ wa bákan náà ọ̀pọ̀lọpọ̀ yẹn ló wá wà lóde òní bákan náà tó ṣe pé ó ń ṣe àwárí ìyẹn àìrọ́mọbí ó ti lọ sókè ó ti lọ sísàlẹ̀ àìmọye scam àìmọye x-ray ló ti ṣe bákan náà ni kódà bọ́ bá jẹ́ pé nǹkan oṣù rẹ tó bá jẹ́ kó ti lọ ẹlú òwúrọ̀ dọ́nà tó bá yọjú sí iléeṣẹ́ wa àtúnṣe máa ń wà orí mọ́ bàbá wa wọ́n ṣe ìwádìí dínà nípa egbòogi ìtọ́jú ẹ̀ jẹ́ pé ibi tí àwọn bá dé àwa náà tó tẹ́wọ́ gbà á tún ṣe ìwádìí lóríṣiríṣi n tí a bá mọ̀ àwọn ò ní sọ pé àmọ́ torí náà bí ẹ bá jáde tẹ́ ẹ bá wá à ń fẹ́ láti pé ká rí ọkọ ká dẹ̀ ríyàwó a ní ìbéèrè a dẹ̀ ní àlàyé tẹ́yìn náà fẹ́ ṣe fún wa mo ní gba ẹlẹ́jú pé olówó ìyá àmọ́dún ẹ gbọ́ ọmọjó ẹ dẹ̀ rẹ̀ ayọ̀ gbogbo ṣe jẹ́ tọ́lọ́run ṣùgbọ́n ẹ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yìí 08054 27 61 37 08054 27 61 37 àti 08139 68 2421 08139 68 2421 at 08181 71 33 50 08181 71 33 50 at 08148 25 60 32 08148 25 60 32
0: Baba ko to di pe e mo boro nso e ja ko doke lohun won seju si mi polowo oja nlagun mo wo oya loke lohun
3: Ojo o ti ti ama mi lutiti baba isa ru kon ko loju oloro eni ba so fun wo teru ni mo so fi tan lomu ka ja ka wago ma gu ma lo lo be ko ri be olorun lo fun won se o ile to wona tun ko ona to di la tun la bi moto ba baje odo mechanic loro kan ko ro ja ba ko lutu musu ajo a lo nilo ogun ko lelele ka pa olorun kan o ka ba ni be olorun lori oro gbe si aye ni pelu agbara alqurani agbara jogun ba tun bi ki baba isa ile lo bewe ile lo bego o kewo kesmo o tun jade fo po lo pa siri lati fi so maraye lore abajo to pa won to lo ti lo won fun fi para wa dupe baba isa Number 41, Ogurombi Street. Idimu, Lati Idimu Bosto. Egbon Okada, Tabika Ikemaruwa. Esofo Olokada, Pado Baba Isa Lelo. Tabika Ikemaruwa, Soyi. 08054276137. 08054276137. Ati 08148256032. 08254826032 àwọn ni wọ́n pọ̀ sí àwọn symptoms tí a ń sọ yìí ṣùgbọ́n ẹlẹ́jẹ̀ ká gbàgbé pé kò sí tí ayé fífi ṣe èèyàn o ẹlòmíì bá sùn lálẹ́ ló sùn pẹ̀lú àlàáfíà àmọ́ tó bá di láàrin òru ó lè máa wá dandan kan máa fi wọ ẹsẹ̀ nípasẹ̀ pé àwọn ìlú òkùnkùn kan ló ti wọlé sí lára àwọn eléyìí ìyànà ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ là ń gbà tọ́jú wọn ní ìtọ́jú pé bóyá ogbó àbọ́jú orí àbí nǹkan yìí nípasẹ̀ pé àwọn sísítẹ̀mù ara ó ti ń rẹ̀ wọ́n díẹ̀díẹ̀ ló fa arthritis àbí rheumatism kéèyàn mọ́ lè rìn dáadáa àbí kọ́ máa stagger kọ́dà rẹ̀ dìgbà tí ń tíyàn àbí kéèyàn ó rìn bí òpó náà kan ojókòó bí ìgbà mẹ́rin àbí ìgbà márùn-ún sí àkíyèsí inú ilé àwọn ẹlòmíì kò tiẹ̀ lè bùn ún àwọn màmá wa bàbá wa ní ìwà tó jẹ́ pé ìlera gbadun ni wọ́n kọ́ sílẹ̀ ṣùgbọ́n àǹfààní àti gbé òkè ìsàlẹ̀ nokowa nipa se pe orokun abi baradi abi kokose abi atelese bo se kan won be na lo wu ti ki de se pe won ni ke de problem gbogbo eleyi ti e ba yoju si ile ise wa mo tun ba nloju pe ta olohun ka e ni alaafia gidi le ma ni te de o de sare ori pe awon baba wa won dogu nkan won de fi le wa lowo eyin e yoju e wa wo ara tolohun oba ti o fi awa na da ara tolohun te fi eyin na da fun wa na ni ba se pe e lo ma ro ni wa ori na e je ka yoju si ile ise kini international limited e mo gbade lati pe ero ibaniforo wa 080 54 27 61 37 080 54 27 61 37 ati 081 39 68 24 21 081 39 68 24 21 ati 081 81 71 33 50 081 81 71 33 50 ati 081 48 25 60 32 081 48 25 60 32 gbogbo eyin ti ogoro eyin ti o nro o je pe boya ise duro abi ise ijoko o le se nte je pe eni opolopo asiko hours lati fi nro abi lati fi joko sugbe eyin je keke gbadun e mo jaya mo ofi da n loju pe ti wa ninu ise aye to ro ti e ba ti ka si ile ise eni international limited nta ba mo abi so pe amo ni an baba wa won ti won pa lo won si ko aleko pe en baba pa oja ye pe gbogbo wo ko ta oni na e yo ji si wa o gbogbo ta wa ka le yi ti e ba ti ri apere pe awon gan yi o n da mu yin ninu agu ara bi ogbo se je ti Olodumare bi lu se ri lowo lowo yi fun awon asiko perete ti a fi ni soro lori awon nkan yi mo tabi ta fi da awon egbogi abi awon owo ta fe gba lowo yin pada si iye ta n toju awon nkan yen tele e tete yoju 1500 ta n pe ni 50,000 naira gbagba lowo yin fun eyikeyi ni gbogbo ta ka le tẹ́dẹ̀ rán àbáyọ tẹ́dẹ̀ dúpẹ́ fọlọ bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn ẹ má wàá jẹ́ àgbàgbé ọ̀pọ̀lọpọ̀ yẹn ló wà lórí òní yìí tó ṣe pé ẹnu ló fi kó bára rẹ̀ àpàtó ẹnu àsọjù ọ̀rọ̀ ká má ní sùúrù inú bíbí lápẹjúwe ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lórí òní tó jẹ́ pé ọkọ ti lé jáde nípasẹ̀ pé ìràwọ̀ ni ni ọkọ̀ mi ń lò nígbà tí mo dé lọ́ra mọ́tò méjì lọ́ra mọ́tò mẹ́ta kò bímọ tẹ́lẹ̀ èmi mọ làlágàn nígbà mo dé lọ́kọ́lé káàkiri nígbà ọkọ̀ gbọ́ ilé yìí ọjọ́ nǹkan tó gbin nínú lọ́ba ní ọ̀dà ìràwọ̀ rẹ tó ní èmi ni mò ń lò ọ wà jáde síta ó fààyè lẹ̀ fún mi wọn náà lọ dá ìràwọ̀ rẹ wò láti pé kí wọn náà dá kọ dá wà bọkọ sí lé ọpọlọpọ obìnrin jáde lóde òní nìyẹn àkóbẹ ẹnu ní ń pe ní ilé yìí níjọ tó ti wá dá wà náà kí n dáwọ́dà rẹ wá dà fún ibà yìí nse bi en nbi nbi ojule gbogbo awon to ye ko sanu e ora nu gba won te tin sanu e tele mo te sanu e mo ibele o se akanpunya la fi gbe jade lati pe o npa tu lo biara gbogbo eyin te ti fa fa to funra yin opolopo obirin lo wa lodi oni to de pe adaje adafa ni baba mi te tun ko omo si ya mi lorun bi ko sa lo ma da ran o n ba gbe si aye ti e lo ni eleyi ki lo wa fe se eleyi da to wa ri yan e lo eyin boys te n be se gbadu kiri te n lo bi ise ti won agba yin boye eyin eyan ti an fe gba mi bi ise kan nigba to kan wo ina ni won ma lo line reason so ye ko ye ko fura se are in bi o ba niji obirin je ku molu amobo yawo ni te lo ni amobo oko ni te lo ni wojo ori re oye omo to da to aje foju kan na lo wa o si kan ra ko na ni ora le kini won gba lowo e ore keji won gba lowo e nje o lo se leyi da o ye ko won o fura pe okoro ti nje e fo die fo lo wa ma gbe se aye osi ma gbe se aye alai lojutu ibele o e wa ara o se atunpinya 7500 o wa lori e ma gbagbe oruko olohun pambele la fi gbe jade ipa osu oka ipa aje oka ti baba la wo oka alafa ologede elele alabilu ori pe a ma n so fun ra wa pe kelimatullahi hiya alihuliya oruko olohun ni o bori gbogbo nkan si ni iwo naa wa duro nbo pe ni a ba ti e talu e n to ba talu e ko subu lulẹ ko dibo lulẹ olohun obo loju oni yo sanu wa eyin obi a ma n so fun yin lai mo iye igba pe ibi teyan ba sisi ibẹ ni ti jẹ o e tọju awọn ọmọ wọnyi o e tọju wọn dáadáa o e tọju wọn o ẹrọ sí atúnpinya ẹra fún wọn ọwọ ọmọ rẹ ti jí sówó tiẹ ti ń rówó díẹdíẹ nígbà ya ni nǹkan dúdúrú ni ò ní ìgbà kan fún ẹ mọ ó tiẹ ti dámọràn pé ẹbùn ralẹ àbí kẹ ẹbùn ralẹ ọwọ àríkọ ọmọ ẹgbẹ náà a ti ń sọ fún yín pé ilé ayé ilé ogun ni ìtìmẹtù nílé ayé ọlọ́run ní owó tá a ní ọmọ tá a bí ìyàwó tá a fẹ́ sílé ọkọ tó fẹ́ wa ìtìmẹ́tù ni wọ́n jẹ́ ká sọ̀ra fún wọn lórí pé ọba tó dáyé nìyẹn o ló tó ní ká tún sọ̀ra fún àwọn èèyàn bí kí láwọn àfi sọ̀ra fún wọn àwọn ọ̀jọ̀gbọ́n látọ̀ lọ ẹni tó mọ̀ yí ọmọ yí lọ́rọ̀ ayé mo wòrà rẹ rìn rákùn ìfẹ́ la fi ọ la ni ọmọ ìgbóná mọ lé ọba gbóná mọ lé wàhálà ta ni wàhálà tara rẹ ni kọ wa tó dà bẹẹ kàn sí ilé iṣẹ wa lórí àwọn ẹrọ ìbánisọrọ yìí 0804 27

0: 081 81 71 33 50
1: at 081 48 25 60 32
2: 08 48 25 60 32

olùpilẹṣẹ ìfiránṣẹ gíráàlì wí mo sì ṣe àgbàsọ rẹ òpin ẹkọ ní ìlọgún pé olùrànlọwọ bí ó ti wù kí ó rí ẹgbẹgbẹrún ni ó ti lérò tẹlẹ wípé ìfi ojú inú ríran àti ìfi etí inú gbọràn ìfi ara inú mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ka sí ìtẹ̀síwájú ńlá èyí tí kò sì rí bẹ́ẹ̀ rárá irú nǹkan wọ̀nyí tí a kọ́ ẹ̀kọ́ rẹ̀ tàbí tí a mú dàgbà àní kí ó jẹ́ ẹ̀bùn àmútọ̀run wá pàápàá kò lè gòkè kọjá àhámọ́ ayé yìí nítorí náà lọ́wọ́ ìsàlẹ̀ nìkan ni wọ́n ṣiṣẹ́ mọ wọn kò sí lè pé ibi gíga kankan ní tiwọn nítorí náà wọ́n sì fẹ́rẹ̀ dàbí ohun tí kò wúlò rárá ṣé ọ̀nà tí a fẹ́ gbà ran aráyé lọ́wọ́ láti gòkè nìyẹn nígbà tí a bá fi àwọn ohun ayé agọ̀fífẹ́lẹ́ tí ń bẹ nípele kan náà pẹ̀lú wọn hàn wọ́n tàbí kí a kọ́ wọn láti rí wọn àti láti gbọ́ wọn èyí kò ní ohun kankan ṣe pẹ̀lú ìgòkè ẹ̀mí gangan bákan náà ẹ̀wẹ̀ ni kò wúlò fún ìṣẹ̀lẹ̀ ayé ìtànjẹ kéékèèké nínú ẹ̀mí ni wọ́n jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ fún ẹnìkan ó fanimọ́ra ṣùgbọ́n fún aráyé gbogbo lápapọ̀ kò wúlò bí ó ti wù kí ó kéré mọ wípé irú àwọn ènìyàn wọ̀nyí tún fẹ́ irú olùrànlọ́wọ́ kan náà àmọ́ èyí tí ó tilẹ̀ gbówọ́ púpọ̀ ju àwọn tìkara wọn lọ pàápàá jẹ́ ohun tí ó lè tètè yé ni dájúdájú ṣùgbọ́n ogunlọ́gọ̀ ni àwọn tí wọ́n tilẹ̀ mú ọ̀ràn náà tẹ̀síwájú sí lọ́nà yìí títí dé ibi tí kò bójúmu pàápàá àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n mú un lọ́kùnkúndùn kékeré kọ́ fún àpẹẹrẹ ohun tí àwọn wọ̀nyí là kalẹ̀ gẹ́gẹ́ bí kókó pàtàkì tí yóò jẹ́rìí ìrànlọ́wọ́ rẹ̀ ni pé olùrànlọ́wọ́ kò lè jẹ́ ẹni tí òtútù lè mú ẹnikẹ́ni tí òtútù bá lè mú irú ẹni bẹ́ẹ̀ ni a ti rọ̀ lóyè nítorí nínú èrò wọn èyí kò ṣe déédé pẹ̀lú olùrànlọ́wọ́ tí ó lápẹẹrẹ tí ó dára jùlọ dandan ní àkọ́kọ́ olùrànlọ́wọ́ alágbára gbọ́dọ̀ gbékè pátápátá lórí àwọn nǹkan tí kò tó nǹkan wọ̀nyí pẹ̀lú ẹ̀mí rẹ̀ èyí lè fẹ́ dàbí ìsọkúsọ tí ó sì pani lẹ́rìn ṣùgbọ́n ó pilẹ̀ lórí ohun tí ó dájú ni ó sì tọ́ka sí àìhàn kedere àwítúnwí igbe ìgbani bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run ni gba ara rẹ là kí o sì sọ̀kalẹ̀ láti orí àgbélébó wá wọ́n ti ń lọgun èyí sílẹ̀ lónìí kí irú olùrànlọ́wọ́ bẹ́ẹ̀ tilẹ̀ tó yọjú rárá àwọn òtòṣì aláìmọ̀kan ẹ̀dá ènìyàn ẹni tí ó bá mú àgọ́ ara rẹ̀ dàgbà lọ́nà tí ó pọ̀ sápá kan tó bẹ́ẹ̀ tí ó di akóra fún ìgbà díẹ̀ lábẹ́ agbára ẹ̀mí rẹ̀ kò gba ọ̀nà kankan jẹ́ ẹni ńlá olókìkí àwọn tí wọ́n ń gbóríyìn fún dàbí àwọn ọmọdé ọjọ́ wọn àná tí wọ́n lanu sílẹ̀ tọná ojú wòran tẹ̀lé erékeré àwọn aláwàdà alárìnká tí ó sì wù wọ́n gidigidi láti inú ọkàn wá láti lè ṣe bí àwọn wọ̀nyí bí àwọn ọmọdé ìgbani ṣe rí lágbo tí ó jẹ́ kìkì ti ayé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń pè ní awá ẹ̀mí kiri tàbí awá ọlọ́run kiri òde òní kò ṣe tẹ̀síwájú lágbo tí ó jẹ́ ti ẹ̀mí ẹ jẹ́ kí a tilẹ̀ gbé ọ̀rọ̀ náà yẹ̀wò síwájú sí àwọn alárìnká ìgbà àtijọ́ ni àwọn tí mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ wọn tán ni wọ́n mú ara wọn dàgbà síwájú àti síwájú sí wọ́n sì di atàkìtì dánilárayá ní gbọ̀ngàn ìṣeré àti ilé orin ọgbọ́n wọn gòkè àgbà ó sì gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ lónìí pàápàá ẹgbẹgbẹ̀rún àwọn ọ̀làjú ènìyàn ni wọ́n ń wo ìtúwọ̀nyí lójoojúmọ́ pẹ̀lú ìyanu títí lọ wọ́n sì ń wárìrì nínú fún ìbẹ̀rù lọ́pọ̀ ìgbà síbẹ̀síbẹ̀ ǹjẹ́ àwọn tìkara wọn rí ohun kan jèrè nídìí rẹ̀ bí
kini ohun ti won ri mu dani lo leyin iru wakati be bi o tile je wi pe opolopo atakiti dani laraya ni o tile fi emi re wewu lakoko ti o npa etu re ko si ohun kokan bi o ti wu ki o kere mo nitori ni gongo asepe re papa gbogbo nkan wonyi yo ma wa ninu ihamo ile orin ati gbongon isere lasan nigba gbogbo ni won yo wulo nigba gbogbo lati dani laraya lasan sugbon won kon le mu anfani kokan wa fun araye se iru itu itakiti dani laraya be lagbo emi ni awon eniyan wa loni gege bi osun ti a o fi won oluran ro nla na e je ki iru awon eni be fowo mu alawada won ninu emi laipe lai jina won yo ni riri ibi ti iru nkan yi ja si won ko loye kokan rara nipa ohun ti won le pa gangan bayi won lero pe eni na nikan ni eni nla eni ti emi re sakoso ara re to be di eyi ko mo aisan mo gbogbo iru ikeko be po sapa kan ipo sapa kan si mu ailera ati arun nikan wa awon nkan won yi ko ro emi lagbara bi ko se pe o mu ailera ba ara lasan ogbogba ti o se pataki fun irepo pipeye laarin ara ati emi ni ade lowo ohun ti yo si ti idi re yo nigbeyin ni pe iru emi be yo ya ara re soto lai tojo rara lodo ara ti a ti silo na eji ko le pese egbe pipeye ti o kun fun agbara mo ti a nilo fun iriri aye sugbon iriri yi papa ni emi se alaini re o si wo odikeji aye lo lai gbo o di dandan ki o lo igbesi aye re lekan si idan kekeke ninu emi ni awon nkan wonyi je ko ju be lo e ti a se nipa lara si ara ti aye e ti o ye ki o ran emi lowo ni toto ara to si sa kan ninu idagba soke emi sugbon bi a ba so di ailera ki a si teri nigba na ko ni le wulo pupo fun emi na nitori itanson re a lora lati pese ekun agbara ti emi na nilo ninu aye ago bi eniyan ba fe te aisokan ri o gboro se ninu emi ki e fun ayo ayoju kan te sori ara na gege bi apere kekere bi iberu onisegun eyin se le te oro akokoro ri iru ipo igbonara giga be ni ara na le farada boya lekan susu o sese lopolopo igba papa lai farapa sugbon ko le se titi lo lai jiya ipa lara nla bi ba si je wi pe bayi ni ise tabi imoran oluran lowo kan ko toye nigba na lati je oluran lowo nitori o nti pase eyi re koja awon ofin adayeba inu iseda ni o ye ki omo araye sike agu ara re gege bi ohun ini ti a toju si lowo ki o si gbiyanju lati mu irepo ti o peye waye laarin emi re ati agu ara re bi a ba da iru nipase iteri ti o po sapa kan eyi ko mu ilosiwaju tabi igoke kankan wa bi ko se idena nla ni o je fun imuse ojuse re lorile aye gege bi o se je ninu aye ago lapapo ekun agbara emi na ni ti imunadoko re ninu aye ago ni o sonu bayi nitori pe eyi nilo okun agbara kan daju daju eyi ti ko si ninu igbekun sugbon ti o nbe ni repo pelu emi eni ti a ba ti tori nkan wonyi pe ni oga ni o kere ju akeko lo
ẹni tí kò mọ ohun kankan rárá nípa iṣẹ́ ẹ̀mí ènìyàn àti ohun tí ó jẹ́ kò ṣe mání fún ìdàgbàsókè rẹ̀ ó tilẹ̀ mú ìpalára bá ẹ̀mí pàápàá wọn yóò gé ka àbámọ̀ ìwà òmùgọ̀ wọn jẹ láìpẹ́ jọjọ ṣùgbọ́n olúkúlùkù olùrànlọ́wọ́ èké ni ó di dandan kí ó fara gbá ìrírí kíkorò ìgòkè rẹ̀ lódì kejì ayé ni ó lè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn tí ẹni tí ó kẹ́yìn pátápátá nínú àwọn ọmọ nì tí òun ti dádúró tàbí tí ó ti ṣì lọ́nà pàápàá nípa fífi ẹ̀mí ṣe ohun tí kò ní lárí bá ti lóye níwọ̀n ìgbà tí ìwé rẹ̀ àti àkọsílẹ̀ rẹ̀ bá ṣì ń ṣiṣẹ́ lọ lórí àwọn ènìyàn nílé ayé níhìn-ín bẹ́ẹ̀ náà ni a ó ṣe dèé nídè ṣinṣin lọ́hùn-ún bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà yìí ná òye rẹ̀ ti wá dára sí lọ́hùn-ún ẹnikẹ́ni tí ó bá ń gbani nímọ̀ràn láti ṣe ìkọ́ṣẹ́ awo ń fún àwọn ènìyàn ní òkúta dípò àkàrà ni ó sì fi hàn báyìí wípé òun kò lóye kankan bí ó ti wù kí ó kéré mọ nípa ohun tí ó ń ṣẹlẹ̀ gangan lódì kejì ayé a ń bọ̀sibọ́sí nípa gbogbo ètò àtòpọ̀ ẹ̀rọ àgbáyé òpin ọ̀rọ̀ àgbàsọ.

kejì ayé ó rí i pé ah bí òun ti ṣe dé òdì kejì yìí òun má ṣe wà láàyè ikú ò máa kò jẹ́ òpin ohun gbogbo ẹnu yà ó wá wùn láti fi ìmọ̀ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ jèrè yìí ó fẹ́ fi fún ọmọ rẹ̀ ìfẹ́ inú ẹ̀ yìí láti fi ìmọ̀ tuntun yìí fún ọmọ ẹ̀ ni ó sopọ̀ mọ́ ọmọ náà bí ó tilẹ̀ jẹ́ wípé bí ọmọ ṣe ń lo ìgbésí ayé ẹ̀ lọ bàbá yìí tó ti papòdà ó ń wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ yìí ó ń wá oríṣiríṣi ọ̀nà láti jẹ́ kí ọmọ mọ̀ wípé iye ń bẹ lẹ́yìn ikú o ikú kọ́ ni òpin ohun gbogbo o ṣùgbọ́n ọmọ ti wà nínú ìdánilójú wípé bàbá òun ti dẹ́kun àti máa bẹ ìdánilójú èké ọmọ wá dàbí ògiri láàrin ìgbìyànjú bàbá àti ọmọ kò jẹ́ kí ọmọ lè tẹ́tí gbọ́ ohun tí bàbá ẹ̀ ń sọ bí ó tilẹ̀ jẹ́ pé ibikíbi tó ń lọ bàbá ẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n kò gbọ́ òye òye ẹ̀rù á sì máa ba bàbá pé pẹ̀lú bí òun ti ṣe ṣe ọmọ òun lọ́nà yìí ó ṣeé ṣe ó lè máa jìnà sínú kó lọ jìn sínú ọ̀fìn àbí kó jìn sí kòtò nítorí pé ẹni tó bá ti ní lọ́kàn pé lẹ́yìn ikú òpin gbogbo ohun gbogbo ni ìwàkiwà ló máa wò àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ gẹ́gẹ́ bí pàṣán tí ó máa na bàbá ṣùgbọ́n ó ṣọ̀wọ́n kí bàbá yìí kí ó lè fi ìmọ̀ tuntun tí ó rí ti jèrè yìí kó fi fún ọmọ ọmọ yìí á fi ìmọ̀ tí ó jẹ́ èké yìí á fi fún àwọn ọmọ títí ẹ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ èké yìí máa lọ láti ìran kan títí dé ìran kan títí dé ìran kan ní àkókò tí ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹ̀ bàbá tí ó dá gbogbo ẹ̀ sílẹ̀ yìí kò lè rí ọ̀nà lọ o nítorí a ti dè é nídè mọ́ ọmọ àti àwọn ọmọ ọmọ àti ìrandíran nítorí pé òun ni ó ṣi ọmọ lọ́nà ẹ̀ṣẹ̀ tí bàbá ṣẹ̀ àti ń rí àpẹẹrẹ lára ọmọ bàbá yóò nílé lọ àyàfi tó bá jẹ́ pé nínú ìran yìí ó gbìyànjú ó wá ṣe àṣeyọrí láti yí ọkàn ọmọ kan ṣoṣo padà nínú ìrandíran yìí láti jẹ́ kí ẹni yìí mọ̀ wípé iye ń bẹ lẹ́yìn ikú o ikú kọ́ ni òpin ohun gbogbo o ó sì dìgbà náà kí a tó bẹ̀rẹ̀ sí tú bàbá yìí sílẹ̀ nínú ìgbèkùn àfọwọ́ ara ẹni dá tí ó gbé fún ara ẹ̀ sórí ara ẹ̀ ó sì dìgbà náà kó tó lè bẹ̀rẹ̀ sí máa ronú nípa ìgòkè lọ sọ́nà òkè fún òun tìkára rẹ̀ báyìí ni ọ̀rọ̀ náà ṣe lọ wípé ẹ̀ṣẹ́ bàbá a ó bẹ́ wò lórí ọmọ ìyẹn túmọ̀ sí pé bàbá tí ó ṣẹ ẹ̀ṣẹ̀ òun náà ni à ń rí àpẹẹrẹ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ní ìrandíran nítorí pé bàbá ò lè jẹ èso àìpọ́n kí eyín kan ọmọ ìka tó bá ṣẹ̀ ni ọba ń gé òfin ẹlẹ́dà òfin pípé ni ẹlẹ́dà kì í ṣe ọba tí ó ń ṣe ìdájọ́ láìpé ọba pípé ni ìdájọ́ ẹ̀ sì pé kò sì ní fi ìyà jẹ ẹni tí kò ṣẹ̀ bí òfin ẹlẹ́dà ṣe lọ nìyẹn ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ wípé a ó bẹ ẹ̀ṣẹ́ bàbá wò lára ọmọ títí dé ìran kẹta àti ìkẹrin òní nínú ìfiránṣẹ́ gíráàlì lẹ ti máa rí àlàyé yìí.

ètò bá bá ètò whispers of the night ẹni darapọ̀ mọ́ wa lórí social media lórí Instagram orúkọ wa ni labalaba ọ̀rọ̀ ẹni like Facebook page wa labalaba ọ̀rọ̀ radio ẹ má gbé kúrò.

ìlú ìtòwà ètò ní labalábá ọ̀rọ̀ ìtàn lábẹ́ aṣọ láàrin lọkọláya tí iléeṣẹ́ health communications limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gọ́ọ̀mù 92.9 FM tí a gbé kalẹ̀ fún àǹfààní gbogbo lọkọláya. Orúkọ tèmi ìyípadà o, ìyẹn tí ń tòótọ́ olúwatóyìn the labalábá one of Africa. Ilé ká bẹ̀rẹ̀ báyìí, ọ̀pẹ́ ìlàmọ̀dé lọ́wọ́lọ́wọ́ ọba tí wọ́n mú wa lọ, tí wọ́n sì dá wa padà ní ayé yìí ní agbo àti àlàáfíà. Tí ẹ̀yìn gbúre wa sí rere, tí àwọn náà gbúre ní ti dáadáa, tí a wà níbí, tí ẹ̀yìn náà dẹ̀ wà ní ibi tí ẹ wà ní ayọ̀ àti àlàáfíà. A dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ olúwa. Bákan náà ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo àwọn ọ̀gá wa níléeṣẹ́ Voice of 2.9 FM tí ọlọ́run ti ṣe àgbékalẹ̀ wọn láti máa ṣe agbátẹrù ètò yìí láti orí bàbá wa ọ̀gá wa gíra wa bàbá wa wàhán àkọsílẹ̀ nínú Voice of 2.9 FM. A dúpẹ́ bàbá àgbáyé àdúrà wípé iwájú báyìí oní ẹ̀pá ìlú ti yín mọ̀rí sí o. Ẹ̀yin olólùmí o, ẹ̀sìn orí alákòóbá láti ẹ̀dùn rẹ̀. A gba àdúrà náà fún gbogbo àwọn olórí wa yòókù ní gbogbo department àti wa ní kí ni pàtàkì aṣọ pé ẹ ṣe. A fẹ́ fi kí ni pàtàkì náà kí a fi dúpẹ́ lọ́wọ́ olótú wa àti ọlọ́wọ́ bọ́sìn ọwọ́ ọ̀gbẹ́ni Abiodun Fọlọ́runṣọ́ bàbá wa ní ìgboro Aké. Ẹ ṣe sá ọkọ ọba àdáọba àwọn iṣẹ́ àmì ọ̀rẹ́ fẹ́ ní agbára ọlọ́run. A fẹ́ kí gbogbo àwọn ẹbí labalábá ọ̀rọ̀ ní gbogbo ibi tí a bá wà káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ipe ìfẹ́ tó so wá pọ̀ sàmọ̀ ipe bond nǹkan tó ń jẹ́ nìyẹn ìfẹ́ so wá pọ̀. Ìfẹ́ tó so wá pọ̀ lórí ètò labalábá àti nínú ẹbí labalábá ọ̀rọ̀ ìfẹ́ náà kò ní já ní àṣẹ ìdúnmọ̀rẹ́. A fẹ́ kí gbogbo ayé kí ni pàtàkì pápá jùlọ náà àwa tí ó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tá máa gbétò yìí tábà lọ sókè lọ́n bàbá máa padà dé ẹ wá gbàṣẹ tẹrẹ yín lédi ní agbára náà. Lórí ètò ní alẹ́ yìí gẹ́gẹ́ bí a ṣe gbé sórí Facebook a ń sọ̀rọ̀ nípa menopause àti ìbálòpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àròsọ àbí àwọn ọ̀rọ̀ tí kì í ṣòótọ́ tí a tiẹ̀ máa ń sọ nípa menopause ó ti wá fa nǹkan tí ìyẹ́kó wà níbẹ̀ tó ti fà á sínú ọ̀rọ̀ labalábá wa. Alátòrí ìyẹn tó ti wá fà á sínú ọ̀rọ̀ ìdílé wa. À ń gbìyànjú láti sọ díẹ̀ ní ẹ̀rìn alẹ́ ìbí olúwa bá ṣe fún wa ní ààyè. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe mọ̀ atọ́rin àtìlù àtọ̀rọ̀ tá a bá mú wa lórí ètò yìí ní anytime. Bí labalábá ó ṣe máa fò bí ó ṣe máa pọ̀ bí ó ṣe máa pẹ́ bí ó ṣe máa kí sílẹ̀ òun àwà fún. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ olótì wa lókè lọ́run. Tá a bá padà dé ètò náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu lábà plus lábà plus lábà plus lábà ìsìnkú ètò lálálálálá bọ́ǹdì lára ń bí wá tóyìn nínú ìjẹ́ àbọ̀.

0: ọba kujibe de kanjo kayo.
1: Ẹ ká ló padà sí orí ètò wa tó ní labalábọ̀rọ̀ Bond 93.9 FM láwà. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ ètò yìí ní alẹ́ yìí, ẹ má wọrí kò tí ì lọ fà àṣẹfẹ́ bẹ̀rẹ̀ náà ni. Mo dẹ̀ sọ fún wa pé ọ̀rọ̀ mẹ́nopọ́ọ̀sì àti ìbálòpọ̀ òní amọ́fún wa ní alẹ́ yìí yóò sì ṣe wá láǹfààní. Ó jẹ́ ẹsẹ̀ tí wọ́n mẹ́nopọ́ọ̀sì gẹ́gẹ́ bí ìyàwó obìnrin tí ẹ̀ ń gbé wa lálẹ̀ àbí ẹ̀tẹ̀ tí ìwọ rárá ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ ni. Ẹ má wọrí, ẹ̀yin gbogbo nǹkan tẹ́ máa gbọ́ lálẹ̀ ẹnu lò, ẹ fi sínú ìwé kẹ tọ́jú ẹ̀ àbí kẹ fi sanwó sí yín kẹ máa fi jẹba tó bá rẹ̀ jẹ́wọ́ sí lẹ máa fi ń jẹ ọ nọ́málì bóyá kẹ tọ́jú ẹ̀ sanwó ọ̀tún. Ṣùgbọ́n yálà ẹsẹ̀ wọn mẹ́nopọ́ọ̀sì àbí ẹ̀ tí ìwọ ẹ̀mẹ́pọ̀rọ̀ labalábá ni kò sí bá ṣe sọ tí ò ní ṣe wá láǹfààní ní anytime tí a bá wà. So ìyẹn ni ó wà ní alẹ́ yìí. Ká tó lọ síbẹ̀ fúlifúlifúli, ẹ má gbàgbọ́ pé mo sọ fún wa pé ní agbára Ọlọ́run ní àìpẹ́ ètò yìí máa mú ètò wá sáyé ìpéjọpọ̀ àbí àpéjọpọ̀ tó máa dàbí labalábá hangout. Ṣùgbọ́n ẹ jẹ́ àṣìpé ń pàtì náà nítorí pé orí máa wà, ijó máa wà, a máa gbé gèlè, a máa gbé fìlà lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ máa wà, àṣà máa wà, èdè máa wà, oúnjẹ máa wà, ijó máa wà, àti ẹ̀lẹ́ máa ṣọ pàápàá àṣẹwìrì ni. Olórin gan máa wà, díje máa wà, ṣẹ́sí pé pàtì ti fù ṣẹ́ jẹ́ àpè ní labalábá pàtì. Pàtì yẹn tún máa ju pàtì lọ nítorí pé sẹ́mínà tún máa wọlé síbẹ̀. Ó máa fún kọ́mpìlìtì ní gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbáradì. Mo sọ mo ní kò ń ṣe ọ̀fẹ́ kò bọ́fẹ́ dé rárá nítorí pé kí ni àǹfààní kàmàkàmà ẹ̀hún la máa rí mú ẹ̀. A máa relax, a máa socialize, a máa ṣoríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Kí ni wàá máa dùn sí? Tẹ bá miss ẹ, ẹ ti miss out. So ẹ tètè bẹ̀rẹ̀ sí máa túwó Johnson. Ẹ tí mo yẹ tó máa jẹ́ ṣùgbọ́n ẹ máa kọ́ olúwa tóyìn ti sọ báyìí máa dẹ̀ fẹ́ kí gbogbo wa ká wá ríra wa báyìí pé ẹ ti yọ tẹ ti ń ṣètò nǹkan kan torí pé àkànṣe ni pàtì yìí àti ìṣerú ẹ̀rí lórí ètò yìí. A gbìyànjú láti ṣe irú ẹ̀ nígbà tí labalábá kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n a ṣe adúpẹ́ lọ́dọ̀ náà ṣùgbọ́n èyí tá a fẹ́ ṣe ń sìn ó máa correct wá ní gbogbo ọ̀nà lágbára Ọlọ́run. So ẹ jẹ́ ká máa gbé ara dì fún yìí. Ìdíje àbí ìbéèrè tí mo béèrè pé kí a dáhùn ó ṣe ń tó gba ọ̀pọ̀lọpọ̀ wa ò tiẹ̀ gbìyànjú ẹ̀ àwa díẹ̀ ta gbìyànjú ẹ̀ gbogbo wa kò ṣe ń tó gbà nínú wa ó lọ wá ṣẹlẹ̀ gangan kò yé mi. Ìgbọ́n ẹ má wọ̀ rí bí tó bá ṣe ń tẹ̀síwájú kí ọjọ́ yẹn tó di lágbára Ọlọ́run a máa gbé sí wa létí bí ó ṣe ń lọ. Ẹ jẹ́ ìgbé tọ́mìnà tí má padà dé menopause àti ìbálòpọ̀ báwo ló ṣe ń lọ gangan rán.
2: Labalábá ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láya lẹ̀ ń gbọ́ ètò bábá ètò whispers of the night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí Instagram orúkọ wa ni labalábá ọ̀rọ̀ ẹ like Facebook page wa labalábá ọ̀rọ̀ radio ẹ má gbé kúrò.
1: Bẹ́ẹ̀ni mo mọ̀ pé mo promise wa nígbà tá a kọ́kọ́ wọlé sí ètò ipé máa fún wa ní ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ jẹ́ àbẹ̀ báyìí Ọlọ́run ọba tí ń wà lọ́wọ́ lórí ètò yìí àwọn ọ̀gá wa tí Olúwa gbé kalẹ̀ láti agbátẹrù ètò yìí gbogbo àwọn ẹbí ìlú abalábá ọ̀rọ̀ jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ àwọn tí ó jẹ́ pé alẹ́ yìí ẹ̀rùn ni ìgbà àkọ́kọ́ tí a máa gbọ́ ètò yìí àtẹ̀mí tí ń tòótọ́ náà olúwa tó ní labalábá àti gbogbo wa lórí ètò yìí mo náà máa gba ṣẹkẹ̀rẹ̀ kan lódi ní nítorí pé kí ni ìfẹ́ ló so wá pọ̀ labá plus labá plus labá ni family tower nínú ẹbí tower ó yá ẹ gba ṣẹkẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí nítorí máa dùn dídùn ẹ̀dẹ̀ ni wípé ó máa ṣe wá ní àǹfààní ó máa dùn ó máa láàárín ẹ̀. Menopause bàbá kan ni wọ́n pè mí bóyá bíi ìjẹta ọ̀ṣọ́ ó ti lé ọ̀rọ̀ ta fẹsọ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan táwọn èèyàn bá ń béèrè tari pé a ti sọ̀rọ̀ nípa kínní nǹkan kẹ̀ kí ló dé ta ṣe ti ń ní àwọn tó ń béèrè nípa ẹ̀. Pàápàá jùlọ bàbá yìí wọ́n ti wà lórí ètò yìí tipẹ́tipẹ́ according to nǹkan tó ń sọ wọ́n àwọn ti ń bára bọ̀ tipẹ́tipẹ́. Síta bá ti ń jẹ́ ẹbí labalábá ọ̀rọ̀ tipẹ́tipẹ́ ẹ ti gbọ́ dáadáa nípa nǹkan ta sọ ẹ fà ti máa rántí pulẹ̀ dáadáa ní 2022 àsọ̀rọ̀ mẹ́rin pọ̀ sí gan lórí ètò yìí nítorí pé àwọn nǹkan tí ó wọ́pọ̀ jù nínú nǹkan tí a mọ̀ lórí menopause ni àti ìbálòpọ̀ àwọn nǹkan yẹn wọ́n jẹ́ àròsọ táwọn èèyàn ti gbé kalẹ̀ láti ọdún pọ́kan tí kò sí òótọ́ kankan níbẹ̀ táwọn olóyìnbó ń pè ní myth òun ló wọ́pọ̀ jù nínú nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa ta mọ̀ nípa menopause. Eléyìí à ń sọ 2022 ni o information ìmọ̀ nípa menopause ó ti lọ sókè ju ti gbà yẹn lọ nísìnyí o. Mo yà mí lẹ́nu pé bàbá wa yìí sì béèrè pé mo ti ẹ̀sùn dá wọn lóhùn tán wọ́n tún ṣe dúró lórí fóun pé sọ bẹ́ẹ̀ náà a gbọ́ bẹ́ẹ̀ ni ó kí nígbà tá a bá sọ tẹ gbọ́ ó dàbí ẹni pé ẹ̀gbà ni o ẹ ṣe tún ìbéèrè yẹn wà ó wà wí pé tí bàbá bá dẹ̀ ní irú ìmọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ nǹkan tí wọ́n dì mú nìyẹn lórí ọ̀rọ̀ menopause tí ìyàwó dẹ̀ ti mọ menopause ẹ̀mọ̀ pé kò possible kí ilé rọgbọ rárá òní mo ṣe wá ní wo kí n fi iná sórí òrùlé kéèyàn lọ sùn pápápá ẹ jẹ́ kí a tuntun mú wá sí etí ìgbọ́ wa omi ti àṣálẹ̀ yìí tí a fi mú ọ̀rọ̀ menopause àti ìbálòpọ̀ wa ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan abẹ́ tí ẹ gbọ́ ní wá nǹkan ẹ má lo àsìkò yìí kẹ́kọ̀ọ́ nípa ìdákẹ́ ọwọ́ yín esi yín ẹnu yín gbogbo ẹ̀ ẹ wá ṣe kí ni kí wọ́n ṣiṣẹ́ ìṣe lábá plus lábá plus lábá plus lábá ẹ̀yà ẹmu gègé yín ó jẹ́ gègé lẹ́mù kẹbẹ̀rẹ̀ fi kọ nóòtì sílẹ̀ tàbí tó bá lè jẹ́ fóònù náà lẹ́gbẹ̀ẹ́ kẹ máa rékọ́ọ̀dù bá ṣe ń sọ bẹ́ẹ̀ ni àwọn nǹkan máa fẹ́ pẹ́ omi ni bá ṣe wọ menopause ìkẹyìn ayé ti dé fún nìyẹn ẹ̀rọ kò rí bẹ́ẹ̀ nítorí pé kí ni àìmọ́ yí àwọn èèyàn kẹtìrí tó ti wọ menopause yálà ìyá yín ni kẹtó dé ọdún tẹ̀gbà yìí àbí èèyàn kan tẹ mọ̀ àbí ìyàwó yín pàápàá ti wọ menopause kò dẹ̀ ṣe pé bóyá àwọn tí wáyé pè padà àbí wọn ti kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ní ìmọ̀ nípa menopause ni máa ń rò pé tí obìnrin bá ti wọ menopause that is tí ò ṣe nǹkan oṣù ẹ̀ mọ́ tó ti tó ó dẹ̀ ti tó ọyẹ ọdún 45 sí 55 àbí tó ṣáà ti dàgbà ṣáà tó ti ṣíwọ́ ọmọ bíbí tí ò wá ṣe nǹkan oṣù mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ìmọ̀ bí ó ṣe rọpọ̀ nsìn ṣùgbọ́n tí bàbá yẹn fi lè bèrè lọ́wọ́ mi wọ́n ti fi òpè tóbìnrin ò bá ti ṣe nǹkan oṣù mọ́ àwọn èrí tó ń jáde lára ẹ̀ lóṣooṣù tí ò jáde mọ́ yẹn ó ti bẹ̀rẹ̀ sí jẹrà sí ní ẹ̀yìn yẹn ipò bẹ̀rẹ̀ náà ó ti kú sáyé bí ó tiẹ̀ ṣe ní ó sì ń jáde ó sì ń ṣe a sì ń pè ní kíní ó sì ṣe báàdì àwọn èèyàn sì ń kípé gba ọjọ́ ọdún kan ṣùgbọ́n bí àwọn ọkọ àbígbé àwọn èèyàn pàápàá ìmọ̀tán nínú yín pé ó ti tán fún ìyá yìí ó ti kú sáyé ìwọ pátápátá ìwọ tó to láyé mi ò tí ì rírí nítorí pé kí ni ẹ rí ìgbà menopause kò ṣe ìgbà pé ó ti tán fún obìnrin o yes ṣíṣe abiyamọ ẹ ó ti fi àdàgbà ẹrọ kò bá ẹdẹ má ti ṣàbíyamọ tó bá fi wọ éèjì tí nǹkan oṣù wọlé mọ tí ò jáde mọ rádà àdàgbà yẹn ó ti lọ fi rọ ni bọ́lọ́hún ṣe kọ́ fóbìnrin ni pé ní àárín ọmọdún márùndínláàádọ́ta àti márùnléláàádọ́ta 45 and 55 tí gbogbo ẹ bá lọ bó ṣe yẹ kó lọ a máa rí pé gbogbo ilé ayé ṣe rí nsìn àti gbé ayé tá à ń gbé àwọn nǹkan tá à ń rí jẹ àwọn bá ṣe ń lo ayé wa ó ti wá jẹ́ kí ọjọ́ orí yẹn kún ju bẹ́ẹ̀ lọ alẹ́ lòun ètò jẹ́ pé ogójì ọdún òun ló ṣì wà tó dẹ̀ ti wọ̀ even láyé àtijọ́ náà ayé àwọn tó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò wọ́pọ̀ ńgbà yẹn ó ti wọ́pọ̀ nsìn obìnrin náà dẹ̀ tẹ̀ lí tí lè má ṣíwọ́ ṣíṣe nǹkan oṣù kó jẹ́ kó ti wá bẹ̀rẹ̀ sí ṣe ségesège tó ti wà àsìkọ́nà ṣe dá pé tó bá ti di ìgbà yẹn àwọn hòmónù tí ó fi sí wa wára láti ṣe nǹkan oṣù láti tó ń ṣẹlẹ̀ nínú wa tí nǹkan oṣù máa fi ń wá lóṣooṣù ká fi ń fẹ́ pé òkè tí ìbálòpọ̀ bá wọlé ara máa ṣe mìnìmìnìmìnì ká máa fi ṣe ògbóyún ká máa fi bímọ ká máa fi fọ́mọ lọ́yàn ká máa fi fún bàbá pàápàá ní gbogbo ẹ̀ àwọn hòmónù tí ọlọ́run ti fi sára tó máa ń ṣe mìnìmìnìmìnì tó máa ń ṣe múlọ́múlọ́ fún wa yẹn wọ́n ti parí iṣẹ́ àbí wọ́n ń parí iṣẹ́ wọ́n dẹ̀ ti ń mú gbogbo iṣẹ́ yẹn wọ́n ti ń mú wá síbi àti sí rọ̀ gẹ́gẹ́ bí ta bá bẹ̀rẹ̀ ètò yìí ta máa sọ pé òkè bí la ti ń bẹ̀rẹ̀ tó bá ti wá ń yá a máa sọ pé a ti ń lọ síbi tí a máa fi àdàgbà ètò yìí rọ̀ àwọn hormone yẹn náà tó bá ti ń di ọdún bíi 45 or 55 nǹkan yẹn àwọn hormone yẹn atótónu tí wọ́n ń ṣe nínú àgọ́ ara obìnrin wọ́n á ti wá máa bẹ̀rẹ̀ sí sọ pé wọ́n fẹ́ máa lọ síbi tí wọ́n ti ń fi àdàgbà iṣẹ́ yẹn tọ́lọ́run rán wọn yẹn wọ́n ti fi rọ̀ orí bọ́lá ń ṣe kọ́ ni ìpè tóbìnrin bá máa fi débi éèdì yẹn lọ́mọ́lọ́mà tí nǹkan bá lọ bó ṣe yẹ kó lọ bọ́lá ń ṣe kọ́ obìnrin náà àwọn hormone yẹn wọ́n á ti máa lọ síbi fífi iṣẹ́ sílẹ̀ tá a máa ń pè retirement so tó má dé ti ń retire yẹn àwọn ibi tí wọ́n ń dí pé téèyàn bá wà yìí mo wà ibiṣẹ́ yẹn ń sìn ibi iṣẹ́ tí mo wà yẹn ó ní iṣẹ́ tí mò ń ṣe ń bẹ̀ bó wá ti wá di pé èmi ti fẹ́ kúrò láti máa ṣiṣẹ́ yẹn ẹ̀rẹ̀ pé tí iléeṣẹ́ ò bá fẹ́ lè mí rọ́pò ibi tí mo wà bí mo ṣe ń lọ retirement ẹ̀tọ́mádé ń lọ retirement tí ò fẹ́ lórí tó máa máa díbẹ̀ yẹn ẹ mọ̀ pé ayé iṣẹ́ tí mò ń ṣe ń bẹ̀ ó máa yẹ ilẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn gan-an láàrin obìnrin ẹṣin máa ń rí pé òkè ìgbà menopause ó máa dàbí pé mi ò ṣe báyìí mi ò ṣe báyìí gbogbo àwọn nǹkan yẹn torí pé obìnrin yẹn fún ẹ ò dẹnu á wá dàbí ẹ pé àbí wọn ti da nǹkan lù mí ni àbí lè ti ṣe obìnrin ẹgbọn ò ní gẹta rẹ ní ọpọ ìgbà ni o àwọn obìnrin míì wà tó yẹ pé wọn menopause wọn wọn menopause wọn ti ẹ mọ difference kò sí nǹkan kan tó ṣe wọn nǹkan tó ń kàn mọ ni pé wọn ṣe nǹkan ṣùgbọn kò dẹ sí léyà kẹkàn kẹkàn nǹkan kan ṣùgbọn èyí tó wọpọ jù ni pé àwọn ibi tí àwọn hormone yẹn tó ń dí lára obìnrin àyèyè àwọn yọlẹ tó bá dẹ ti yọlẹ oríṣiríṣi afẹ́fẹ́ díẹ̀ tó bá fẹ́ tí ò lè ṣe wọ́n ní kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè mú orí fífẹ́ wá ó lè mú ara ríro wá ó lè mú abẹ́ gbígbẹ wá ó lè mẹ́nu gbígbẹ wá ó lè mú oríṣiríṣi nǹkan tó jẹ́ pé tẹ́lẹ̀ mi ò bá ti ẹ̀ mọ̀ pé menopause ni ó lè rò pé ọwọ́ ayé ti wọ eléyìí o ká bẹ̀rẹ̀ sí máa lọ sọ́dọ̀ bàbá àbí ká lọ sọ́dọ̀ màmá yeye àbí ká lọ sílé ká lọ sórí òkè ká lọ ṣe gbogbo a máa rò pé ọwọ́ ayé ni a máa ná ìná a máa ṣe ná síbi tí ìná ò tiẹ̀ necessary tó bá rí pé ìwọ̀n ọ̀dẹ̀ wà lálàáfíà ara ni ọwọ́ ayé yìí máa le gan o ẹ̀dàbọ̀ tí ọwọ́ ayé bá ti le gan ayé á fẹ́ sún ìyàn kọ̀ọ̀kan so obìnrin yẹn náà ní gẹ́ta rẹ̀ tó bá dẹ̀ ti di táwọn yẹn ó tún wọ́pọ̀ náà pé tóbìnrin bá di àsìkò yìí ó lè máa fẹ́ ìbálòpọ̀ ìbálòpọ̀ mú lè máa rìn sí lára rárá tàbí kó tẹ̀ jẹ́ pé ẹlòmíì ìbálòpọ̀ tẹ̀ lè rìn sí lára ṣùgbọ́n abẹ́gbẹ́ ẹ̀dàbọ̀ pé tábẹ́gbà bẹ ara àwọn nǹkan tí labalábò ṣe ń dùn dáadáa nìyẹn so kò ní gẹ̀ta rẹ̀ tọkùnrin ò bá wá mọ̀ tí ọkọ kò bá ní ìmọ̀ nípa ọ̀rọ̀ menopause àbí pé nǹkan báyìí ló ń ṣe ìyàwó mi tí ìyàwó náà ò tiẹ̀ mọ̀ débi tó máa sọ fọ́kọ pé báyìí ni tí àti ìgbọ́nú ètò báyìí rí tó lẹ́nu ṣe fẹ́ pé àtàwáta tí wọ́n menopause àtàwáta àti ìwọ̀ ètò yìí gan ètò alẹ́ yìí sì máa ṣe wá láǹfààní torí pé a ti mú àwọn ìmọ̀ tá a máa fún wa lórí ètò yìí sìn a ti mú sọ́wọ́ sí ànífìjẹba àbí ká kọ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ní ká mú lòtù àbí ká rìkọ́ọ̀dẹ̀ ká fi síbì kan ká tọ́jú ẹ̀ sódà táwọn nǹkan bá bẹ̀rẹ̀ sí yọjú torí pé kí ni ẹ̀mí wa gùn lágbára ọlọ́run a bára wa kalẹ̀ kò sígbà tí lọ́kọláyà ìbáṣẹ màrí nsìn kó jẹ́ pé 20 nìyí ẹ ṣì ń bọ̀ ńbẹ tí olówó wa bá fún wa lẹ́mìí gígùn which is nǹkan tá à ń tọyọ tọ́lọ́run dé máa fún wa lágbára ọlọ́run kò sí kan tó máa ṣọ́kú lára wa láṣẹ ìdùmàrè so ẹ mú sọ́wọ́ pé ókè wọ́n tó bá sì di báyìí tá à ń báyìí bàbá tó fẹ́ wà tó fẹ́ support ìyàwó ẹ̀ ẹ wá jọ jókòó ń gbà yẹn ẹ wò pé àbí nǹkan báyìí ni àbí nǹkan báyìí ni ìyẹn tí wọn ní ní kí n sọ fún wa pé menopause kò ń ṣe pé ó ti tán fóbìnrin o in fact tí a bá ní ìmọ̀ tó àmú wá fún wa ẹ̀ ó lè wá já sí pé àsìkò ìyá iṣẹ́ ń bẹ̀rẹ̀ ni bí nǹkan ọ̀tún ẹsẹ̀ wá dàbí ọmọdé tí ẹ pé bàbá náà ni mọ̀mọ́ gbé lọ wà express kò tiẹ̀ sọ̀rọ̀ pé kì ẹ̀rù ẹ bá fọwọ́kàn mi o torí mi ìfẹ́ gbóyún mọ́ ìyàmọ̀ tó wọ̀n ti fún wa ó ti da ọ̀ kọ́nà fún wa lórí ni ká fi tọ́jú wọn o kò ní sí ẹ̀ ń bẹ̀ ẹ kàn máa tẹnu ọ̀nù ẹ máa tẹnu ọ̀rọ̀ ẹni táìmù tó bá jẹ òun yìí nítorí pé bàbá mọ nǹkan tó yẹ kọ́ mọ̀ ìyá náà dẹ̀ mọ nǹkan tó yẹ kọ́ mọ̀ ẹ jẹ́ ní gbé tọ́mì bí ìbàyìí náà tábà padà dé màá wọ́n máa yọ àwọn àròsọ tí ò ń ṣòótọ́ yẹn màá yọ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan màá tún wá gbìyànjú láti sọ fún wa pé tẹ́ bá ṣe báyìí bàbá ẹ lè mọ̀mọ́ gbó o ìyá náà kọ́ ẹ dẹ̀ lè bàbá gbó lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ n lè tètè ń gbọ́ bond 92.9 FM lawa.
3: Bí mo ṣe ń kọ fún kì í mi.

padà sí ètò làbàlàbà ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ káàkiri lọ sókè lọ, mo ní àwọn àròsọ. Àròsọ lásán ni wọ́n. Àròsọ tí ó ṣẹlẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ayé àtijọ́ pàápàá ni a fẹ́ kóbìnrin tiẹ̀ rí nǹkan kan sọ àbí kó rí nǹkan kan ṣe. Obìnrin ò lẹ́nu ńbẹ̀. So nǹkan tí àwọn kan bá ti ròyìn tán bá dẹ̀ ti gbé sáyé, a wá bẹ̀rẹ̀ sí máa rànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànrànràn
ọba yẹn sọ pé ẹyà mọ́ńdé tó yín gbọ̀ngàn pé ẹ sọ́kọ́ pé tóbìnrin bá wà ní menopause ẹ kò fẹ́ pé ká má sùn mọ́ ṣùgbọ́n nǹkan táwa mọ̀ tí mo dẹ̀ mọ̀ pé mímọ̀ yẹn wọ́pọ̀ táwọn míì gan tó ti gbé tó ìtọ́nà wọ pé nígbà tó yìí ti di ń fẹ́ nílò kárùn wọ́n ní pé ọkùnrin tó bá ń bá obìnrin tí ò lè ṣe nǹkan oṣù mọ́ lájọṣepọ̀ ipò ń fa àrùn sára ẹ̀ ni sóòótọ́ kankan ń bẹ̀ láì irọ́ pátápátá ni wọ́n ní ẹ gbà bẹ́ẹ̀ ẹ kóòtù ni mo sọ fún bàbá ẹ mo ní ẹ kóòtù ni ẹ sọ wípé olúwa tó yìn labalábá sọ pé ní ẹni wíyà mo rẹ́dì ó tọ́ pínpín báyìí ò sí inú ẹ̀ ìyá yẹn náà kẹ̀dẹ̀rí náà ti gbọ́ òun náà ti gbọ́ pé tóun bá ṣe nǹkan oṣù mọ́ á wá bẹ̀rẹ̀ sí máa rọ pé ìbí ti tọ́ nìyẹn ó ní àwọn obìnrin atọ́kùnrin pàápàá kò sẹ́ni tó fẹ́ kẹ́lòmíì wá sí di nǹkan ọ̀hún á wá dàbí pé ìyá yẹn wà láyé ṣùgbọ́n kò sí láyé nítorí pé ọkọ̀ ẹ̀ mọ̀ọ́ sí pé wọ́n táwọn yìí máa lọ níyàwó mi ni a wá da kọ̀ǹdẹ̀ sílẹ̀ obìnrin míì tí ò da kọ̀ǹdẹ̀ á wá múra sí nǹkan míì tó máa fún láyọ̀ àwọn ọmọ ẹ̀mí ojú kòtò nǹkan jami nǹkan òwò tí mò ń ṣe nǹkan ọkọ̀ which kò bá ó da náà ṣùgbọ́n kó wá jẹ́ pé torí pé mìíràn míì kúkú lójú lọ́dọ̀ ọkọ̀ mọ́ ni mo ṣe wá fèsì bẹ̀yẹn kò sóòótọ́ ń bẹ̀ o àtàwọn obìnrin káti rèé pé tí mà ti ṣe nǹkan oṣù mọ́ bàbá ò lè fi mọ́ mi torí pé ó máa láwùn jẹjẹrẹ ó máa ní kíní kó ń jọ́ rárá o kò sí ibi tí wọ́n ti connect rárá torí pé mi ò ṣe nǹkan oṣù mọ́ ó ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ tóbìnrin tó bá sọ pé kò ṣe nǹkan oṣù mọ́ àwọn obìnrin ní ìpápá ànádá àròsọ ìmọ̀ tí ò sí òótọ́ kankan ní ẹ̀ ni pé nítorí pé obìnrin ò ṣe nǹkan oṣù yẹn síta mọ́ ẹ̀gbin ìdọ̀tí èérí ara ẹ̀ tí ò jáde mọ́ lóṣooṣù yẹn ó wá wà nínú ẹ̀ ó mú inú ẹ̀ jẹra ó máa mú kó máa sick mo mọ ibi tó ti connect nítorí pé tóbìnrin bá wọ menopause torí kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ á rò pé gbogbo nǹkan yẹn ló jẹrà mọ́ lára tó fi ń fa sickness oríṣiríṣi kò rí bẹ́ẹ̀ rárá iṣẹ́ yẹn is just like téèyàn bá ti fọ gọ́tà tó ti wà mímọ́ ó ti ṣe tán náà nìyẹn ní ìdá ti fọ mọ́ kò ń sọ̀rọ̀ pé èrí kò sí èrí mọ́ torí production pé ẹyin tó ń lọ tó ń bọ̀ tí ẹyin máa kú ẹyin máa ṣe nǹkan ẹyin pé gbígbé ọmọ kò sí yẹn bẹ̀ mọ́ so kò sọ̀rọ̀ ẹyin tó ń kú mọ́ kò sọ̀rọ̀ ẹyin tó kò sí èrí kankan mọ́ níwọ̀n ìgbà tóbìnrin ti ṣe menstruation ló gbé èrí wa kò dẹ̀ ṣe menstruation mọ́ so kò sọ̀rọ̀ náà pé kò sí èrí kankan bẹ̀ so kò mú àìsàn àbáwọn wà bá obìnrin o débi tó máa fẹ́ pé nǹkan tá tó máa fi ń fọ ní yẹn lóṣooṣù kò fọ ní mọ́ kò sí yẹn mọ́ ilé ètò ìdọ̀tí mọ́ lóbìnrin bá ti wọ menopause ilé ìdọ̀tí mọ́ tó ti wà so kò sọ̀rọ̀ ẹ pé bàbá máa ní àrùn jẹjẹrẹ àbárùn àìmọ ìrìbíì bá tẹ̀ tún sọ pé ọkùnrin tó bá ń bóbìnrin tí ì ṣe nǹkan oṣù mọ́ tó ti wọ menopause ipe ẹ̀rú ọkùnrin bẹ́ẹ̀ owó máa sá lọ lọ́wọ́ ẹ̀ kò ní sówó lọ́wọ́ ẹ̀ mọ́ iṣẹ́ ò ní lọ déédé mọ́ ẹ̀rú ò ní lọ déédé mọ́ irọ́ pátápátá kò sí òótọ́ kankan ń bẹ̀ mo tún wá sọ fún bàbá yẹn tán sì dúró lórí ìlà tó mo fẹ́ kẹ lọ mọ̀ ilé ni ẹ lọ párẹ́ níbi tẹ kọ́ sí ipe kò sí nǹkan tó jọ o rárá then nǹkan míì tó tún jẹ́ àròsọ tí kò kí ń ṣòótọ́ rárá ni pé tí obìnrin ò bá ṣe nǹkan oṣù mọ́ kó má ní ìbálòpọ̀ in fact tóbìnrin bá ń ṣe ìbálòpọ̀ dáadáa nígbà tí ó ṣe nǹkan oṣù mọ́ ìgbé ayé ó máa jẹ́ kí ìgbé ayé ẹ̀ kó rọrùn fún ó máa jẹ́ kí ìrìn àjò menopause àti ìrìn àjò ilé ayé ẹ̀ láti ìgbà tí ó ti ṣe nǹkan oṣù mọ́ tó ti di àgbà ó tún máa jẹ́ kó rọrùn ọlọ́run á tún ṣe nírọ̀rùn fún ju ẹni tí ò ní ìbálòpọ̀ lọ tó bá ń ṣe ìbálòpọ̀ àròsọ yẹn sọ pé obìnrin má tí ẹ sọ pé àwọn míì ní kí la tó ń ṣe àti gbogbo ọmọ àṣẹ nǹkan oṣù mọ ọ̀rọ̀ labalábá àti hàǹgẹ̀ kò sí màmá kan sọ fún mi níjọ̀rọ̀ ní àná tiẹ̀ ni ọlọ́run àgbẹ̀nu hàǹkọ̀ ẹ̀ ń ṣe kíní kan àti fihàn rẹ̀ o pé kò sí gbogbo yẹn wọn so wọ́n ti fa ya nínú ìwé wọn kò sí yẹn mọ́
In fact, o se nkan to da ara nitori pe ti la balaba ba lo lori kori nigba to bi o se nkan si mo o ma so je ki ile ajo ile aye ati idile ko tun ro ju tatewo wa lo. Then awon mi tun ro pe ariso na ni ipe to ba si digba mo ni ko se o ni o ti ni feeling lo rara o ti digba gidi e sa file iwo nkan ba o ti saraye e mo gbo nkan ti mo so le nkan na e pe ko si oto nibe la and nkan mi to jaro so ti o se pe oto kankan wa nbe o so wi pe to be ti di e ba ti gbe ti ara ti gbe to ju ara e ti bere si gbe owe ni ara yen fi npa fun wa pe wa e ma fi obe yi ko ni kankan si pelu igbayopo mo obe yen gan fun re ma pe nigba ti pe Olorun to ba je Olorun fe kin si ma se ibalopo ni igba ti mo de ni ojo ori ti mo de se bo mo fi nkan to yo yoyo si be tele igba ti yo de ti ku nbe boya oro te Olorun da mi so abi to n bobirin se n gba yen ni pe ko soro labalaba mo tori pe kini nkan to Olorun ye ko fi se labalaba Olorun fun ra e ti yo ku ngba yen ko n se ni pe to birin o ba ti ni ti be yen o ba ti yo abi ta re o ba ti yo mo pe a fe se balopo ipe nkan to tumo si ni pe iru obirin be ko ni interest ninu oko e mo a o so ni o ko si lo ko so to kankan be iro ni patapata ewe le ma je pe ni ro a o so kan ni awon eyan to kan ro pe to ba ye pe bayi ni o lati je bayi ni o wa ti wa gbe si afefe o ti wa rin jinlo gan ipe a ti abe obirin o ba ti sile ti o ba ti yo ko yo mo mi niyan ko si interest niyan e rora file ko fe oko e mo niyan oko e si di mi niyan e mo pe wahala wa ma bere si sele ninu ile niyan ipe a ko si interest ninu oko e mo elomi gan le ronu e pe o ti koju si bomi ni aini imo ni ati pe imo ta ni nipa momo pos ko n se imo ti a le di mu ko si oto kankan nbe o fi research kan te se ti o fi kini na kule pe looto ni ko so to kankan nibe rara labalaba oro okun le to tan gbo bonds like 2.9 fm lawa e je ki n da le die bayi na e je lo si odo olotuwa ta ba padade a si ma sọrọ nipa menopause ati ibalopo.

0: kàmọ̀ padà ṣe ní tiwọn tí làbàlábà ọ̀rọ̀. Mẹ́nọ́pọ́ọ̀sì àti ìbálòpọ̀ òun là ń gbé sọ ní alẹ́ yìí tí ọlọ́run náà dẹ̀ ń gba inú wa tó ń sọ. Àwọn àròsọ tẹ̀tí mọ̀ nípa mẹ́nọ́pọ́ọ̀sì pàápàá jùlọ ló ṣe connect mọ́ ìbálòpọ̀. Àwọn àròsọ míì sọ wípé ìgbà mẹ́nọ́pọ́ọ̀sì gba jẹ́ ní níyà punishment ni fóbìnrin pé obìnrin míì tó bá ti ẹ̀ tí ṣọkọ báṣubàṣu àbí tó ti ṣe nǹkan tí ìdáláyé ìgbà tí ìgbà punishment ni fóbìnrin yẹn ò ní menopause ṣe bàjà bó ṣe rí yẹn. Àwọn ẹlòmíì wọn ní inú pé ìwọ náà tí wọn bá ti ẹṣẹ taríjì mi àwọn gbogbo ẹṣẹ àìmọ àti ti mímọ nǹkan. Àròsọ nínú kò sí ìtàn kankan bẹ kò connect. Ìgbà menopause ò kì í ṣègbà ti punishment àbí èpè tó bá sọ pé wọn kọ sí yẹn kò rí bẹ́ẹ̀ o. Naturally ọjọ́ orí òun ló débẹ̀ kò sì rí bọ́ọ̀lù ń ṣe kọ́ ni o naturally stage ni ìwọ̀n pé èèyàn ní kí ọmọ kékeré títí láéláé bí èèyàn ṣe bímọ tó yá tó bẹ̀rẹ̀ sí ń wá tó ń jókòó tó rìn tó ń ṣe ẹ̀bẹ́ náà ni o. Ọmọdé ò lè gbà níbi ọmọdé títí láéláé ó máa dàgbà tábàdẹ̀ ti ń dàgbà àwọn ọkùnrin náà ní tiwọn ọjọ́ mi ni màá máa ń jó pọ̀ sí àwa sọ nípa ń jó pọ̀ sí yẹn táwọn ọkùnrin so kò sí òótọ́ ńbẹ̀. Then another àròsọ ni pé àwọn obìnrin tó bá ti wọ menopause ẹ má sọ̀rọ̀ ń pa ẹ o ilé ìwọ́pọ̀ nítorí pé lórí TikTok tábà lọ sí inú wa tó yìn labalábá àti mo lọ́wọ́ yìí sọ ọ̀rọ̀ tí mo máa ń sọ jù níbẹ̀ lọ́wọ́ menopause mo dẹ̀ máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn obìnrin wa ẹ má lè sọ̀rọ̀ ń pa ẹ mo ò sọ̀rọ̀ ń pa ẹ àwọn àmì yẹn tó ń rí symptoms wọ̀n yẹn wọ́n rí lára ṣùgbọ́n ti sọ wípé má sọ̀rọ̀ nípa ẹ wọ́n bá dákẹ́ ló bá dẹ̀ dákẹ́ ti ara ẹ náà ètò ìṣẹ̀lẹ̀ lára abẹ dákẹ́ kò bọ̀ kò ní dákẹ́ o ó kàn máa dákẹ́ ni o iṣẹ́ tó ń ṣe gbogbo itú tó ń pa nínú ara ẹ kò ní dákẹ́ o itú yẹn ń lọ ara ń rẹ ó ní ìnira ṣùgbọ́n o ò lè sọ ń pa ẹ. Ara àwọn àròsọ yẹn ni pé ẹ̀ńdọ́ba tí wọ́n máa ń pọ̀ sí obìnrin yẹn kó má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ o kó o ní business nípa pé kò sọ̀rọ̀ ìbálòpọ̀ irọ́ ni àti máa sọ̀rọ̀ nípa ẹ̀ ó tún máa jẹ́ kí ìrìn àjò yẹn kó ṣe kíni kó rọrùn ju bí ó ṣe máa rí normally lọ fún ẹ tí ò ní sọ̀rọ̀ ń pa ìpẹ̀lọpọ̀ ẹ̀ mo ti sọ yẹn dáadáa. Àwọn míì fún sọ pé àròsọ míì bóyá bàbá ló mú dání bóyá ìyá ni ni pé níbi ni wọ́n ti mọ menopause ọlọ́run ti fún ọkọ yẹn ní ààyè ni pé yá lọ fẹ́ ọmọ kékeré ẹlẹ́jẹ̀ tútù ẹjẹ́ ìyàwó tí ò ṣe nǹkan oṣù mọ kò gbé lọ́run in fact ìgbà yẹn lẹ̀jẹ̀ yẹn ṣẹ̀ tútù dáadáa o ta bá mọ̀ bó ṣe yẹ ká mọ̀ ìfìmọ́ yìí lò ta bá mọ̀ bó ṣe yẹ ká mọ̀ àmọ́ ẹ pé nígbà tó bìnrin ò ṣe nǹkan oṣù mọ ìgbà yẹn lẹ̀jẹ̀ yẹn ṣẹ̀ tútù dáadáa o ẹlẹ́jẹ̀ tútù ó ní ìgbà yẹn o ṣùgbọ́n àròsọ ni pé ìyàwó mi bá ṣe mọ́ ó ti wà ń bi kinní yẹn jẹ́ kẹ́mi lọ́wọ́ ọmọ kékeré ẹ̀rọ pé tí ìyẹn bá ṣẹlẹ̀ oríṣiríṣi ló lè ṣe obìnrin yẹn lè bẹ̀rẹ̀ sí lò pé ó ga o sáàpì mi ti lọ ìgbà mi ti lọ ẹ mọ̀ pé ìgbà mi ti dé òun yẹ ká wá sọ àwa di pé àwọn òsì ń táwọn mọ sẹ́yìn àwọn òsì ń táwọn yẹn mọ ó tiẹ̀ lè máa fa tí èyí ń ta o kó máa ṣe bákan bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀ wá òkè nínú ọkàn ẹ̀ àti ní agbárí ẹ̀ ó ti rẹ́gísítà sílẹ̀ pé ó pé mọ̀ ó ti wà ní òun ṣe ẹntà ń béèrè mọ ó ti di kọ́ńdẹ̀ kò rí bẹ́ẹ̀. Ìyẹn náà tún ní mi wá sí ànádà àròsọ pé tí obìnrin bá ti wọ menopause kí ló tún kù ó ti darúgbó nìyẹn ìsarúgbó ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ sọ pé darúgbó ìsarúgbó ń gánà yes ìyàwó ṣe é wa. Àsìkò tí èèyàn tó bẹ̀rẹ̀ ń di àgbà ni tó bá dẹ̀ ti ń débi àgbà ó máa ṣe ṣé mọ̀ ó máa sọ pé àgbàlagbà ni mo jẹ́ ń sìn ó ṣe àgbàlagbà má làbẹ́ kò ṣe ìyẹn rárá. Àwọn míì àṣẹ pé sórí ọmọbìnrin ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ ètò ìfẹ́ sọ yìí pa yàrá ní ibi tí mo wà á ní ìwé látúnṣe èyí tó kù sí ni pé ká máa gbàdúrà fáwọn ọmọ wa àtàwọn ọmọ wa ní ká kọjú wọn báyìí sìn kò síbẹ̀ o in fact kọjú sọ̀kọ number one òun ni obìnrin wà tó bá ti wọ nínú pọ́ọ̀sì tí ò ṣe nǹkan oṣù mọ́ kọjú sọ̀kọ iṣẹ́ wa bẹ̀rẹ̀ gangan ni nítorí pé kó tó dìgbà yìí ó ń kọjú sọmọ ọ̀rọ̀ ọmọ ló gbé sórí báṣemáṣe by all means lágbára ọlọ́run ó yẹ káwọn ọmọ tóbìnrin bá ti wọ menopause àwọn ọmọ ti dàgbà lómi ìyẹn gbogbo làálàá mo fẹ́ lọ gbé wọn ní skul àwọn ohun skul gbogbo ẹ̀ yẹ kó ó yẹ kó ti wá sí òpin to je pe awon eyan na ti tora won bobo toju bo and all that tolorun ti gba fun won tawon na tin se die die die so o ye ki ayen le focus lori ara e gan ni sin so to wa ko je won bo o ti se wa le omo agbegbe lati jo yes awon omo mama wa en bi tawon omo omo kan ba wa bi ton ba se wa o nse on a low school ton ba de gan fe fe lili to bi ba pa oni kan lo ma ni yagba yagba o na gan gan ma Yeah. Most of the times, often Joe was for a one. Often my own television and cartoon in Concord. If you want dying, if you want dying, you know, or dino, you see gone. But only about women who post in it called you soccer season one. So, another referring to I'm not saying, especially by men who post. We've been new to the dungeon. I want me to tell you, I will pay much in my shade, la la la la. Ani wo o ti ti do ko do mi e sa je ma bayi ko re nilo lati bayi o e nilo lati bayi pe didun yen ke wa je ko di ke bayi ke ko ma bayi be ko ye ko ku ma dun lo to ibe ma gbe ka won mi ti isale yen ma gbe nigba menopause ko se everybody no lo ma gbe fun in fact awon mi igba menopause gan lo fe se la la baju tara won ma ore mi kan ti won ba so ni se ni laipe be o ti to bi osu melo feyin sa only thing gan normally kini lo nge abroad lo nge tele tele sugbon tin try lati wale oko lokoko wale awon na ma wale le kokan wa se seminar oni to ri ise ton se oni si won si awon je ko pa si nigeria ni o to ri pe kini every time we ma de be pe kawon kon lo baba yin sokoto ina no pos se wole fa won ni ko wopo sugbon awon mi wa te pe gba no pos gan ni isale yen ma wa ma se pipi pe to ma gbe pipi pe pe every time o sa fe ki nkan ma ro be o fe o sa fe ko ma ro be ni kireke ma wo be ni every time so e fa won kon yen sugbon awon mi ma fe pe ni o ma dun e sa je ma bayi ai ma la nu soro na ni ko ye ke bayi nitori pe opolopo awon nkan wa te ma je awon mo bo nkan lo ba ti ni berry berry berry papa ju lo bean berry o se be lanfani o ma je ka wa yin si ni I can't tell you to have a calm again. Unlikely who come with Lucy Day and not Alama feels too late to my fifth Balapa. So, we should pay, you don't to me that woman was a shy jammer by me. I didn't consciously. We should talk. I was so long, could so talk upon you. You could have a lot of your young, that's all. On a bayonwa, help, no longer for our coin. Yala nipa, kota ma je, kota ma mo, si arafina wa, okay. Si ila yen se ma pada, si be dada, to ma shi, to ma ron wa lo, la ti lo, pati shi, koju soko season one, dada, owa. So, ili so, ubu a wen, ni kamo mo, to mo shi sa wa ro, sa yeni mo shi so, ni koto joy, ubo, ni bibi oju lati ma mu ito tale lati ma wa ni wa fi lati ma fa gbagbero ni bibi so fun wa pe ki e lo se bayi bayi ni o ti so mo se so awon arun se mo se so pe na ko se nkan to njo o be ni iyawo mi o se nkan sugbon e ma mi kan e ma fo ya mama papa e gan mi ma mi kan so seyin mana e ko mo se ma so fun wa koju soko se bere ni koju sira mi ki ni koju soko o ni da menu po si o koju sira mi ki n wa ara mi ki n toju ara mi ki n koju si o ni se ma care fun ara mi o ni wa seun ibi to ran wa lowo de lori awon omo ebirin ba ti wo menu po o wa ku o ni se ma seun to da ko sero pe owo ti mo ni e ti mo fe fi ranse owo lo gbudo fi sanwo school mama ro bayi lowo a ma fi join ni owo ni nkan kan Allah ti seun alhamdulillah o ti de bi to de awon na ti le da we ni fun awon ton ba te se fe ma ra we so awon won ni pe won ti complete nse e ma fi lo je ni bi o ti se nje te se ni e lo ni je e ti de fe ra ni iti e ni e ti bu ni pe ah ini kon be kon wa bi da nkan kan on ta o mo se da da nbe e le ra e fo wo ni ra awon na no o lo se won ko lo bi awon ni o soke o ni ma fe ko ababa mama èyí náà ni máa bẹ̀yẹ̀ yóò ṣe ṣù ìtọ́jú ra yín kẹ mú nǹkan kẹjẹ kẹ lo ìpara kára yín jọ̀lọ̀ kẹ ṣe kébékébé kẹgbé kó stéṣì
1: ilé jẹ́ pé torí pẹ̀kọ̀ yóò wá fi gbogbo ara lẹ̀ ẹ̀ fi ẹ̀bẹ̀ ikọ̀ yìí náà kankan ẹ̀ẹ̀ èyí sàsìkò ìyàsìkò tẹ máa wú ara yín tẹ máa ríra yín ẹ bá dẹ̀ ríra yín àti obìnrin àti bàbá náà ẹ bá rí ìyá yẹn ẹ wá bọ́ ṣe máa tún fine ju ti tẹ́lẹ̀ lọ obìnrin ló ń ṣe kan ìbẹ̀ tó tó lé pé wọ menopause in fact ẹ̀jẹ̀ tútù ló ṣẹ̀ wọlé kan lọ ni a dẹ̀ máa ṣe kí ni a máa lò bí ẹ ń pàṣẹ rí olóòórùn ẹjẹ́ ká lọ gbórin yẹn ẹ̀yà láti ẹ̀rí tó sematis kákọ̀ bọ́ ní kínkínní ẹ̀yìn tí a bá lè fi ń jọ kẹ máa fi ara ro ara kí ẹ̀rọ máa lọ síbẹ̀ kí ẹni máa ń sọ rogoro kí wọ́n á ti gbogbo ẹ̀rọ tọ́pọ̀ padà dé a máa gbìyànjú láti wá gbogbo ẹ̀ pọ̀ káwá ṣe pé òkè àwọn nǹkan ta ti revision nǹkan ta ti sọ tẹ àbí kẹ́yìn náà gan wá sọ fún wa ó yẹ ẹjẹ́ sáré sí yìí ọ̀rọ̀ yìí sílẹ̀ àbí ìbéèrè yìí lára àwọn àròsọ tí mo sọ lórí ètò yìí mo fẹ́ ka sọ márùn-ún fún mi tí ó ti pẹ̀ jù ẹ gbìyànjú ẹ tí ó bá tó márùn-ún náà ẹ tíráì mo fẹ́ kàn mọ̀ níbi àmọ̀ tó bá lè jáwọ̀ tó bá kọ́ sọ ẹ jẹ́ kàwé bẹ́ẹ̀ torí ọ̀sẹ̀ tó kọjá ta sẹ́pà máa fún wa rí chadchad àwọn èèyàn ìdáhùn ìbéèrè yẹn bẹ́ẹ̀ lè jù ní ìpín wọn. So lára àwọn àròsọ tí mo sọ ẹ sọ márùn-ún fún mi ẹ fi ṣe àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àròsọ tó wà nínú menopause àti ìbálòpọ̀ yẹn labalábá ẹ sọ márùn-ún bẹ́ẹ̀ kọ́ lè yán kẹ́kọ̀ọ́ yán ok àròsọ yìí ni àròsọ yìí ni àròsọ yìí ni kẹ́kọ̀ọ́ yán ẹ sọ márùn-ún bẹ́ẹ̀ ṣé márùn-ún ti pọ̀ jù ẹ máa wọ rí tó bá ṣe jẹ́ kan lẹ́sọ ẹ ṣàṣì àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àtẹ̀jíṣẹ́ ni o ẹ má pè nítorí o àtẹ̀jíṣẹ́ sí 08023535773 àtẹ̀jíṣẹ́ kẹfọ́rúkọ yín sí àti agbègbè ibi tí ẹ ti ń fa àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ o ṣe àdírẹ́sì ilé yín o agbègbè àní àdírẹ́sì ilé yín àwálé yín akọ̀fẹ́ máa gbogbo yẹn nìkan lè mọ̀ pé láti bí eré àbíbẹ̀ ẹni làwọn èèyàn àwọn ẹbí labalábá ọ̀rọ̀ ọ̀hún àbí kẹ́kọ̀ọ́ rẹ́prẹ́sẹ̀ntì eré àyẹ̀yẹ̀ labalábá ọ̀rọ̀ òun lè tó tà ń gbọ́ ọ̀rọ̀ menopause àti labalábá ìbálòpọ̀ òun là ń sọ ní alẹ́ yìí tó bá yẹ pé ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ sí gbé wọn sì ẹsẹ̀ darapọ̀ mẹ́tò nǹkan ti lọ́lẹ̀ gan ọ̀bọ̀ tẹ bá wọ̀n rí ẹ tá bá máa fi padà dé ta ṣe revision ẹ lè pick one or two things náà nínú ẹ̀.

0: la palabra oro, or a bashonari lokolaya lengbo, eto baba eto, whispers of the night, ekbaratomiwa lori social media, lori Instagram, uluko wani la palabra oro, and like Facebook page wa, la palabra oro, video, emagbe kuro.
1: Níbi sí abẹ́tò ìdí ní alẹ́ yìí ẹjẹ́ bá fún ọlọ́run ọba ní ṣẹkẹrẹ nítorí pé kí ni wọ́n ti rọ̀ wá lọ́wọ́ láti ìbẹ̀rẹ̀ títí di àsìkò yìí olúwa ọlọ́run máa ní ò ṣe àwa rárá nítorí pé kí ni olúwa ṣe ń rọrùn fún wa láti rí sọ ọlọ́pàá lè dé tọ́pìkì wa kí wọ́n dẹ̀ má rí dìlíva wọ́n mo lérò pé bí a ṣe gbọ́ àti rí oríṣiríṣi dìrún pé okay. Fún àwọn àmì ìgbọ́n ìgbé ayé ṣoṣù ṣe bẹ̀rẹ̀ ni torí pé gbogbo nǹkan ta ti mọ̀ ó tó di àsìkò bá ń sọ̀rọ̀ ètò alẹ́ yìí ni pé ó ìyàwó mi tí ò ṣe nǹkan ojú mọ́ ogun ti rọ ọpá tí ń tèmi ohun ti bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. Àwa ni pé pẹ̀lú ìyàwó wa yẹn ẹgbẹ́ amúyàwó ẹgbẹ́ àpè wọ́n wọlé padà ká wá bẹ̀rẹ̀ sí máa fi ojú ọ̀tún ká máa fi bẹ̀rẹ̀ sí wò wọ́n torí pé kí ni next level oní màmá wà báyìí season one kọjú síra mi. Kí n lè kọjú sọ́kọ òníyá ẹ̀ wà. Tó gbogbo àròsọ tẹ́yìn bá mọ̀ tí a ti sọ nípa ẹ̀ ní lórí ètò lálẹ́ ìyẹn fi ṣọwọ́ pé àwa tó yẹ òfin eléyìí ilé gangan ni ilé mo gbọ́ ilé ìwọ̀n dẹ̀ mọ̀ kó ń ṣẹlẹ̀ ẹ̀gbẹ́ sí mi létí kájọ wà bí kò tiẹ̀ lè má jàrò sọ ó lè jẹ́yìn tí bílí pé òótọ́ ni ẹ̀gbẹ́ sí mi létí pé olúwa tó yẹ ilé nǹkan bá òun ṣe rí kájọ jómi tó rọrọ nípa ẹ̀. Kí ni mo fẹ́ sọ ní revision pé kí n wá kó gbogbo ẹ̀ kí n kó papọ̀ ni pé kò sí nǹkan tó jẹ́ ó ń gbà mẹ́nu pọ̀ sí obìnrin ọkùnrin ògbúdọ̀ kọ́ lóbìnrin obìnrin bó ṣe wà yẹn bó ṣe máa bá kú nìyẹn kò sí pọ́npọ́n fọwọ́ kàn mọ́ irọ́ o. Bàbá tọ́lọ́run bá fẹ́ ọlọ́run kì í ṣe lóògùn mẹ́rin ṣàṣùwọ́n tó bá fẹ́ ṣẹlẹ̀ sí yín tó bá fẹ́ kàn yín níwò kíyàwó yẹn kéèyàn kan wá lọ kó wá lọ sọ̀rọ̀ tó mọ̀ tó kọrin sétí ẹ̀ fún kọwọ́ ẹgbẹ́ ẹlẹ́ni wá lọ bá ní táìmù yìí nítorí pọ́sibù náà pé nígbà mẹ́nu pọ́ọ̀sì ṣe bá mọ bọ́tìmù yẹn tẹ̀ dáadáa ìgbà ẹ lẹ́sẹ̀ máa ṣí ẹ ṣì máa ṣí léyìn ẹlẹ́ dáadáa ni tẹ́ bàtọ́ kò wá ní sí nǹkan tó ń bá ilé ẹ̀rù mọ́ pé bóyá máa ṣe rí yàtọ̀ bá ṣe nínú ọ̀nà kò ní sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ẹ kàn máa lọ ṣoṣo ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ wọ́n ní ìmọ̀ ẹyin bàbá tó bá ń ṣèta tó ń bẹ lọ síbi lọ́sàn tó ń bẹ lọ síbi tó ń ṣèta tó ń ṣe ẹniwẹ̀ ẹ̀jẹ̀ rọra o ṣe rí ìyàwó obìnrin yẹn tí ò ṣe nǹkan ṣùgbọ́n yẹn ara ẹ ti wà fọ́pọ̀ ẹnìkan o tẹ bá lọ gbé nǹkan mi láti ta ó máa tètè catch infection ẹ̀jọ̀ nítorí ọlọ́run tẹ́ ẹ bá ń ṣàpààyàn tẹ́ ẹ bá ń pani sáyé apanimáyẹ̀dà ẹ má lọ ṣe ranúta kẹ wá gbé kẹ wá balẹ̀ ìyá yẹn tó bá lọ́wọ́ àti ìkùkù torí ìyá ń sìn gbogbo ẹ̀yìn àtẹ̀síwọ́ ìbálòpọ̀ lábalábá máa jẹ́ kí ìrìn àjò mẹ́nọ́pọ́ọ̀sì rọrùn fún yín ẹ sílé yẹn lẹ̀ ṣùgbọ́n bàbá ẹ má wàá sọ pé torí pé olúwa tó yìí ti sọ báyìí kẹ wá lọ máa gbogbo ìtẹ̀sí lọ ń ṣe ń tà tẹkàn bá lébi tó wùn ní oríṣiríṣi nǹkan tó kóró oríṣiríṣi ẹ wá gbé síbẹ̀ tẹ bá ti ń gbé síbẹ̀ báyìí nǹkan tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmírí ti wà fóbìnrin yẹn tí nǹkan bá tiẹ̀ dà tó bá balẹ̀ ó lè máa ṣe ní kinní mọ́ọ̀chì ìsín ara ti padà sí ara kọjú sọ́kọ level ara ti tutù ẹni small thing tó bá wá báyìí ó máa fúrúgbìn síbẹ̀ ni o especially infection tí wọ́n jẹ́ nítorí náà ẹ má ṣe bẹ́ẹ̀ fún yàrá nǹkan bẹ́ẹ̀ ṣe máa pé lérè kan yẹn o bí kẹ́ wá máa gbé infection ẹ kàn wá rí i pé obìnrin infection àwọn mìíràn máa ń gbé infection kí ló máa dé ẹ̀yin lẹ́yìn gbé wá o obìnrin màmá náà kẹ̀dẹ̀ rí ẹ tọ́jú ra ni o ẹ wà ní ìmọ́tótó ẹ má kí ọwọ́ bọ ìsàlẹ̀ yẹn pé mo fẹ́ fọ́ ọlọ́run ti ṣe ó ti ń fọ rẹ̀ láti ní wa ẹ kàn lè fi ọ̀fọ́ ìtàǹbìtẹ́ rí ẹ má kọ ọwọ́ bọ nínú ọ̀pẹ ẹ fẹ́ wà nǹkan jáde o ẹ fẹ́ ṣe nǹkan ṣùgbọ́n ẹ wá fẹ́ ti ọwọ́ bọ bẹ̀ ẹ fẹ́ ti kàbọ ní ẹ̀pẹ́ fẹ́ fi inú nǹkan jáde ní o kò sí nǹkan tó jọ o jẹ́ bàbá tẹ bá fẹ́ ro ibẹ̀ yẹn tẹ bá fẹ́ sì ká rù ú ẹ jẹ́ kí ìkan náà yín wà ní gígé kí dọ̀tí má sí ń bẹ̀ torí pé tí ìdọ̀tí kéńké níbà ibẹ̀ kàn máa yá yẹn gan ní kòdìkò ara ò ní rọgbọ ṣé ti wà tárùbá dẹ̀ rọgbọ ìlásìn tóbìnrin rò nípa ẹ̀ ní ìwọ̀n ọkùnrin kan tárùbá rọgbọ ìlásìn tó fẹ́ ni pé wo kí a máa ṣe labalábá ìkọ̀kọ̀ ọ̀dẹ̀ gbọ́dọ̀ dí labalábá wa lọ́wọ́ láti fò ọlọ́run ní jàárì ṣó ti wà tó ẹ rọra ṣe màmá ẹ tọ́jú ra yín ẹ jẹun tó dáa ẹ wọṣọ tó dáa ẹ ní igbó mò ń lọ ẹ kò míì gírámà wa kan mo lọ kí wọn níjọ sátidé mo débẹ̀ màmá góòdì ìwé tí kara tí mo gbé ṣe ti kéńkéní ni ná wọn fẹ gbà náà sọwọ ránṣẹ ni wọn fi sọwọ àmà ibo lẹ ń lọ ṣe fẹ jáde ni wọn ní mi jáde lọ sí má ti jí làárọ tí mo ti wẹ tí mo ti jẹun mo ti múra mo ti 85 ni màmá bàbá gan ti lọ wọn ti kọjá sọdọ lọhùn ṣùgbọn màmá ò pé kí ló tún kù fún mi kí n máa ríra mi nínú kíní kí n máa fáìnì the same way bàbá ò tí ì lọ báyìí all opportunity òde mi ìbẹ̀ fẹ́ mọ iye ọdún tí màmá jẹ́ ẹbẹ̀ ṣe ń gbọ́ mi ẹlòmíì tẹ̀sẹ̀ pé menopause àwọn tàti ṣe tipẹ́tipẹ́ menopause àti wọn menopause tipẹ́tipẹ́ postmenopause wà so màmá ò bá ti pé 70 and older postmenopause náà lẹ́ṣu wà ṣó ti yé kẹ túnra yín ṣe and older ó jẹ́ ẹ̀tẹ́ lè ṣe labalábá gbìgbìgbìgbì bí ti tẹ́lẹ̀ no problem labalábá ò ti ẹ̀ dídáná tó jẹ́ gbìgbìgbìgbì kára máa ṣe ní wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́yìn ní ọmọ ìyàwó yìí máa ti di kíní tí wọ́n jẹ́ ànáńdà tẹ́bá ti ń bá wọn fọwọ́ ra tẹ́ǹfètè tẹ́ǹfì ra kíní ẹ̀ orí ẹ̀ àwọn abẹ́rẹ́ sí máa á tún máa fún ìtú padà tún máa fresh ẹjọ́ ó fẹ́ káwọn dájú tán wà lórí ìgbà yìí kán fi àtẹ̀jíṣẹ́ àbí kán tiẹ̀ pé labalábá pé wo ṣé ń gbóhùn kọta sàyẹn bá ṣe máa sọ́dọ̀ tún lóòótọ́ mo fẹ́ ṣe ń bẹ̀ bàbá àwọn tó àwọn ọmọ fi ránṣẹ́ sí ẹ ní díẹ̀ ń bẹ̀ ẹ nílùú wa tó yìn ní ìbẹ̀rẹ̀ yẹn mo fẹ́ ra àtàwọn nǹkan ọ̀nà tí màmá lè máa fi gbé ara sọ báyìí tó jẹ́ pé oyún oúnjẹ ló yẹ kán ti rí ṣùgbọ́n ó lè ṣe díẹ̀ especially nínú àwọn ibi táwọn àti pé láti rí wọ́n dẹ̀ ti kó sínú supplement ìbèrè náà fún kẹwà tí àwọn kí gbogbo ẹ máa ṣe kí ni kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ó ṣe pàtàkì ojú tí bàbá náà bá ṣe ń ṣe labalábá ní mọ́tà aids tẹwà ó ní ìlera tó ń gbé sára yín ó dẹ̀ ní long life ẹ̀mí gígùn tó ń gbé sára yín náà labalábá nígbà tá a bá ti ń dàgbà ó tún jẹ́ kẹ́mi máa gùn sí ni labalábá pàtì tí náà máa ṣe yẹn lágbára ọlọ́run gbà ládùúgbà kí n lè gbé bàbá kan wá mo ti máa ń sọ̀rọ̀ wọn tipẹ́ wọn wá sọ nǹkan káwọn máa ń lò nìyẹn tó bá rí wọn everybody ní gbogbo ìlú torí ìlú mọ̀ká ni wọn bàbá ẹ̀ kí lè ṣe honestly wọn ti já sí mi nítorí mo máa wá tìyàwó wọn labalábá wà ní nǹkan táwọn ò fi ṣeré gbogbo nǹkan tó bá gbà làwọn máa ń fún kí labalábá lè fò ẹ tó bá dẹ̀ rí wọn a ní gbogbo èèyàn ló máa ń béèrè bàbá ẹ̀ kí lẹ máa ń lè sọ fún wa àwọn òwò pé ìyàwó bàbá ẹ̀ náà òun náà ń ṣọmọdé òun náà tẹ bá anytime tẹ bá rí sàgbàdì ṣe kí ni mo sọmọdé rí àbá àwọn ṣe máa ń sọ ròyìn ṣe labalábá tó bá ń fò kò ṣe yẹ kó fò ń fún ni lẹ́mìí gígùn adúpẹ́ lọ́dọ̀ lọ níbi tí wọ́n ti gbó wa bẹ̀rẹ̀ ètò yìí títí di ibi tá a dé àti wá ń wá síbi tí àti máa wà ní ìdánidúró a máa ti fi àdàgbà ètò yìí rọ̀ ní agbára ọlọ́run fún ti alẹ́ yẹn má gbàgbé pé tí bàbá ò bá ṣe déédéé ó ṣe ìbá ṣe déédéé ìfún màmá pàápàá ṣùgbọ́n tẹ́ ìbímọ wọn tí ò sọ̀rọ̀ pé oyún bẹ mọ́ ànáńdà ẹ̀ra flọ́ṣà náà fún màmá o wọ́n bá yín sẹ̀t ara wọn ànáńdà flọ́ṣà wa ìwọ̀n wa ẹ̀fà tẹ̀jíṣẹ́ béèrè oògùn menopause náà oníṣègùn torí pé menopause ò ń ṣàìsàn supplement menopause náà wà blueberry pàápàá jù ní tí wọ́n ń fọṣẹ́ rí blueberry yẹn ó ṣe ìlọ́ọ̀tì ò pàápàá ní abẹ́ aṣọ lọ́rọ̀ lọ́kọláya torí ẹ̀ tún lè dá sí ibi ìdodo màmá kẹla olóúnjẹ ni ẹ̀la tẹ bá ti la kẹla wọn bíi pé ẹnu láti ibi ìdodo lọ síbi ọwọ́ ìsàlẹ̀ ẹ bá dẹ̀dẹ̀ gbogbo ẹ̀ ẹ ṣáà wà ní mọ́tótó kí gbogbo ẹ lè ṣe kí ni kó máa lọ ní mẹ́lọmẹ́lọ a rí jù báyìí lọ lórí ètò tó bá ní nǹkan tẹ fẹ́ gbé sinmi létí tẹ fẹ́ kí n bá wa dá sí àbí tí lẹ́yìn bá tiẹ̀ ṣe wà dájú àti mọ́mì ẹ̀yìn lẹ ṣìkọ síra yín ẹ̀ tí kọjú sọkọ tẹ wá fẹ́ gbowó apéwo pé àtúnṣe tiẹ̀ ṣe lè wà àti pẹ́ lórí ọ̀rọ̀ ìṣá tí kò lọ bó ṣe yẹ kó lọ wọ́n alẹ̀ tí wàá wò pé a ti sọ ìtì mù ìpè wò kò sí nǹkan kan tó lè wà láàrin ẹ̀wọ̀n àbí bóyá ìjà tiẹ̀ ti wà tí ìdáríjì wa ti ṣòro ẹ wá rò pé bóyá ká dẹ̀ try ẹ̀ o ó dẹ̀ ṣe lè possible lò ẹgbàmílàgbò 08023135773 ẹ má fẹ́ one flusher anything at all tẹ bá fẹ́ ní rírà ní àtẹ̀jíṣẹ́ oníkì ẹ̀fìránṣẹ́ sí nọ́mbà yẹn náà ní 08023135773 ẹ̀rẹ́ntì ẹ bá fẹ́ béèrè ẹ fẹ́ dáhùn ìbéèrè wa àtẹ̀jíṣẹ́ náà lẹ́ máa fi ránṣẹ́ pẹ̀lú orúkọ yín àti agbègbè tí ẹ̀ ń gbé sí nọ́mbà yẹn náà ní 08023135773 adúpẹ́ lọ́dọ̀ lọ́hùn níbi tí wọ́n ràn wá lọ́wọ́ dé lórí ètò yìí àdẹ̀dúpẹ́ náà lọ́dọ̀ náà fún gbogbo àwọn tí olúwa gbé kalẹ̀ láti ṣe àgbàtẹ́rù pàápàá jùlọ ètò ti alẹ́ yìí.

Africa. Ìgbẹ́ni wọ́n di ẹja rẹ̀ a ti ṣètò ní aṣetọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni agbára náà. Ẹ wà ń bẹ̀, àwa náà wà ń bí ní ìlera àti ìfọkànbalẹ̀. Tábáwá wa yóò mọ̀ ṣe kí ni, yóò wọ́n fò, yóò wọ́n pọ̀, yóò wọ́n dùn, yóò wọ́n pẹ́.